0: fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ aráyé wá ní orí náà ní ṣe dájọ́.
1: Ìrí ọ̀la ò lè rí bẹ́ẹ̀, ẹ̀yin mọ̀ mọ̀ ó dá mi lójú, máa fò ní bọ̀.
0: Bẹ́ẹ̀ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn ọmọ aráyé wá sọ pé lọ́wọ́ orí ni.
1: Ọlọ́run tó.

lórúkọ lóòtú ètò yìí olóyè gbẹ̀ngàn láyéwọlá ó yàtọ̀ àti lórúkọ wìlí wìlí ọmọ mi dáadáa dúró tì mí ń tiẹ̀ DJ Spider rèé kò sóorun ajọ́ ń bẹ lórí ètò ìnáni.

ẹkùn rẹ̀ ayé àti àwọn èèyàn tó tẹ̀dó sínú rẹ̀. Nítorí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi. Ta ni ó gorí òkè olúwa lọ, àbí ta ni ènìyàn tí ó

0: tí ó sì búra ìtàn. Ní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbà láàrẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ. Tí ń ṣe àfẹ́rí rẹ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbọ́rí yín sókè yín nu ọ̀nà kágbé yín sókè yín ilẹ̀kùn ayérayé kọ́bọ̀ ògokòwò orí ètò yìí wá. Ta lọ́bọ̀ ògógun náà. Olúwa tí ó lé Ọlọ́run àwọn ọmọ ogun náà mà ni. Ẹ kú lé o. Hello.
1: Hello, a kú àjùn àwọn
0: ọmọ. Àjùn ní Jìwá Sọ́fìn lọ́wọ́ orí ni o.
1: Orí gbogbo onítàkù wá o. Ẹlẹ́dà wa ò ní jábọ̀ bí o.
0: Àṣẹ o.
1: Ọlọ́run lóde máa rìn lóde sí wa o.
0: Àṣẹ o.
1: Gbogbo bí ta bá ń gbégbé a máa rí gbé o.
0: Àṣẹ o.
1: Gbogbo bí ta bá ń gbégbá a máa rí gbá o.
0: Àṣẹ o.
1: Ọlọ́run wo la ọ̀pá ṣoṣo rẹ̀ nítorí tẹ̀lé kọ̀ọ̀kan wa o.
0: Àṣẹ o.
1: Ọmọ bí tó bọ̀.
0: Àṣẹ o.
1: Ṣé iṣẹ́ ṣe àwa náà ni kò ní ṣàgbọ́mọ.
0: Àṣẹ o.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Orúkọ tèmi ni Kọ́lá Wọlé Abọ́dẹrin. Ní orúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Ní agbára ìjẹ Jésù.
0: Àmì Jésù.
1: Ọlọ́run ayérayé bàbá yóò ròyìn lágbára.
0: Àmì.
1: Gbogbo yóò bẹ́ẹ̀ ṣe ń ṣe fún wa. Gbogbo ẹ̀kọ́ tẹ́ fi ń kọ́ wa. Gbogbo ìmọ̀ràn tẹ̀ ń fún wa, ẹ̀mí mímọ́ yóò máa ṣàmọ̀nà yín.
0: Àmì Jésù.
1: Gbogbo wa pátápátá náà táwa náà sì fọkàn sí ọ̀dọ̀ yín láti gbọ́ gbogbo ẹ̀ lọ́tùn lósì. Ọlọ́run yóò wúru gbogbo wa náà lágbára.
0: Àmì Jésù.
1: Kò ní rẹ̀yìn o.
0: Àmì.
1: Iléeṣẹ́ lágbe yóò ní bàjẹ́ o.
0: Àmì.
1: Gbogbo tẹ bá dáwọlé rere ni ọmọ yọrí sí o.
0: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù. Ṣé o. Bàbá yẹn wọ́n ti gbàdúrà fún àwọn ìlànà tá a fẹ́ lò pọ̀. Adífálà tí ń gbọ́ wa ó pè wá. Àáfà tí ń gbọ́ wa kán pè wá.

0: Hello.
1: Yes, sir.
0: Eko Juma Olawo ri o. Yes, sir.
1: Hello, my friend.
0: Amen.
1: I just one lank kan koja ni mo le fe ta mo ni bi agba mi.
0: En lank kan koja.
1: Bene.
0: E de fe ki awon mo Nigeria o gba yin ni maran le lori.
1: Bene.
0: Bi ori gbe yin denu ta en lero re.
1: Sir.
0: Mo ni ibi ti ori gbe yin de.
1: Bene, sir. Bene, sir.
0: Eya ma fa jagbon.
1: Yes, sir. Mo je omo 27 years, sir. But mo ni onile bi kan te ni ase ta jo pade ni Ogun State. So, by mistake ni Ogun lo wi nba. Ibi ti mo wa awon eyan gbowo si last year. When they may come with doing something like that. But to me, this is the thing we're doing to me.
0: Obinrin ni o wa mento loyun.
1: O wa le mi mo loyun. So kasa ma foro egun mo gba oyin si mo wa ko ni ara ni bi ta ngbin. O pada bi mo. So time gba to ma bi mo yen o po tactic ko lockdown ogun se ti je bu o lagbara bi ti ibadan na. So our family wa ni boya ka ma bon ba do boya ma ri se so ise si so ki ma fo ro ku ba se de ba jo asabe ni o ju something like that bo je ni ko se pe omo kekere ni awa meji si ba jo kere emi je ni ko je pe mi use me saba use mo e pe a lo so do family a lo sa so se ye ye mi o like because only first born ni ọdọ wọn so anything to ba fẹ ṣẹlẹ awọn abeyi lo owo lọwọ emi na ni alẹ ni afa lati tender so mi o sapa ni aye lati sọ pe
0: a n gbọ yin baba papapa mo n gbọ yin
1: o wa ni particular nkankan ti jẹ pe igba mi to ba lọ sọdọ awọn family ẹba to ba de emi na ba wọle o le ni ọkọ ati ohun ra nkan bayi fan si ohun kini kan kini kan òun fẹ́ ṣe ọdún so yóò máa bèrè àwọn nǹkan tí mi ò lágbára nígbà míì ó dẹ̀ máa ń díjà lẹ̀ so ó máa ń lọ bẹ́ẹ̀ but ibi tí wàá ṣe recently tí mo fẹ́ sọ yìí sà ó ti wá ń tajà ó tún láti ń tajà ó ti máa ń lọ tẹ́lẹ̀ ó tún padà lẹ́lẹ́kẹta yìí ó àtijọ́ padà tún padà lẹ́lẹ́kẹta yìí ó wá máa ń tajà yóò fi lọ ní àárọ̀ yóò jẹ padà sí bàìṣẹ́ èmi ó ti lọ bí èmi náà máa lọ láì permanent strike ni wa ni tete ni wa to si ba lo bi se ma de para ni aro ojo kini se wa ri o ti wa ni awon kan to n ba yin je pe awon yen bi mommy la ma pe won mommy wa e mo ra kan bi inu agbele kan ma pe awon mommy wa so awon yen lo wa fun ni imoran lori sisi awon yen do ore je ni kan ti je pe won life won ma yawo ko pe ti gan wọ́n lè ní kó wá ṣe níbi fáwọn tá à ń bá ti gba 50,000 àwọn òfin ní 250 àwọn òfin ní 50,000 gbàdé táwọn tó máa fi gbowó yẹn wọ́n á gbẹgbẹ yẹn ó dẹ̀ máa ń bí èmi ní bó tí wá bá sọ pé mi ì fẹ́ rí pẹ̀lú àwọn pípé yẹn mọ́ fẹ́ rí ọ̀rọ̀ yẹn owó tí wá fàárí nǹkan ìyàwó mi ò ní táìmù fún mi mọ́ tó bá ti kiri dé báyìí ibẹ̀ ni ó lọ jókòó sí láti àárọ̀ títí tí táwọn ọmọ yóò fi àwọn ọmọ.
0: Bàbá kí ló ṣẹlẹ̀ gan tó bá jẹ mọ ètò kọọkan la máa fi wé ètò lọwọ orílẹ yìí bí orí gbẹyìn dẹhùn ẹ tí mọ kí ló ṣẹlẹ pápápá ó ti lọ tí mò ń sọ ló ṣẹlẹ.
2: Igi gbígbẹ dúró tutù wó lulẹ̀.
0: Tí mò ń sọ ló ṣẹlẹ àti wọn àtúní kọ́kàd.
2: Omi wọ yóò rìn.
0: Kò sọ́jà tí ó rí bá ní kíyàwó èèyàn ó máa tà. Bẹ́yìn ò bá ní kọ́bọ̀ ń bẹ̀. Olúwarẹ̀ ò ní láṣẹ pa. Kò ní tó ohun tó tiẹ̀ lè pàṣẹ rárá. Olówó kò láṣẹ.

pàtàkì lọ́wọ́ bàbá wa. Wòlíì tí ń kìlọ̀ wà. Fún àwọn nǹkan tí Ọlọ́run

0: 0913 007 8678 0913 007 8678
1: letin gbọ ori a ma fi yan jiya ori a ma fi yan dara oja ti taye se to gbe kandele se ti o si kabamo re se bi lowo ori ni ibi awon kan ti laya to pe won elomi le laya nbe ti o si ma sokun ibi kan na kan lati yan ri sugbon gbogbo wa gbogbo eda eyan ti nbe loke erupe lo ni egbe elegbe ni gbogbo wa iru egbe ta ba wa ni yala rere tabi idakeji e eni won jo bi yan lojo kan na egbe kan na jo ni hello
2: hello sir
1: yes sir
2: ni baba ta ma lata pata ni o
1: baba je ko legbe radio yin tabi ke pa
2: fa
1: se ti pa radio yin
2: bo ti pa
1: o ya
2: ebi to ri gbe mi dere o
1: Igbo
2: iyawo ti ti mo fe
1: mo
2: je pe mo ni fe re ga lati igba ta wa ni igba ogun ta lo soju ogun ibe mo ti fe wa o se se pe gbogbo awon ti awon se ta jo fe lati on wa mo fa le so po nikan lo gbadun ju tori ko si gbogbo nkan ni mo fi te lorun ko si ko to bere kan ni ma ti ra fun igba ta ro loyun lohun ka to ma bo gbogbo obi ma bi a se to ma se gbogbo e laye 1960 1970 ti mo so yi wo ara le si gba na ta fi se ko mo so gbogbo e ni gbogbo e ju gbogbo e lo o sa se tori wi pe omo kan ti mo ti fe tele ki n to lo odo won tori loba tra loba di wipe tin ba ba mo yen se ni le ba se nkan kan ma a ya sa wa lenu e gbo ya ko je mo wa pe mo wa ni kilo de omo yin lo lo to so pe mo ni se nkan kan pelu e wi ba de be lo mi se mo ba se mo ba wo na se loba ni owo mo kan kan pare o ko si kokan o ko si kele kan sa ya ni so ni kukuru igba to ya mo tun wa so fun lo ba di wi pe mi ni da lo mi se na to je pe o le kan ni mo ba se ye lati 1982 mo wa tun so fun pe se na se mo lo ti ti wa da mo le kan ni o ku ti mo le ba se ni le ba lo mi se na mo lo ti ti da o lo ba tun yi wo pada lo di wi pe mi le bo nkan na se ma ẹnu ẹ̀ lásà wà títí láti gbà yẹn títí aṣọ àgbogbo ibi tí ń bá lọ wà lóhùn mi wà ní kí n má fa àti agídí mú kí n má bẹ mi o kí n má ṣe ni o ìlànà bẹ́ẹ̀ kọ̀ gbẹ́bẹ́ tó ní kúkúrú aṣájọ fa ẹnìkan ó tún wá bá mi dá sí àjọ ṣe títí nígbà tó ṣe tó rí wípé ẹni kíkì lọ fún ọ fẹ dá owó o máa ṣe fún o máa ṣe hàn ọ mo ní kó jẹ kọ sáà máa yòókù kọ sáà jẹ kọ mọ pé tó ń ṣe òdà bí kúkúrú ọsà ń bá yí lódìjọ kan lọba di wípé ó tún fẹ gbẹmí mi gan lọba ara mi ọmọ kẹtọ rẹ mo ti dé nǹkan lórí gáàsì ni gas cooker bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe gbiná nìyẹn tí èfi bo gbogbo ilé tó kó sí mi láyà lójú ẹsẹ̀ lọ́lọ́wọ́ ti sọ fún mi wípé kí tó ṣẹlẹ̀ sí ọ yìí kì í ṣe lásán.
1: ta ló tún sọ bàbá ta ló sọ fún yín pé n tó ṣẹlẹ̀ sí yín èṣe lásán
2: mo ba lo mo ba po le nke lo ba wo ba ni ah baba sayin le n soro mo le mi ni ah lo lo n be leyin yin o oni ikuna ara sota yin o mo ni ah olohun ni je o lo lo n be leyin yin gan ni o e wa sa so gbogbo e mo wa ni mo a pe olohun ni se mo le ra back to sender olohun ki n se lo ba po re mo so le ba se back to sender lo ba se ni kukuru ko sa ju bi osu ko se reji lo lo se gba re na ijo ye mo a so fun pe mo le ti gori je o wa re ti ba sa lu lo ba be mi pe o le so ku ke sa fun mo sa fun mo le mo ti fori je o lo fori je o mi mo ti sa be lo ko pa lo ma ju ku sinu ese ese Ọlọ́run ni kí dákẹ́ ẹnu mi. Ó ní kí ṣe ó ní mi ò gbárù obìnrin yìí.
1: Ọlọ́run ni kẹ́ dákẹ́ ẹnu yín.
2: Gbogbo ọmọ tó ń gan bínú. Ṣé ẹ̀ ń gbọ́ mi?
1: Mo ń gbọ́ yín. Bàbá ẹ lọ sókí kalẹ̀ káàdì rẹ̀ ńlẹ̀ ó ti fẹ́ di ìtàn. Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sá lè ṣe?
2: Ẹni.
1: Ṣé ẹ ti wá lè ṣe?
2: Àfi àrí ṣe o.
1: Ẹn tó lọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́n tó lọ̀rọ̀. Bàbá ṣe bẹ́ẹ̀ lẹ́n tó lọ̀rọ̀ ló ti kú yìí.
2: Ṣá.
1: Ẹníyàwó yín tó dé yìí ẹ ló ti kú.
2: Bẹ́ẹ̀ni.
1: Ngbọ́ òkú oyè kánà ò ti ṣí.
2: Kò ṣe kò ṣe ṣe o. Ẹni ẹ̀rẹ̀ mo tún lọ bá ọmọ oníkọjọ ọkọ gọmọ ìwọ náà lọ bá dé bí kò bá dé yìí tó bá mi ṣe ó gbogbo bá bí ní kí mú nǹkan kan wá sí bá gbogbo tó bá ṣe náà pàbó náà ló já sí o.
1: Ẹ sá lè ṣe báyìí.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Ẹ tẹ́nu ọdún mélòó.
2: October yìí ni máa pé 83.
1: 83 years.
2: Bẹ́ẹ̀ni
1: sà. Ẹ ẹ̀dẹ̀ ti lè ṣe láti 1982.
2: Ìtí mo sọ yìí láti 1982 ló ti bẹ̀rẹ̀ o. 44 years ago. Ẹ gbà mí
1: o. 44 years ago.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ jẹ́ ń jẹ́ káwọn ará ilé ó dá sí.
2: Kí wọ́n gbà mí ni o. Mo gbà gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbà mí ni o gbogbo àwọn alágbára o. Àwọn alùpùpù àwọn àfà àwọn adáhùnṣe tí wọ́n gbà mí o.
1: Bàbá.
2: Ẹ.
1: Ìlú wo lẹ̀ ń gbé?
2: Ìbàdàn bí mo wà pátá.
1: Ó ti yé mi. Jẹ́wọ́n dá sí bàbá tí kò lè ṣe. Ẹ máa bẹ́ tọ̀bọ̀.

0: ẹ̀yin dẹ́ pè mí lábẹ́lẹ̀ ẹ̀dá kan ẹ pè mí sórí ètò. Ẹgbọ́n ṣé ọwọ́ arábìnrin yìí ló ti wá? Àbí àwọn ibi tí bàbá náà ti fara kọ ni? Àti pé bọ́kùnrin ò bá lè ṣe. Samuel ìbí tó yè ṣe ń gbọ́ mi ṣá. Ẹ jọ gbogbo ẹ̀yìn èèyàn ẹ má bínú pé à ní orí ọ̀fẹ́ láti wà lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Hello. Yes, sir.
1: Ẹni ọlọ́run mọ̀.
0: Mo ń gbádùn yín.
1: Tí bàbá wọn wá sọ́dọ̀ yín.
0: Ẹ.
1: Bàbá ti wá sọ́dọ̀ yín.
0: Ẹ.
1: Ọmọ ni.
0: Èmi ò bá tiẹ̀ ní. Bóyá kí n pè yín lẹ́yìn ètò.
1: Ọ̀dà.
0: Àbí kí lẹ lérò bàbá mi.
1: Ọmọ ilé náà ló le jù bẹ́ẹ̀.
0: Ó ti yé mi ń pè yín báwọn. Nọ́mbà yín parí pẹ̀lú 6240.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti kọ́ lẹ̀. Ọba ti le wá. N ó pè yín.
1: Wọ́n gbà.
0: Ṣé. Màá pè wọ́n le béèrè béèrè tí màá fẹ́ béèrè. Gbogbo ọ̀rọ̀ ò ṣe sọ ń fìtílà àfi tí iná bá kú. Àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé ìgbìyànjú rẹ̀. Èmi gan bóyá mú ọmọ lé láàyè ni bóyá pa ni. Sí ní ta lè rí. Ẹ má ti dé sọ lékun lẹ́ja. Hello, sir. Hello.
1: Hello. Ẹ gbọ́ mi.
0: Ṣé bí ààyè láàlò àbí pípa?
1: Ìwú rẹ̀ náà láfẹ́ lò sẹ́mi tá a bá ti pọ̀ máa lè yẹ ìwú ẹ̀ máa ń gbé yóò máa ṣe wéliwéli.
0: Yóò máa jò bìlìbìlìbìlì. Ó ti yé mi.
1: Nǹkan méjì náà ló kú tá a fi kó báwọn.
0: Ó ti yé mi.
1: Ibi gbègbèrú.
0: Ó ti yé mi. Àbí ó ti yé mi. Nọ́mbà yín ti wà lọ́dọ̀ mi. Màá pè yín. N gbọ́dọ̀ gbéra dọjú alẹ́ ni. 09123708675 kì í ṣe nǹkan rẹ̀ kíkiní tí ń bẹ lábẹ́ wa ọmọ ṣiṣẹ́. Hello.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: That's
0: me too. Yes, sir. Ìgbìyànjú rẹ̀ wà. Aba. Yes, ẹ̀yin náà ni ọkùnrin tí kò lè ṣe tá a sọ yẹn àbí.
1: Pẹ̀lú ọkọ yín ni ò ráyè.
0: Mo ti mọ̀.
1: Ṣé lánàá mò ń kún bàdà? Gòndò ó kó lè ní sí oko mò ń ṣe.
0: Mo ti yé mi. Mo ti yé mi.
1: Mo wà dúpẹ́ pẹ̀lú gbọ́ lọ.
0: Ìṣẹ́un.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Pásítọ̀ ni wọ́n kó máa gbọ́ ètò yìí.
0: Ẹ gbọ́ ètò yìí rí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ó yá.
1: Ẹjẹ̀ sá, mo ní ìpèníjà kan.
0: Ẹ ní ìpèníjà kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Irú ìpèníjà wo, bàbá?
1: Ìyàwó tí mo kọ́ fẹ́. Bàbá mi tún fi abàrà méjì.
0: Ìyàwó tẹ́ ẹ kọ́kọ́ fẹ́, bàbá yín sọ fún yín pé abàrà méjì ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí làwọn nǹkan tẹ́yìn rí dáa fi gbàgbọ́?
1: Tó bá sọ pé nǹkan máa ṣẹlẹ̀, irú ẹ̀ máa ṣẹlẹ̀.
0: O lè jákàndá kó láṣẹ.
1: Mo wá sí ìpèsè ìgbọ̀n nígbà tí mi àti ẹ wà lọ́nà.

0: 3708675.
1: Akisa afẹfẹ logbe ko lapa. Bẹni akisa omi logbe ko lapa. Eda oni sagi ege ko mo soje aye nbe o. Hello.
2: Hello. Akwejo.
1: Yes sir, akwaji.
2: Agbinyo.
1: Lowo orile ngbo.
2: Eyo gbe wa o.
1: Ase o.
2: Se omo tin tan jokunrin abobirin.
1: Bo ba jokunrin. Nko bo ba jobirin nko.
2: Ko si wa lo kan bale.
1: Okunrin ni.
2: Okunrin ni.
1: Ma
2: do pa le ni ju. Ma do pa ma se ma jare fun.
1: Edo baba.
2: Aba.
1: Okunrin ni. To ba je pe se iya to nbe laarin nkan to kunrin ati to birin.
2: Iya to wa nbe. Ta le se. Nbe.
1: O ti e
2: ko ni ke le yeto.
1: O ti e mi. E se.
3: Kirikidi o aye yi.
1: Won ni en tin jale at en tin mu nkan oni sele mo. Ojo nbo ti ma ni kawon eyan o ma dupe lori eto yi. Se ti ju la fe so ni. Abi to nje oju orun abi ta lakala. Alakala mo so nje jo mo nbo loni o. Egun tin le mi ti mo nsare ki se pole ni mi ni. En fe bawo je ni tori mo mo pe eyan ni nbe ninu eku. Hello.
4: Hello, ori ni gbe
1: ni. Lowo ori ni ori wo gbe wa o. Ori le gbagbe nile aro. Ori lo gbaluko lode ikosun. E bo ri lo gbe leke leke lode ikefun.
4: Be ni ori wo.
1: Ori wo gbe wa.
4: No e kwito.
1: Yes sir.
4: Iba ni je ni bayin o.
1: Ase o.
4: Oko ji o wa yi oni te.
1: Ase o.
4: Oko ni ayin de mo se sina to yo.
1: Ase o.
4: Ẹ da kun ni ẹnikan.
1: Àwọn kan ní bẹ́ẹ̀yàn bá ní ju kò ní o má lòyún. Àwọn kan ní bẹ́ẹ̀yàn bá ní ẹlòmíì lè má lòyún níjọ́ tá a sọ. Àwọn èèyàn dẹ̀ sọ àwọn nǹkan tá a lè ṣe ṣùgbọ́n bóyá yìí ò gbọ́. Ó ti yé mi. Ẹ̀fùn tó nọ́mbà mi.
3: Obìrìkìdì o ayé yìí.
1: Kò lè mọ̀ páyé ń bẹ́. Àní ò lè mọ̀ páyé ń bẹ́. Ní tí ó rá mi wò rí o kò lè mọ̀ páyé ń bẹ́. Hello. Tẹ́ ń pè pé wọ́n ní abara méjì níyàwó yín. Mo ń gbọ́ yín. Mo á ní kí lè àwọn nǹkan táyìn fi mọ̀. Ẹni tó bá ti sọ̀rọ̀ yóò ṣẹ. Mo ló lè jẹ́ àkàndá tàbí kó jẹ́ àwọn tó láṣẹ lẹ́nu. Tó bá ní ẹ lówó lọ́la ẹ lówó oúnjẹ yẹn àbí. Yóò máa bọ́rú rẹ ni. Ó ní yóò da gba mọ́tò lọ́la kí n sì gba mọ́tò. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣàṣe má ṣe ibẹ̀ lẹ́dẹ́.
5: Nígbàtí a wà lọ́nà. Ìgbà yẹn kò tí ìjùmọ̀ kò tí lóyún fún mi. Èmi pẹ̀lú obìnrin kan kọ lura. Àṣé oyún ti wà lára ẹ̀ oyún ti wà lára ẹ̀ obìnrin tí èmi àti ẹ kọ lura. Ibi tó ti wáyé àjọ mi lóbi ni pé ọjọ́ kan wà láwọn.
1: jọkana na bimọ si
5: bẹẹni lati de to the resort emi ati e ti o mọ ko to sele asa tuka
1: ni atobirin tuka
5: bẹẹni o de ti sọ pe emi ato ma tuka mo ni alailai ko gbẹgbẹ bẹ but o sa sele atuka lati gba ibẹ to ma ti wọn lobirin agbeju rẹ nita
1: ẹ bá ti ń gbé obìnrin mi ó wá di àgbéjúlẹ̀ làgbégi léra bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí sóbìnrin méjì náà ló ti bímọ fún yín màmá yẹn ń kọ́ obìnrin tó ní àwọn ẹ̀ẹ́tù káì
5: ó ti sọ pé láì àti láì ẹ̀mí àti òun ti ra mọ́ta mo ti bẹ́ẹ̀ ìgbìgbìgbì tí mo ti wá dé àwọn sọ fún mi pé àwọn àgbà ló wà níbi ẹ̀
1: tí ò sọnù lè fẹ́ máa wá kiri ngbà náà kí la lè ṣe o lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin ò sá sí ilé yín ẹ tó ẹnu ọdún mélòó.
5: Mo ti lọ sí ilé tó fi 50 lọ.
1: 50 rẹ̀. Àwọn èèyàn ó bá yín dá sí. Àwọn èèyàn ó bá yín dá sí. Torí ọ̀rọ̀ ń lágbára díẹ̀. Lágbára ayé sì ń bẹ ayé ni ó gbà yín lódùmarè ni ó kò yín yọ ṣẹgbọ́n àbá
5: ẹ̀ṣẹ́.

0: Hello.
1: Ẹ̀ka
0: ẹ̀kọ́ àjìn ẹ̀ka rọ̀. Àjò ní jù wá sọ́fìn. Music.
1: Suala Music láti wo.
0: À ń gbọ́ yín.
1: Orí mi mọ́mọ́ dìínà abẹ́ mọ́ mi. Orí mi mọ́mọ́ dìínà ọmọ mọ́ mi. Èyí mo jí lé òwúrọ̀ mo gbárí mi mú. Èyí mo jí lé òwúrọ̀ mo gbárí mi mú òwe. Orí ló ní ṣe. Orí lo ohun gbogbo lọ́wọ́ orí. Lọ́wọ́ orílẹ̀-èdè yìí. Iṣẹ́ lomi ṣe tí ò jáwó. Owó lomi ṣe tí ò jáwó. Ọjà lomi tà tí ò jáwó. Jọ̀wọ́ wa polo iṣẹ́ rẹ̀ lórí ètò yìí o. Tọ́gbọ́n wá sórí ètò yìí. Bóyá babaláwo ní ẹ́. Babaláwo tó dántọ́. Bóyá oníṣègùn ní ẹ́. Oníṣègùn tó dántọ́. Bóyá wòlíì ní ẹ́ onígbàgbọ́ nínú ọlọ́run àgbà ọlọ́run bẹ nínú ayé rẹ jọ̀wọ́ wá sórí ètò yìí wá sórí ètò yìí o gbogbo tó bá gbé débí lórúkọ Jésù a máa júṣe ni jọ̀wọ́ wá polówó iṣẹ́ rẹ o wá polówó iṣẹ́ rẹ kájé wọ́n gbá. Kọjá ó ta wápolo ṣe
0: ẹ̀ẹ́.
1: Tó bá dé wọlé wájú lẹ́yìn bolí ṣẹ̀sán ìwọ bèrè ọ́fíìsì Káyọ̀dé Adé Ọ̀sún wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀ kò mú rárá wápolo ṣe ẹ̀ o.
0: Wápolo ṣe ẹ̀ẹ́.
1: Tó alámi ṣe kìlá tí wo.
0: Ẹ̀ṣin o bí orí gbẹ̀yìn dé náà bàbá mi ẹ̀ pẹ̀ fún wa.
2: Ẹgbẹ́.

0: se oko orun atelegbe omo osi ni
1: ala sara sa omi ale odo
0: awon ise se la gogon se
1: igbo osomo won wa surupo
0: kese yoku to de
1: olori oro laye o
0: awon eyan oru se nbe mi ti nro ko leyin nro nbi abamo pe lori enikan e fi be tele
1: iki ani ise se ni
0: Bẹ́yìn ò bá sì súnmọ́ wòlíì tó dáńtọ́ tó já wòlíì òtítọ́. Ìdánwò àtogún ńlá ni kẹ́yìn ó rẹrù oṣù mẹ́sàn-án kó tún rù dànù.
2: Àwa ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀yìn bàbá wa ẹ mọ jẹ́ ó bàjẹ́.
0: Ẹ̀yìn abiyamọ ti ń rẹrù àrùdànù ẹ ní rù dànù mọ́ o.
1: Ifá olókun.
0: Kì í mọ̀ ọ́n ṣe nǹkan gidi. Hello. Hello. Ẹjọ́ ṣe ilé bá ń sọ̀rọ̀ òkè àbí ò lè lo òkè jù bá ń lọ ni.
3: Ẹ
0: kàrọ̀ o.
3: Jọ̀rọ̀ tí mo lè ṣe sí nǹkan ọmọkùnrin ni kò dọ́mọ àti pé ò dọ́mọ.
0: Ṣé kò dọ́mọ ni àbí kò gbéra?
3: Ó ń gbéra àmọ́ kò dọ́mọ.
0: Ẹ lọ ṣàyẹ̀wò ilé ìwòsàn ni.
3: Ẹ mo lọ ṣàyẹ̀wò ibẹ̀ náà ni mo ti mọ̀ kò ní dọ́rùn.
0: Wọ́n ní ẹ lẹ́yìn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ máa ń sọ àdúgbò bọ̀ ìlú wo lẹ ti ń pè mí?
3: Ìbàdàn náà ni Ìbàdàn.
0: Ẹ dẹ̀ ti tó ẹni ọdún mélòó?
3: Mo fi ní 35 báyìí.
0: Wọ́n wá ní nǹkan ọmọkùnrin yín. Àtọ ọbẹ̀ ò lẹ́yìn kí percentage wo náà gbé sí?
3: Mo ti ẹ̀ ní pé kò gbé rárá pé kò lè di ọkàn rárá.
0: Kò lẹ́yìn. Mo ti gbọ́ yín. Dáwọn èèyàn bá sọ bàbá kan ti bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó jọmọ́ ṣùgbọ́n wọ́n ní tí kò lè ṣe dáadáa nìyàn pé ọkùnrin tí kò lè ṣe ìgbìyànjú rẹ̀. Bàbá kan náà ti bá wa sọ̀rọ̀ lérí ẹni tó mú nǹkan tí ń jalè tí ń fẹ́wọ́. Bàbá ẹ bá lórí ọ̀fẹ́ ẹ jáwo dáwọn èèyàn ó sọ ẹ bá lórí ọ̀fẹ́ kájọ ríra lọ́jọ́ Tuesday. Mẹ́yọ. Jọ́n bá sọ.
3: Ṣé nọ́mbà yìí náà máa pè mí sí?
0: Ẹ máa bẹ́ tó bọ̀.
3: Ok sir.
0: Nọ́mbà ikọ̀ o. Ń sọ nọ́mbà mi.

0: Hello.
1: Hello, sir.
0: Lọ́wọ́ orí o.
1: Orí ẹ̀tì wa o ṣètò.
0: Yes, sir.
1: Ó jẹ́ ẹni tí ọmọ ní ilé àyà rẹ̀ máa ń jà.
0: Ẹni tí àyà rẹ̀ máa ń jà.
1: Ọmọ ẹni tó bá pè é ká sọ̀rọ̀ wá rí èrò wá bẹ́ẹ̀.
0: Tí nǹkan bá sèyàn nínú ara tàbí nǹkan ti sèyàn lọ tí ò bá ti lọ tán ó lè fa ìjayà. Ṣé wà pẹ̀lú mi? Ó dàbí pé wọ́n ti sọ nǹkan rẹ̀ fún wọ́n ti sọ gbìyànjú rẹ̀ rí. Ààyè ni ò sí àsì. Ẹ dákun màmá tó ní àwọn bímọ ó ti padà lẹ́ẹ̀mẹta. Àwọn tó wá ń bẹ́ẹ́lí ọkọ mi àwọn ò tíì gbọ́ nǹkan kan kó. Àti bàbá tán pè wá pé nǹkan ọmọkùnrin àwọn wọ́n ní ò sẹ́yìn ní nínú àtọ̀ àwọn. Ẹ má gbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀ o. Bàbá tó kọ́ pè wá pé láti 44 years làwọn ti ní nǹkan ti wọlé. Ẹ jẹ́ ń gbà pé dàgbé bàbá ló pè wá. Hello.
1: Àpẹẹtò.
0: Yes, sir.
1: Wọ́n tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ sókè ká lè máa gbọ́n tí wọ́n bá ń sọ.
0: Èmi náà sọ bẹ́ẹ̀.
1: Ajẹ́jú pé kí n ṣe wọ́n ọ̀ka wọn lára mi.
0: Bí àwọn àfẹ́ gẹ́lò mi ò gbọ́.
1: Ó ti dáa. Bẹ́ẹ̀ bá ti gbé nǹkan mára tí ọ̀pá lójú mára hàn.
0: Fi mi pamọ́ kí n pa ọ́. Làrùn ń jẹ. Tí èrùn yàn kalé.
1: Sọ ìyá tí ọmọ wọn ń ṣe aláìsí tí ń ṣe aláìsí. Láti òní lọ abẹ lọ́hùn fún. Wọ́n bá ń gbọ́ kí wọ́n máa ṣe àmì tí wọ́n sì gba ẹ̀wẹ̀. Wọ́n gbá wẹ̀. Wọ́n sọ̀rọ̀ àforíjì dáadáa. Pẹ̀lú gùn lọ́dọ̀ Ọlọ́run kò tún bàbí fúnmọ́.
0: Ẹ ṣe o.
1: Àgbáríkà àgbà Mahama ń lajẹ lọ.
0: Sọlá ra sọ.
1: Gbogbo ẹni tí bá ń bí àdúgbò kò tó bí àdúgbò fúnmọ́ láyé.
0: Ṣé
1: bá ń gbọ́ fúgáàmù. Ẹ̀yin náà àti ní náà àti gbogbo wa. Àmì àti wáyé ọmọ wa ní màtí lọ́wọ́n.
0: Ìlọ́mọ mi nà.
1: Àǹtí yẹn lẹ́yìn Ọlọ́run ló wọ́ ta fún ìyàlẹ̀ àgbáríkà àgbà Mahama ń lajẹ lọ. Bísí Láì Rahman lọ sí. Aláhùnmá hantà rọ́bì. Láìláà hantà halíkà káwà kálíkì wà hantà rọ́bì lè fi ṣe àjímà. Máa ń ṣáhà láàhù káànà wà máa lámúyà ń ṣáhù lámúyà kú lùhú wà ṣáhù làwà láàhù wà fa ilá àbíláàrí àyílẹ̀ àti. Hálì máa ń iná láàhà aláhùn lè ṣe é ń kọ̀ dé wà sí ìgbà àkọ́jú àtọ̀kù bí kú lè ṣe àmì ìmọ̀. Aláhùnmá ìní àwùsù bí Ìmọ̀ àrọ́bì ní aláàbì rọ́bì
0: ní kẹ́kẹ́ àmì ìlọ́.
1: Náà ti pàṣẹ Ọlọ́run ti ṣe àgbáríkà ti dáhùn.
0: Ìjọba mi.
1: Bàbá tó ní pàtó ohun òdìgbò ní ẹ̀yìn inú mọ́. Ẹ pé kí wọ́n ra oyin wá. Oyin yóò jẹ oyin gidi.
0: Kí wọ́n á pè yín àbí.
1: Kí wọ́n bá ti royin wá kẹ́ ẹ pè fún. Nǹkan tí wọ́n fi sí. Ìjọ ti sì máa ṣàlàyé rẹ̀ fún yín.
0: Ó ti yé
1: mi. Wọ́n mọ síbi wọ́n lò síbi méjì láàárọ̀ wọ́n lò síbi méjì lálẹ́ wọ́n lò bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta tí wọ́n lọ sí wọ́n wà lọ sí bẹ́ẹ̀ sì padà. Ní wọ́n bá tún sọ pé kò sí ẹyin bẹ̀ owó tí wọ́n ti ra oyin yẹ ń dà padà kan.
0: Ẹ ṣe bàbá mi. Ṣé o ṣé o èmi ò rìn ìyẹn ṣe bàbá aláwo ìyẹn ṣe wòlíì. Oye sáfà ṣùgbọ́n mo láwọn bàbá.
2: Ọlọ́ba.
0: Mo lára.

0: Hello.
1: Hello, lọ́wọ́ rí o.
0: Orí mi gbè mí, oríwó gbè wá o.
1: Àmì o. Àbúrò mi kan ní Ariwo Ọ̀yá. Ọmọ yẹn láti ìgbà tó ń lọ sùkúl, ó mọ̀wé gan, gbogbo pàyẹ́ ẹ̀ tó kọ́, ó máa mú dáadáa. Ó tún lọ sí jáǹpù náà, ó mú dáadáa. Ó wá dìgbà tó gbọ́ lídé, ó wá lọ lókan. Ó lọ ṣiṣẹ́, ó fẹ́rẹ̀ lọ ṣiṣẹ́ nìkan kó fi nínú yà ọ̀tún. Ọ̀dọ́ kọ́mpìnì kan tó wá dé ń ṣiṣẹ́ ẹni tó ní ní pátíìsì kínní. Ẹni wá láìkẹ́ ẹ̀ ń fẹ́ dárúkọ lóyún. Wá lọ ṣiṣẹ́ lọ. Wúmọ̀ yẹn wá láìkẹ́ ẹ̀. Ó já máa ń fún ọmọ yẹn ní promotion pé kọ́ máa lead factory yẹn kọ́mpìnì yẹn. Ìgbà tábùrù mi yẹn wá wà ń bẹ̀. So ọkọ̀ wúmọ̀ yẹn wá di ọkọ̀ ẹ̀ mọ́lẹ̀ débi pé ó ti sọkọ̀ ẹ̀ di ìgbìn. Ọkọ̀ yẹn ni ó máa ń gbalẹ̀ ni ó máa ń fa bọ́lá.
0: Ẹ ṣe bí wọn àfẹ́tì àbúrò tí yín.
1: Ọ̀rọ̀ náà lélẹ́yìn. So ìgbà tó wá máa ń tweet ọkọ̀ yẹn rọ́pì. Àbúrò mi wá dọ́jọ́ kan, wúmọ̀ yẹn wá travel. Àbúrò mi wá lọ bá ọkọ̀ yẹn nínú ilé. Òun náà ọkọ̀ yẹn ló ń fa bọ́lá, máa ló ń fún bọ́ ndáwíà wúmọ̀ yẹn. Àbúrò mi wá lọ bá máa nìyẹn nígbà jọ sọ. Àbúrò mi wá sọ fún pé dádì lórí bí àlàyé ṣé ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí báyìí. Gbogbo ń bẹ̀rẹ̀ lè mú yín lọ lú o. Mo lọ dárí òun sọ fún dádì òun pé bákanbákan ìgbà tó dí weekend. Àbúrò mi yẹn wá mú ẹni yẹn lọ ìlú. Pé wá lọ ọjọ́ sọ̀rọ̀ yẹn pé kí wọ́n gbọ́ mi jẹ́ nìkan. Wọ́n ká jí nǹkan fún ẹni yẹn, wọ́n padà sí travel yẹn. Ìgbà tó di ọkọ̀ yẹn wá gbé nǹkan yẹn sínú ilé. Mo rò pé wọ́n jí nǹkan fún wọn pé kó máa lò. Ìgbà tí obìnrin dé orí kìíní yẹn bí tọkọ gbé yìí. Wá wọ́n dẹ̀ ń bi ọkọ̀ yẹn pé mo lóbi yádi tó gẹ́gẹ́ sí. Ìyẹn láti confess pé lágbájá ló mú un lọ lù. Ó lọ gbóhùn sí nǹkan. Àti gbà yẹn ẹni wá pe ọmọ yẹn sọ pé gbọ́bọ ló mú jáde lọ. Ọmọ yẹn ráhùn parọ́. Bó ti di wàhálà ni àti gbà yẹn lọ́mọ àbúrò mi ti àwòrán tó gbìn àti náwó ní kò jẹ́ sí solution kankan mọ́. Wọ́n mọ ọkọ̀ òun lọ sílùú nípa lónìkan.
0: Bàbá ẹ̀yin náà mà ẹ mà pé àfọwọ́fà ló kó bá burú yín. Ẹrù ẹlẹ́rù lóru náà gbélé lórí. Ọ̀rọ̀pọ̀ àtìyàwó kan kò mọ bí ọkọ ṣiṣẹ́ dé kí ẹ̀ ò tó sọ di tó sọ dì. Ìyàwó ló sì gbà síṣẹ́, wọ́n á sọ́dọ̀ ga níbi iṣẹ́. Ó yóò tó ń wá bẹ́kùnbẹ́kùn kiri. Ọlọ́run náà lẹ́ẹ̀kẹ́ pé ẹni fi dúdú lo dúdú olódùmarè lẹ máa ké pè níbi orí gbòǹdénu. Orí ó sì gbẹ́ lómìn sórí bẹ́ẹ̀dì àfìgbó bá padà sórí ẹni. Ó lágbára o, lágbára.
2: Ọ̀dọ̀wọ́ ẹ̀yìn bàbá wa ẹ bá jẹ́ ọ bá jẹ́ ò ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀.
0: Bó o bá wọkọ̀ pẹ̀lẹ́ lómìn tó ta wọ́n lọ́rẹ̀ báyìí fórídìí oṣù kan o lè má nìwó lọ́wọ́.
2: Báwa ìṣẹ́.
0: Ṣé gbogbo èèyàn lèèyàn lè ṣàánú fún?
2: Báwa ẹ má jẹ́ ọ́.
0: Àánú Ọlọ́run àtòrí ọ̀fẹ́ àtàdú àwọn èèyàn ni. Ẹni oṣù ayé bá dè táwọn ìyá bá so mọ́lẹ̀.
2: Ifá ní òkú súná rẹ̀.
0: Ó lójú ẹni tí ó tu.
2: Lẹ́gbẹ̀lẹ́gbẹ̀.
0: Bí kò kún fàdùà. Ayé bẹ́ẹ̀ bá dẹgbẹ́ ẹ mọ́ ìnà mi o, bẹ́ẹ̀ bá domi ẹ mọ́ gbé mi mú ẹ̀dákun ẹ̀jọ̀ o, ẹ mọ́ jẹ́ mu yín bẹ́ẹ̀ bá domi.
2: Ajá fún ìṣẹ̀ṣẹ̀ tí ń sọ lórí.
0: Lójú ẹni tí ń mumi ayé.
2: Fún ìṣẹ̀ṣẹ̀.
0: Bẹ́ẹ̀ bá dodo ẹ mọ́ gbé mi lọ o.
2: Ǹjẹ́ bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ni.
0: Ọ̀gànjọ́ òru la wà yìí, òru lè kánná wù, òru láyé èèyàn dá. Bó bá fẹ́ wálẹ̀ díẹ̀ òru náà ni.
2: Bẹ́ẹ̀ nífẹ̀ ọjà yẹ ká tó bẹ́ẹ̀ bọ́ra.
0: Òru ni irun oru. Irun orí òru ni mò ń wù.
2: Ìṣẹ̀ṣẹ̀dọ̀wọ́ ẹ̀yìn bàbá wa.
0: Òru lọ́jọ́ gbaṣẹ́ lọ́wọ́ ọjọ́.
2: Ìṣẹ̀ṣẹ̀ ọ̀dọ̀wọ́ ẹ̀.
0: Òru ni mọ̀láíkà àtàǹjọ̀nà ń yí padà.
2: Sọ̀rọ̀ dáyọ̀ ọ̀dákun jọ̀wọ́ já nígbà rere. Ìgbà
0: tó ń pè lóru.
2: Ìgbà kan lè
0: lò lọ́wọ́. Ìpínyà láàrin ọjọ́ kan sọ́jọ́ kejì òru wọn ni. Òru làwọn ọ̀yá ni àwọn màmá kan ń bẹ tó yẹ pé àwọn náà ń lòru.
2: Tàrúkù làwọn.
0: Èyí dá ẹ lójúmọ́mọ́ ẹ máa lójúmọ́mọ́ yín lọ.
2: Kùláwó ta.
3: mojuba yin o.

0: Ago kan sa ago meta leto yi.
1: Ifa ni won se la o ti o fi pole mole o.
0: Hello.
2: Ere karo.
0: Lowo ri o.
2: Ajeda. Aje ni da ka le to pe ni o se to koja.
0: Tele ri se ma bi.
2: Ben. Lẹ́yìn tí mo pè ẹ́ bàbá kan pè sórí ètò yìí so ó dẹ̀ pé bàbá yẹn jíṣẹ́ ń jó yẹn bọ̀ àwọn ló pè yìí lórí ètò jẹ́ ẹ̀ ẹ̀ bàyẹ́ kan sọ̀rọ̀ ẹgbẹ́lẹ̀ ẹ̀ fi parí ètò.
0: Kí ló ń sọ?
2: Wọ́n ní èèyàn máa rí díẹ̀ díẹ̀ bọ̀ téèyàn máa tọ́lá máa ṣí èèyàn kọ́rọ̀ yìí aláàánú kan so àárín ẹ̀ ni ẹ ti parí ètò jẹ́ ẹ̀.
0: Kí lẹ́yìn ló ń ṣe yìí?
2: Mo ni mo ni di ìgbà òrùka ìyàtọ̀ fún mi kọ́ bá.

0: Baba Kua, o kan lo sodo pastor.
1: E won ti soro.
0: Kileyin.
1: Kileyin leyin o se yin.
0: No, ise kebi se owo ni mo se. So mo ani ko lo dada.
1: E a ti soro ba. E si te ba nsin. Ise kan be to ni igba. Àwọn iṣẹ́ kan bẹ tó ní àsìkò àwọn iṣẹ́ kan bẹ tó ní ṣe pẹ̀lú àdúgbò kìkìdá kẹ́yìn ò bèrè lọ́wọ́ orí rẹ̀ ṣe gbọ́ lé ọkọ tẹ́lòmíì lọ kò bèrè lọ́wọ́ orí ó débẹ̀ ó lóun ò rọ́mọ bí iṣẹ́ tó ṣe bóyá ṣe ẹ̀gbà ni ṣe mọ́tàn yìí bẹ́yìn bá àwọn iṣẹ́ kan bẹ ìfẹ́ mọ́ dákọ rẹ̀ mọ́ bá dàbí àléébù teyan ba kose ofi un o ni ilu to le ti se aye johnson re e mo gba ti ah nbo nbo hello
2: eh o suri
1: po
2: o suri bo lo se mo bo lo se mo
1: o diri ba ti ri 5 meter
2: o damo mo fe bere e ma bi ogele ele kilo le fa je bi ma ri je ka wo
1: e pe mi fun yun leyin eto
2: oya
1: adi soro ti jan kari wo lo po

0912370875. Odúpẹ́ kò lábala bí ní ìsìn abala ọ̀rọ̀ ìṣítí àti ìmọ̀ràn ní fi ká díẹ̀ ńlẹ̀ lónìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó gbẹ̀yìn.

0: Hello.
1: Hello.
0: Lọ́wọ́ orí o.
1: Hello.
0: Lọ́wọ́ orí o.
1: Orí mi àgbè mi o.
0: Àṣẹ mọ́.
1: Láti Abẹ́òkúta.
0: À ń gbọ́ yín.
1: Ẹjọ́ òun tèmi náà sọ tèmi ni tèmi orí jẹ́mi dé ni.
0: Ah, ẹ sọ pápá. Torí ìṣẹ́jú mẹ́ta ló kù lábala ẹ.
1: Ẹ má bì mọ́ta. Látàrí sọ pápá. Mo ti bá yín sọ̀rọ̀ ní ìríyàn. Mo máa ń gbọ́ àti ìrìnà wa. Ìyàtọ̀ rí àwòtí wá pẹ̀lú mi àti ìyára títí àwòtí lọ sí ẹ̀. Ìyàtọ̀ àbúrò mi ní ọjọ́ ọjọ́ kan ní ìrìnà.

0: lọ́wọ́ rí lẹ̀ ń gbọ́.
1: Orí a fẹ́ lọ mìíràn pa.
0: Lágelu 96.7 FM lẹ́dẹ̀ tí ń gbọ́.
1: Àjẹsí àti ilẹ̀ jìyà díẹ̀ kó má bà jìyà ayérayé.
0: Ju gbogbo ẹ̀ lọ.
1: Oyè ẹ̀ má.
0: Kò sí ìdílé tàbí ènìyàn tàbí ayé tí kò ní ìlàkọjá tiẹ̀. Abala ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó gbẹ̀yìn lórí ètò yìí ni mo wà báyìí.
1: Ẹgbẹ́ jẹ́ mo ṣe ọwọ́ rẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ẹni tó máa lọ.
0: Ohun yòówù tá a bá wá ń ṣe, ohun yòówù tá a bá yàn láàyò. Ẹjẹ́ àfọgbọ́n kún gbàgbọ́ ká má ba lọ bọ́ á o.
1: Ẹjẹ́ forí, orí ló mọ́ lọ́la, ó dọ́la o, ẹjẹ́ ká ṣe.
0: Ẹ má tì torí pé o gbẹ̀ngbẹ̀yìn ẹ fẹ́ momi kómi, ẹ bá mẹ̀rúrú omi yóò para lára. Ẹ mọ́ tì torí pé ẹ fẹ́ wọṣọ.
1: Orí ọ̀rọ̀
0: jọ. Ẹ wá lọ wọṣọ rádaràda. Ẹ má wè kí sà, wọ́n ó pè yín ló kọkàn.
1: Kò sẹ́ni tó yé.
0: Lọ́mọ yà wá ń wèrè.
1: Ọ̀la ò lè rí bẹ́ẹ̀, ẹ̀yìn mọ̀ mọ̀, ó dá mi lójú.
0: Àní ẹ mọ́ tì torí pé.
1: Jẹ́ kó lè sọ.
0: Ebi ń pa yín ẹ fẹ́ jẹun, bẹ́ẹ̀ báyìí lọ jẹ̀jẹ̀kújẹ. Yóò mọ̀ dára láàmú. Ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá ẹ̀ béèrè lọ́wọ́ oríkẹ́ ẹ̀ tó ṣe é. Ó ní tá sì kí kálukú mú. Ó ní tí ayé kálukú ń fẹ́. Kò sí ẹni tí ayé rè ò ní èèwọ̀, èèwọ̀ ń bẹ fún gbogbo èèyàn, má ṣe ni má ṣe. Bí èèyàn bá jẹ èèwọ̀ tó bá fògo rẹ lé ìwọ jẹ, yóò padà béèrè. Ṣùgbọ́n ọ̀nà tí ó gbà béèrè lèèyàn ò lè mọ̀. Ó bá jẹ́ kìrìsìtẹ́nì bí àwọn àlùfáà rẹ, àwọn pásítọ̀ rẹ, láwọn nǹkan tó o bá fẹ́ ṣe dáadáa. Ó bá jẹ́ mùsùlùmí. Mọ́ sọ pé táwọn àáfàá bó o ní. Ẹni bá mojú ògún làájú pa obìnrin rè.

ma pe nti o si pe o wa ni itelorun ko si gba fori ntori fi nfi adara e o mo die pogba o fe fi agidi lowo o fe fi kanju lo moto pe moto ni o gbe mi eso o mo ni ori a ma gbe lo mi pamo ti o ma fi dara teyin o si ni mo to wo mo wa dolon lebi pe olohun ki lo se yi fun ọpọlọpọ obìnrin won ni telorun le oko ori ni o je won o gbebe oto lori ori lo mo lo nta yan latorun olodumare gangan lo nipin o nlo la yan mo o lo seda kadara o lo seda yan mo o lo seda pin sugbon gbogbo e ori ni o se pe ireno abo fawo lo sa fowo fa ọpọlọpọ lo ti lo nkan lati fanti o ti to won wa mi o to ma fi gogo fa wa daru lojo ale wa n gbere pe kini ko won o se ma fo ni bola je ko le lori ole odi orun ogun dabede won a ma fi ku aje ku oni wa je nti ri se ko de ni ri se mo won a de ko lo bu mi pasi paro nbe won a ma se owo e ba n sewo yi lasan ton ton o si di en ti o pada kanle won ti kaje lo mo lowo won a ma bo ba foyan laso wo ta agun re ba ise sa so re to tun gba pada o ton le ti belu gbadi a pa nsa ofura pa nsa jana aja ofura ajaji bon le o ba fura o le ni oko ifura nla gba ogun on yo wu ta ba nse eja fura eje kash o di kilo wa lai maye ko si nta ti menu ba lori eto yi jankari wo alakala iju nkan ti o le mokunrin ti o le se dede ati so lori gbese gbese kini ma nfa gbese bi eyan ba wa je gbese bo le yan se le gbianju ati san gbogbo ẹ lẹ ti sọ ṣùgbọ́n ẹ woru òní àwọn èèyàn bíi mẹ́rin sí márùn-ún ló pè tán láwọn ò gbọ́ ètò yìí rí pò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ já bèrè lọ́wọ́ orí iwọ ẹ já gbégbèsè ká tó ṣonkóhun mo ẹ báyìí lọ bọ́ á ẹ má tó fi pọ̀ lúkì wa ma ba mi bọkọlọpọ ba tun wa ba mi l'ọfiisi ejo mr de osun ejo ko ma sowo moto mo mo yawo wa ni ma tun are pe nta wa ruyan wa ebe yin na lo eke tun bo ni nkan o da ati gbo tori pe o ko ta ni la tun si ẹ ṣe ò gbogbo ẹ̀yìn tá a jọ ṣe tó tòní ju gbogbo ẹ̀ lọ à ń pàdé lórí ètò ṣọ́bùmọ́ ní aago mẹ́rin kọjá ìṣẹ́jú díẹ̀ tá a bá ti karòyìn tán ní ìrọ̀lẹ́ òní ọ̀sẹ̀ yóò pe gbogbo wa hàn ọjọ́ ajé àkọ́kọ́ lónìí ara jẹjẹun ajọ́ mẹ́jọ látún pàdé lórí ètò lọ́wọ́ orí aago kan sí aago mẹ́ta ni ó bá wá fẹ́ rí mi orí ọ̀fẹ́ ń bẹ lọ́jọ́ tuesday gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè yẹn ọmọ ń jalè ọmọ ń fẹ́wọ́ ọmọ ń mú nǹkan gbogbo àwọn nǹkan tó bá ti ní akọyin akọyin ẹ yọjú sí ó fẹ́ rí mi lójú korojú aago méjìlá ọjọ́ tuesday làwọn gstr máa ṣe yorùbá ṣùgbọ́n màá wà ń bẹ̀ láti aago mẹ́wàá wà lọ́fíìsì mi láti aago méjìlá títí di aago mẹ́ta sí mẹ́ta kọjá díẹ̀ kí n tó máa bọ̀ fún ṣọ́bùmọ̀ níjọ́ tuesday mo ń bọ̀ máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ta abáfẹ́ bá mi sọ̀rọ̀ lórí whatsapp níta ẹ̀ lè fi bá mi sọ̀rọ̀ máa fi ta
ọmọ ológun o ni problem.

0: ìwé ọ̀rọ̀ Ọlọ́run.
1: Ohun gbogbo tó bá fi fẹ́ ṣe.
0: A máa tòrò. A mini bí omi àfòwò rọ̀pọ̀. A jẹ́ mọ́ kí yín pẹ́ kó ojúmọ́ ẹ̀ kó ojúmọ́ ẹ̀ kó ojúmọ́ mọ́. Mẹ́rin. Ọkọjá

akbar. Allahu akbar. Ogba ujo mo leyin Christi boki.

0: kiyin loko igimo olùdásílẹ̀ wọ́n kiyin loko igimo aláṣẹ wọ́n kiyin loko igimo olùṣàkóso ìkànnì ti lágelu 96.7 FM okay ga joke. Gbìyànjú àti ríwá wo lórí ìkànnì bá ń dọ́rẹ̀ ẹ mọ̀dọ̀ ọmọdé ń pè network yẹn ló ó tó di fọ́ǹbù láàárọ̀ bí àbá ríwá wo ẹ mọ̀ bínú ẹ̀yìn rédíò yóò kè níwọ̀n bá.
1: Ẹ̀sìn wá bá wa yọ̀ ká fọ ọ̀pẹ fún ọlọ́run wa.
0: Yíká àgbáyé ẹ lórí àwọn ìkànnì dẹ ti máa lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa kétékété ọkì yẹn kojú mọ́ mẹ́rin kọjá àṣẹjú méje.

0: Agbara Oba Adébáyò Àkàndé MFR lati mbura muramu bi kinihun Lagelu FM oke gajoke ile Ibadan la le tente si Lagelu FM ma tesiwaju
1: Toro ba ti jade asentele ni
2: soro ba mi fa keye soro ka gbo soro
3: ni ojo mode inu owo ati oro lo ti ma se olorun re pelu omo re o o ni se olorun ninu osi ayayayayayaya adupe isoji ana o on to sele ni soji ni lota ni ana sa tin ba ni ki ma so akoko mi o to lori radio lati ma royin re ifata won to wa ni ana ko si bo je le royin re fun ko de bi on ti won ri awa je mo wi pe je sun rin ni ana sa fun di aye aje ki gbogbo eyan o pariwo go go go go go go go go go ose tutu la wa woli re pastor fakeye mo ni baba labi amo lo soro ati wo ati emi loruko je sa ku ajo adua eje nku so wi pe eto ti toni yi o wa fun awon ti won ti ku oju osuwon lati ni eri o wa fun awon ti eri ti to si o wa fun awon ti won ti fi eti gbo eri awon kan o wa fun awon eni to ma mo re ti eri ba te won lowo eni to n gbadura ti o ti ni eri ko ma ro wi pe olorun o gba o boya lo mo wi pe adura mo olorun ki gbe ngbe won laye o ti bo dupe won ti bo yan olorun lori omo won de ti bo yan olorun lori ise yen lo fokan bale Psalm 66:16.
4: E wa gba gbogbo eyin ti o beru Olorun.
3: Ka Bible si waju.
4: E je ki so ohun ti Olorun ti se fun mi.
3: Mama ti eri gidi ba de bo se ma ma gunyan niyan. Eri o ti tu eri lo npa mora. O ni mogba ti wo ga wa so bi Olorun se to ninu aye re. Eri to je wi pe eni to fe o ateni ti o fe o ni o pada ba odupe. Gbo mama mo ba ki pepe eri o tedo sinu bugbe re leni. Ki eri ba le ma subu du eri. Ati pe kaye le mo wi po n gbadura looto mo kede eri re ma mi aye pepe eri re ma bi omo ire lose yi lori ise re o ya gba eri tutun lori omo re gba eri tutun lori igbeyawo ye gba eri tutun lori iloyun ati ibimo yen gba eri tutun lori omo re to n lo ileiwe gba eri tutun lori omo to n koje yo ya gba eri tutun lori dadi mami to n wole to n jade o ya gba eri tutun lori olokada lori onikeke yen gba eri tutun lori eyin onimoto yen gba eri tutun lori visa to n fe yen o ya gba eri tutun lori owo kan to n reti yen o ya gba eri tutun lori oko ati iyawo to n waye o ya gba eri tutun lori ojo ayo to n reti lori awon omo re o ya gba eri tutun lori ounje omo to ti n pon pe fo ya gba eri tutun lori aisan to n la koja yen o ya gba eri tutun eri Job mi aye eri re ma mi aye eri oba David mi aye wa ni eri lori omo eri apostle Paul olorun yi pada ma mi aye eri omo re ma mi aye se eri obirin ni leti odo nigba to pade Jesu orugbagbo opolopo soka ni wa ni eri enu ada gboro lojo ti eri de ani wa ni eri dadi eri owo ebede odomu la agbaye ja ani wa do lowo lose yi David joba Solomon omo re joba eri nla ni sa omo re ise re asoju re eri wa to mo re ma la agbaye ja wa ni eri lori omo wa ni eri lori igbeyawo wa ni eri lori ise ati okowo re eri wa to mo re ma mi gboro titititi nitori po ti bayi alagbaja yori aye ma ba wona oyo baba nitori po ti ba baba alagbaja dupe ri aye ma bo dupe o ti fe ti gbo eri enikan ri aye ma gbo eri ti elakoko yi lori la koja yen aye si ma bo yin olorun logo wa gbo eri tutun latodo omo re ninu osu yi o ya gba eri fokan bale tomo tomo lose yi wa si eri re fun gbogbo aye lose yi oni le atalejo ma gbo eri re won bo fogo fo olorun o won ayo to ti se ri o ya be si se igbega to ri iru eri o ya be si gba emi ti nje keyan o le kan bo wonu aye re emi ti je ko we niyan o te o wonu aye re emi ti je ke niyan je won mo wonu aye re ile to fa ko to dabi pe ko se se yo se se o moto to fe ra to dabi kan babara yo se se o owo ile iwe omo e to le koko bi oju aja yo se se o ilo oyibo to dabi kan la yi yo se se were were o ati loyun anti yi loruko je yo bo si were were ati gbomojo yo se se ninu le yi o ati romoran ni je yo se se ninu le yi o ilakoja te ni lori omo yo pada ditan ninu le yi o ati ìdọlọ́wọ́ dọlọ́rọ̀ yóò ṣeéṣe o. Lóṣù kẹjọ Wàhárí kọjọ. Lóṣù kẹjọ ìlàkọjá dópin lórí ọmọ. Lóṣù kẹjọ ọlọ́rọ̀ gbé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ kò ní mọ̀nà ilé rẹ. Lóṣù kẹjọ yóò níjọ ògún ọmọ rẹ bẹ́ẹ̀ níjọ ìlúbọ. Lóṣù kẹjọ òní rẹjọ e. Òní rí ẹ̀wọ̀n e. Lóṣù kẹjọ ọmọ rẹ òní rógbé ẹjọ́ ẹlẹ́jọ́. Ẹlẹ́rù wọ́ngẹ wọ̀ngẹ kò ní kọ́ bá wa àtọmọ rẹ. Ayé òní bọ́ péjọ ní oṣù kẹjọ fún ọ̀fọ̀. Wà ní àpéjọ ayọ̀ lóṣù kẹjọ. Wà ní àjọ ayọ̀ lórí ọmọ lóṣù kẹjọ yìí o. Alájọ ọ̀ràn kò ní yalé rẹ lóṣù kẹjọ. Lóṣù kẹjọ yìí ó yà wà máa dán ni. Jẹ́kú sọ bẹ́ẹ̀ pé lóṣù kẹjọ owó rẹ máa dé. Àánú dẹ̀ padà yanjú ọ̀rọ̀ rẹ o. Mójọ́mójọ́ rẹ kò ní jọ ẹni tí à ń wá fún ibi. Ire ò ní jó dànù lọ́wọ́ rẹ lóṣù kẹjọ. O ní bá ń fọjọ́ ọlọ́jọ́ lọ lóṣù kẹjọ tọmọtọmọ. Aninilára yóò jọ̀wọ́ ọmọ rẹ lóṣù kẹjọ. O ní jọ̀wọ́ ìtìjújọ́ ń jẹ ọ̀tá rẹ lóṣù kẹjọ. Ọba mi àfọgọ́sọ̀rọ̀ yóò fògo kẹ́ ọ lóṣù kẹjọ. Ayé ò ní fire ìwà tọ́mọ rẹ ṣe mí dì. O ní dúpẹ́ tipátipá. Lọ́sẹ̀ yìí ó wà náà tó máa wọlé o. Ibi tí ọ̀rẹ́ tibọ́tibọ́ ti ṣí wọ́ ṣe. Ọlọ́run dìde ìrànlọ́wọ́. Wà á jayé dọjú alẹ́. Ojú òní ti owó lórí ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Yóò chapter 14:19. Omi ń yìnrìn òkúta. Ayé ọmọ rẹ ò ní yìnrìn lọ́sẹ̀ yìí. Yóò chapter 20:19. Ara kò ní ni ọ́ lọ́sẹ̀ yìí o. Ìwé Jọ́bù ni mo wà 50:16. O ní di ẹni ríra lójú olóore lọ́sẹ̀ yìí o. Ìbùkún amúnisọ̀yìnbó ó yẹ ó máa wọlé o. Lọ́sẹ̀ yìí lọ sí àfihàn ìrànlọ́wọ́. Lọ́sẹ̀ yìí lọ jásí ibú owó tabua. Lọ́sẹ̀ yìí wọ́n kì yóò ṣe aláìní o. Lọ́sẹ̀ yìí adọ́ ìrọ̀rọ̀ ìrànlọ́wọ́ sí orí rẹ. Lọ́sẹ̀ yìí adá ìkólọ̀ ìdílé yí padà. Wàá rówó yọ nílé bàbá rẹ̀. Nílé ìyá ó yá wàá rówó yọ. Wàá rọ́pẹ́ dá lórí ọmọ. Lọ parí ilé yẹn ní oṣù yìí o. Lọ ra lẹ̀ yẹn. Lọ kọ́kọ́rọ́ mọ́tò yẹn. O ní jẹ́ dádúró. O ní jàṣe tì lóṣù yìí. Ẹnìkan máa bá yín sẹ́rí ọ̀la lọ́sẹ̀ yìí. Wàá jẹun ayọ̀ lọ́sẹ̀ yìí o. O ní kó gbá wọlé lọ́sẹ̀ yìí. Abániyọ̀ yóò bá ọyọ̀ lọ́sẹ̀ yìí. Ìlẹ́jà ló ran ìlẹ́jà lọ́wọ́ wàá rí olùrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí. Olórí agbọ́ tí lọ́lọ́run lò fún Joseph ẹnìkan máa dìde ìrànlọ́wọ́ fún ọ. Ògo rẹ máa jáde tọmọtọmọ lọ́sẹ̀ yìí. O má tó di landlord lálẹ́dí o. Ògo ọmọ rẹ ò ní wo òkùnkùn lọ́sẹ̀ yìí. Ẹ̀rí òbítíbitì yóò wọlé tọ̀yìn wa. Ẹ̀rí kò ní jìnà sílé yín o. O ní ṣe é mú tọmọtọmọ lọ́sẹ̀ yìí. Ọmọ rẹ ò ní dágbére fáyé lọ́sẹ̀ yìí. Ọmọ yóò ní wanyín pọ̀ lọ́sẹ̀ yìí o. Ọ̀sẹ̀ yìí wàá rówó ṣòwò. Wàá dẹ̀ rówó ṣayé rẹ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ wàá ṣoríire tọmọtọmọ. Sáwọ́ oore gbèsè kò ní lù nílé yín lọ́sẹ̀ yìí o. Ọjà tó ra yẹn Ọlọ́run abọ́ ta. Kò ní rẹ̀ olóṣù yìí o. Kò dẹ̀ ní rẹ̀ olóore rẹ. Kò dẹ̀ ní sùn yín o. Ayé yóò tara rẹ yẹn Ọlọ́run lọ́sẹ̀ yìí. Wàá mú nọ́mbà oríire lọ́sẹ̀ yìí. Èṣù ni kí ọdẹ rẹ lọ́sẹ̀ yìí o. Eléni ni ọmọ rẹ máa gbọ́lu dí àpàpàǹdodo. Bí àyànmọ́ ṣe ń sáré ògo máa fọhùn lọ́sẹ̀ yìí. Èṣù ni jẹ́ nínú iṣẹ́ rẹ o màmá bàbá. Àánú tó ti sọnù tipẹ́tipẹ́ ó yá gbà padà lọ́sẹ̀ yìí. Wọ́n ní fọmọ rẹ palẹ̀ ọ̀sẹ̀ yìí mọ́ o. Ogun ká aná kan tán ká tó rí mi ó dópin nínú ọ̀sẹ̀ yìí. Lọ kó àjọ eré tó lẹ́tọ̀ sí àtẹ̀yí tó lẹ́tọ̀ sí lọ́sẹ̀ yìí. Owó rẹ tó wá síbi kan Ọlọ́run máa bá ọgbà jáde. Aeroplane tó bá wọ̀ lọ́sẹ̀ yìí ló kọjá yóò gúnlẹ̀ láyọ̀. Jésù Olúwa. Ẹnjiníà rí kan ṣoṣo ni kó jẹ́ ká gbọ́. Nítorí mo sì fẹ́ sọ ohun tí Ọlọ́run sọ fún mi nípa ìsọjí ìrọ̀lẹ́ yìí.
5: Ìgbà tí mo kọ́ máa wá mo wá sí Sango ní Lálẹ́mọ̀ ní Ìṣọ́ Òru. But after that, Ọlọ́run sá ṣohun ìyanu n'ayé ọmọ mi. Ó kàn déédé pè mí láàárọ̀ ọjọ́. Ó ní mọ́mì, òun fẹ́ sọ nǹkan fún yín lánàá, but fóònù yín ò lọ. Mo ló ya sọ, ó lóun ti ra mọ́tò tuntun. Mo ló lúwọ̀ ó ṣe.
6: Ta ló ra mọ́tò tuntun?
5: Ọmọ mi, third born mi.
6: Tí ìyá ìyá ọmọ rẹ̀ ra mọ́tò. Ẹnìkan ń gbẹ́ mi nínú yàrá. Lórúkọ Jésù ọmọ rẹ̀ náà ra mọ́tò fún ọ.
3: Náà tó bá mọ̀ wípé ọ̀wá ìsọjí àná. Àyè ńlá jí sílẹ̀ fún gbogbo wa lẹ́ni. Agogo ọ̀sán gẹ́rẹ́gẹ́ la máa bẹ̀rẹ̀ pàdé tèní. Àtagogo ọ̀sán ni nàdúrà yóò ti máa jò. Bẹ́ẹ̀ náà ni àmájú àmayọ̀ nítorí ọ̀sán ọjọ́ ìbí wòlíì rẹ la wà. Òróró mẹ́jọ̀mọ́ ọjọ́ ìbí tí mo ti sọ. Ìgò kankan ni màá máa pín fún gbogbo ènìyàn lẹ́ni. Orí òjò orí la máa fi ṣe ti tòní. Ìlúkìlù ṣe máa bọ̀ ní Sango ọ̀tà. Tó bá ti dé Under Bridge Sango àbí Tollgate. Kàn sọ fún ọlọ́kadà wípé lọ sí St. Michael's Stadium ní ọ̀tà. Sáré bá mi ròyìn fún ènìyàn máa ń dógún. God bless you.
7: Amen.
3: Torí pé ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó sì jẹ́ Monday àkọ́kọ́ nínú oṣù tuntun. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ni ó wá ọrẹ láti fi sílẹ̀kùn ọ̀sẹ̀ yìí. Kò sì sí iye tá a lè fi ránṣẹ́ òdádì mọ́ mi. Ẹ̀yin ẹ ṣàrí pé ẹ fi ọrẹ kan ránṣẹ́. O ní wálẹ̀ láéláé. Bóyá mi ò tí ì sọ tẹ́lẹ̀. Àti èní ni mo ti ń gba ẹ̀bùn fún bẹ́ẹ̀dẹ̀ mi tó ń bọ̀ ní ọjọ́ Friday. Ẹ̀dẹ̀ ti mọ̀ kò sí kan tó kéré lọ́dọ̀ wòlíì rẹ. ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
6: ó gbà ó a dúpẹ́ o.
3: ọlọ́run bàbá alábìyẹmọ o.
6: ààyè ló wà.
7: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamo, a ò ní máa bọ́jọ mọ́.
8: La la la la la gelu FM jagaba gogo retio.

0: ni ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2026 3rd of August
1: ọjọ́ Monday.
0: Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́, ẹja yẹ ọba àwọn ọba láàárọ̀ yìí. Èmi a máa sọ pé bí ènìyàn bá mọ lóró ó yẹ kó mọ pẹ̀lú. A tún fẹ́ yin ológun àjọbọ. Òbí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a mọ̀ pé ọpẹ́ gan l'Olúwa fẹ́ lọ́wọ́ wa. Ẹ sà ó yeneyene kẹ́ni kó ṣì ní. Ẹ já yìnà kákan fi ẹ̀mí ìmúre hàn. A fẹ́ kí hallelujah méje pé ọba àwọn ọba ṣeun. Bàbá jájọ ké hallelujah méje 1 2 go.

àárọ̀ yìí. Ẹ jẹ́ fi ẹsẹ̀ bíbélì yẹn bẹ̀rẹ̀. Ọjọ́ ìbẹ̀wò dé ìwé Hosea orí kẹsàn ẹsẹ̀ keje. Ọjọ́ ìbẹ̀wò dé ọjọ́ ẹ̀sán dé Ísírẹ́lì yóò mọ̀ aṣiwèrè ni wòlíì náà. Ènìyàn ẹ̀mí náà ń sinwin nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ rẹ̀ àti ìríra náà. The day of visitation had come, the day of recompense had come, Israel shall know it. The prophet is a fool, the spiritual man is mad. For the multitude of thy iniquity and the great hatred. Láàárọ̀ yìí Olúwa rán mi o, ẹ̀sà máa bẹ gbogbo ènìyàn. Ẹ bá ní orí ọ̀fẹ́ tẹ́ ẹ lè gbọ́ mi láàárọ̀ yìí, máa bẹ yìí pé ẹ jẹ́ àgbàdua. Mo ka ẹsẹ̀ bíbélì sà, mo sì mọ̀ pé láwọn ìgbà kan àbí ní àwọn ìpele kan sà, ẹni ẹ̀mí tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa dàbí ọ̀rọ̀ aṣiwè. Ẹ̀sà iṣẹ́ ẹni ẹ̀mí nígbà míì a máa dàbí pé orí rẹ̀ ti yí. A spiritual man is a madman. Ntí bíbélì sọ nìyẹn. Ẹ gbọ́ mi o, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí láàárọ̀ yìí. Ayé ìburú débi wípé téèyàn ò bá ní ìmísí tó ní í ṣe pẹ̀lú n tí wọ́n lè pè ní òdì kejì, ó ṣeéṣe kéèyàn mọ́ lè gbádùn ní ayé yìí. Ẹ̀sà wo bí tó bá jẹ́ wípé ilé tá a ti bí ọ, ẹ̀sà ibẹ̀ náà ló ti fẹ́ dàgbà, wo bí ibẹ̀ náà ló ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, wo bí ibẹ̀ náà ló ti fẹ́ lọ skúù. Ẹ̀sà irú ọkọ tí ìyá rẹ fẹ́, òun náà nìwọ náà fẹ́ fẹ́. Irú ilé ìwé tí ìyá rẹ lọ, òun náà nìwọ náà fẹ́ lọ. Irú iṣẹ́ tí ìyá rẹ ṣe, òun náà nìwọ náà fẹ́ ṣe. Ẹ̀sà o lè má ní problem, but tó bá jẹ́ wípé ìwọ ríran ọ̀tọ̀ pé nílé wa wọn kì í dókè, èmi sì fẹ́ dókè, ìyẹn ti ń pè fún ìgbésẹ̀ tó yàtọ̀. Ẹ̀sà àwọn tí ọ̀rọ̀ mi ń bá wí láàárọ̀ yìí, àwọn ni àwọn tí wọ́n ṣetán pé sẹ́ mo fẹ́ gba ẹ̀tọ́ mi nílé wa. Àwọn tí wọ́n ṣetán pé náà bí àwọn tó bí mi ò bá rógo lò máa rí ògo tèmi lò. Àwọn tí wọ́n pinnu pé tí àkọ́bí ilé wa ò bá lọ èmi á lọ. Ẹ̀sà tí wọn bá jẹ́ kí ìyá tó bí mi ó lọ èmi máa lọ. Bí wọn bá jẹ́ kí bàbá mi rí mú, màá rí mú sà. Ẹ̀sà ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí, mo bẹ̀ yìí o. Ẹ wo bí ẹ nílò láti kíyèsí tí mo ń sọ yìí nínú ìwé iṣẹ́ àpọ́stólì. Ẹ̀sà ní orí kejìlá Pétérù. Ẹ̀sà ìgbà tí Olúwa dẹ̀ sọ̀rọ̀, wọ́n ní pé wọ́n fi Pétérù sínú túbú. Ìjọ ń gbàdúà fún, nígbà tí ìjọ ń gbàdúà fún Pétérù, ẹ wo bí ọmọbìnrin kan wá ń bẹ, òun ń bẹ nínú ilé níbi tán ti ń gbàdúà. Ọmọ kékeré, ọmọ bí ọmọ ọdún mẹ́jọ. Ẹ̀sà Ródà ni wọ́n ń pè, ó wá fetí sí ẹnu ilẹ̀kùn. Àwọn tó kù ń gbàdúà, Ródà fetí sẹ́nu ilẹ̀kùn, wọ́n lè kú bẹ́ kò dáhùn. Ó dáa kí ló ń ṣe ń bẹ̀ kò dáhùn. Ẹ̀sà lẹ́ẹ̀kan náà ló lọ dá wọn dúró pé ó dàbí pé Pétérù ń bẹ ta o. Ẹ̀sà ìtí wọ́n fi dá a lónìí pé Ródà ó ti ya wèrè. Manaka Baruba Liaga Habaya. Kí ló dé tí wọ́n pe Ródà ní wèrè? Nítorí nọ́mbà nínú ọpọlọ tiwọn, tí wọ́n bá mú yàn sínú ẹ̀wọ̀n, ẹ kọ̀kọ́ lọ bí àwọn ọlọ́pàá. Ẹ̀sà ẹ fún adájọ́ nìkan. Ẹ wo bí ẹ wọ ẹni tí ó bá yí ṣe ẹjọ́, ẹ lọ sí kóòtù kẹ tó lè rẹ tán fi sínú ẹ̀wọ̀n mú jáde. Bóò ló ṣe wá sọ pé èèyàn fi gbogbo process yẹn lẹ̀, ó ti di ẹnu ọ̀nà. Ródà orí rẹ ti

ori re ti yi. In fact, iwa to ma wu bi iwa asiwere ni emi awe wuli yi. Tori ago ti awon egbe re njile, ago ti wo ji ko ni yen. Iru adua ta awon gba ko ni wo ma gba. Wo bi iru imura ta awon egbe re mu iwo ma mura ju be lo. Roda ori re ti yi nti won so ni yen. Ninu ise apostoli ori kerindinlogbon act of apostle 22 esa paulu soro ni waju omo kore kan ti won pe ni festus esa festus omo weli gbadumo ni alase ni paulu do waju e o wa soro nigba to di ari kan festus dide duo ni verse 24 act of apostle 26 verse 24 o ba pariwo o ni paulu ori re ti yi eko akoju o fe ba ti eje kadaba sudalia bahada esa ti won ba pe o nile yi pe wo bi o da pe were ni o ti se tan lati gba eto e be bi sa tawon ko o ba ri o pe eje so fo mo kore oro re o mo ye wa mo toro re ba yi awe eniyan aye re o le yi awe eniyan adaka baru bahada wobi iti mo so laaro ni pe anilo lati wo aye were ka de mu awe egbo kan lare manaka baruba liabaha tori wa we susu wa ni ori eyi jesu duro waju erodu erodu bi pe tadi iwo pera re igbo iwo pera re ni oba awoju oba ke o wo pe ori re ti yi ko mo pe jesu mo to so esa won ba bi o ni ma bi o le yi pe ki lo ri gan to fi wu wa bayi o da pe nkan ti yi o lori esa to ba ti de pele ye o le dagbara le yi duo to ba ti de pele ye o le koja ibi ti ya re ti duo I wonu ipele ti mo so yi ki ironu re yi pada ki gbiyanju re yi pada ko pinu pese dandan ni aye mi gbodo nitumo obi to ba ti de pele ye no o lo bi kankan esa abi se ke se pe won pe eyan ni were igba te eyan de pati ninu bibeli ti jesu ni pe e lo bu omi sinu koko ti se won o ni so pe ori eyan ti yi esa mo so laaro pe awa kan ta fe to yato anilo lati wa gbogbo ona lati mu awon kankan ninu aye were bi ti awon wu ni wa wa wa ma bere lowo e pe ki lo de to fi se bayi bo lo se bayi se ki se pe ori re ti yi wa wa ma so fun won pe ori mi o yi aye yi ko si fun eni to gbadun manaka baru baliada ha ẹnìkan ni dáàdì kí lẹ ń sọ láàárọ ẹ kò sì fẹ́ tó gbádùn bí ibo ẹsà àwọn tó lọ́rọ̀ àwọn èso lóru ẹ̀wọ̀ bí òru làwọn ń rìn bí ọ̀rọ̀ tẹ bá dẹ̀ bí wọ́n wá sọ pé ò tí ì mọ kankan ẹsà ìyẹn túmọ̀ sí pé wọ́n ti tọ́nu ẹ̀ upside down ẹ kíyèsí tí mo sọ láàárọ yìí ẹ̀yìn kan bẹ́ ń bì torí yín la ṣe rán mi mo fẹ́ ká sáré gba ẹyọ kan màá wá tẹ̀síwájú nínú tá a rán mi láàárọ yìí ìwé ó sì àlọsọ bẹ́ẹ̀ bíbélì yẹn sọ pé wòlíì yẹn aṣiwèrè ni a prophet is a madman manaka baru abaha ẹ já gbàdúrà sá ẹ pi orúkọ jésù ẹ pi ẹ̀mẹ́ mẹ́mọ́ fi tó dá fi ọ̀tá mi olúwa fi tó dá fi ọ̀tá mi káyé lè rí bó ti tó láyé mi ẹ̀mí àwọn wòlíì tí ó gbàdúrà yẹn fi tó dá ọ̀tá mi káyé lè rí bó ti tó láyé mi fi tó dá ọ̀rọ̀ fi ọ̀tá ilé wa káyé lè rí bó ti tó nínú oyè àdúrà bayo gaga la baya da ya fi to je ota mi fi to je ota mi kaye le ma bo ti to ka le ri bo ti to laye edege ba ri ba li agada edege ba ra ba da ta li agada edege ba ru ba da eye le le ni ri ada ha ba edege ba ra ba li ada ha ti to je ti ota mi kaye le ri bo ti to nínú ayé mi ká lè rí
nínú ayé mi àmì mẹ́ta jésù olúwa wa ẹ̀sà àfìgbà tí mo ìjọ tí mo pàdé ẹsẹ̀ bíbélì mo wá mọ̀ pé àwọn kankan wà tí mo sì ń ṣe tí n bá ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀sà ilé rí òkú ilé wa lò mẹ̀nà bárú àbáhà o lè mọ̀ jẹun bí àwọn dádì ẹ ti jẹun ẹ̀sà kò ṣògo ju àwọn ará ilé yìí lọ wo bí o gbà mí gbọ́ sà o lè jókòó bí gbogbo ènìyàn ti jókòó kò sọ pé o fẹ́ jókòó lé ọba ẹ̀mí àwọn wòlíì ẹ̀sà o lè sọ̀rọ̀ bí gbogbo ènìyàn ti sọ̀rọ̀ kò sọ wípé ayé máa tẹ́tí gbọ́rọ̀ ẹ̀ ẹ̀mí àwọn wòlíì mo ń sọ eléyìí torí pé mo fẹ́ kó o mọ̀ ni o mo gbàdúrà fún ẹnìkan bẹ́ẹ̀ bá ṣàmì lórúkọ bàbá máa tí ẹ̀mí mímọ́ lónìí ayé máa rí ògo ọlọ́run lára ẹ̀ ayé á rí ògo ọlọ́run lára ẹ̀ ayé á rí ògo ọlọ́run lára ẹ̀ mo wí tàṣẹ barumana kabaliada ha ayé á rí ògo ọlọ́run lára ẹ̀ ẹ̀sà ẹnìkan ní dádì ìgbà tẹ́ ẹ wá sọ pé a nílò láti mú àwọn kankan lára wèrè kí ni ìtumọ̀ tẹ́ ẹ sọ ìṣá wo bí ìtò máa kọ́kọ́ mọ̀ leléyìí pé wèrè wọn kì í dà ní ẹjọ́ ẹ̀sà wèrè kò ní kéèsì ẹ̀sà wèrè ò ṣe é bárojọ́sà kò sẹ́ni tó ń gbé wèrè lọ ẹ̀wọ̀n tó bá dé ẹ̀wọ̀n wá ní ẹyin ọpọlọ rẹ̀ wò tó bá ti ya wèrè no case ẹrù ìjọba nìyẹn ìyẹn túmọ̀ sí pé ẹni tí ayé ò ní lè bárojọ́ tí wọn ò ní lè dálẹ́jọ́ yóò ní ìwà kan tí wọ́n lè sọ pé you are a madman manaka baruba liabaha tí agbára ilé yóò bá ní dá ọ lẹ́jọ́ wọ́n á rí ìwà kan sà wọ́n á rí ìpele kan sà ìgbà tó o bá sùn lóru fódìdí ọjọ́ méje tó o wá ń tẹnu mádùá pé olúwa sẹ́ màá gba ẹ̀tọ́ mi sẹ́ mo fẹ́ gba ẹ̀tọ́ mi sẹ́ mo fẹ́ gba ẹ̀tọ́ mi sẹ́ nígbà tó o múra tí gbogbo agbára lọ fi múra pé sẹ́ mo ṣetán láti gbẹ̀tọ́ mi wọ́n á ní wèrè mi ẹ má jà dá lẹ́jọ́ ẹ fòun lẹ̀ sí tiẹ̀ ẹ sà n tí mo fi sọ bẹ́ẹ̀ fún ẹnìyẹn o màá sọ mẹ́ta tí mo rí lára wèrè tí mi ò bá lè sọ mẹ́tẹ̀ẹ̀ta lónìí màá sọ méjì ẹ̀sà ohun àkọ́kọ́ leléyìí a dẹ̀ máa fi gbàdúrà ẹ gbogbo ibi tẹ́ ẹ bá ti rí wèrè wèrè a máa ní ìjọba madman own territory ẹ̀sà ẹ gbọ́ tí wọ́n bá fẹ́ sọ pé wèrè wá ní pé ó mọ wèrè yẹn tó wà ní kinní kan ó mọ wèrè kinní kan ó mọ wá máa fi àdúgbò wá máa fi pe orúkọ ẹ ẹ̀sà torí bá jẹ́ wèrè olónibẹ̀ ẹ wo bí ẹni wu ẹ̀ tílẹ̀ bá ṣù sí ibẹ̀ ló máa sùn sá wo bí tí wèrè bá sọ pé òun fẹ́ sun bákíádì yín ẹ yá tètè fílẹ̀ dàárọ̀ lánà kẹ́ ẹ tó mọ bẹ́ẹ̀ ti lè ẹ̀sà because tó bá jẹ́ wèrè ibi tẹ́yìn ń da kinní sí n tí ò da sí òun rí bí tiribẹ́dún flati ni ẹ̀sà òun sì máa tasọ síbẹ̀ òun sùn tiẹ̀ nìyẹn madman own territory wo bí o lè ṣògo tó o bá gba ìjọba àìní ìjọba kò jẹ́ káyé rẹ̀ lè jọba wọ́n ń fi ọ́ ṣẹrú nítorí pé o ò ní territory o ò gba ìjọba a fẹ́ gbàdúrà sá ẹ̀sà tí wèrè bá ń gbénu uncompleted building tẹ́ ẹ bá wọ ọbẹ̀ sá ẹ máa mọ̀ pé wèrè ń gbé bí ẹ̀sà látòrí agolo ẹ̀sà àti kí ọ̀dà ẹ wo bí àtàwọn ẹrù burúkú ẹ máa mọ̀ pé wèrè ló ń gbé bí ẹ̀sà ẹnikẹ́ni ò dẹ̀ lé dúmọ̀húrúmọ̀húrú mọ́ lóru sá ó máa jẹ́ kó mọ̀ pé àwa la níbí ẹ̀sà ọlọ́dẹ kì í dá wèrè dúró ẹ̀sà tí wèrè bá dé tó bá léètì dé tó wọlé láago méjì lóru ẹ̀sà lójú wèrè bí
pé àárọ̀ kùtùkùtù ló wà ẹ̀sà àtọ́rọ̀ ló ní agbègbè wọn kì í gba agbègbè lọ́wẹ́ tọ́lọ́dẹ bá rí yóò ya gbẹ̀gbẹ́ yóò mọ lọ tiẹ̀ níta tó bá jẹ́ wèrè ẹ fílẹ̀ òun ló ní ọ̀nà wọn kì í dádó ẹ̀mí àwọn wòlíì ẹ jẹ́ gbàdúà ẹ̀yin kan sórí ẹ̀yin tẹ́ ẹ lè gbàdúà láàárọ̀ ẹ̀ mọ́bẹ̀ẹ́ o ẹ fún mi ní ìjọba tèmi náà èyí tí mo ṣẹ̀rú ti tó ẹ fi ìjọba mi lé mi lọ́wọ́ ọlọ́run kankan fún mi ní ìjọba nílé ọkọ mi ẹ fún mi ní ìjọba níbi iṣẹ́ mi ẹ fún mi ó yẹ àdúrà ẹ fún mi ní ìjọba o èyí tí mo ṣẹ̀rú ti tó ẹ fún mi ní ìjọba o níbi iṣẹ́ mi nínú ìgbò ẹ fún mi ní ìjọba èyí tí mo ṣẹ̀rú ti tó àdábájú kẹtẹ yẹgẹtẹ ẹsẹ eléke bàrú àbàdá ẹnẹbàdàbà lẹgẹdẹ yà ẹnẹbàrú àbàdá yà eléke bàrú àbàdá ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba ẹ fún mi ní ìjọba àmì mẹ́ta jésù olúwawa ẹ̀sà agbọ́ nínú ìwé ìtàn pé bàbá wa ìdá òsà ẹ̀sà wọ́n fẹ́ ṣe ìsọjí ẹ̀wọ̀ bí wọ́n fẹ́ lónú stadium wọ́n sì ti sanwó èrò ti kún ọjọ́ àkọ́kọ́ èrò lọ bí omi nígbà tó dọjọ́ ẹ̀kejì wọ́n ní ká máa kó gbogbo irinṣẹ́ wọn pé àwọn super eagles àti ìlú kan wọ́n náà fẹ́ play ball wọ́n ní bàbá ní ẹjẹ́ sọ fún wọn kán mọ́ dànwò ẹjẹ́ sọ fún wọn tó bá jẹ́ wèrè wèrè ló ní agbègbè maramano sadaliaba ẹ̀sà wo bí wọn ò lè jẹ́ kó bá àṣẹ ilé yín tó bá yíjú padà tí ohun rẹ ò bá change ayé rẹ ò lè change ẹ̀sà tí orí rẹ ò bá yàtọ̀ ò lè kọrin tuntun ẹ̀mí àwọn wòlíì anake barua bahada yada ha tó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ àtijọ́ ni ayé rẹ ò lè lọ́bí tuntun ẹ̀mí àwọn wòlíì mo ń sọ ilé ìtorí mo fẹ́ kó o mọ̀ ni pé wèrè ló ní agbègbè madman own territory ẹ̀mí àwọn wòlíì bóò ló ṣe fẹ́ ṣe tó fẹ́ gbàjọba ilé ọkọ ẹ bóò ló ṣe fẹ́ ṣe tó fẹ́ gbàjọba lórí àwọn ọmọ ẹ ìwọ ló tọ́ ọmọ ẹni ẹlẹ́ni ló jẹ́ ọkọ rẹ ló sọ pé tó bá ń bí ọdá kò débi lọ́jọ́ nǹkan ẹ̀yẹ ọmọ rẹ ẹ̀sà ẹni ẹlẹ́ni ló ti lọ jókòó bẹ́ẹ̀ ó bóò ló ṣe fẹ́ ṣe sà tó fẹ́ gba agbègbè olúwa rán mi níṣẹ́ àwọn wèrè tẹ́ ẹ lè lè tẹ́ ẹ mọ gbábà tó mọ sunkún àwọn yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ rẹ́gísítà ni wọn tí ì fi wèrè ẹ̀sà tí sàtífíkẹ́ẹ̀tì wèrè bá ń bẹ lọ́wọ́ ẹ̀sà tó ti ní phd ẹ̀sà ẹ̀ tó ní mástàsì ẹ̀wọ̀ bí ẹrù ẹ̀ ó gba 3 bedroom flat ẹrù wèrè tó ní mástàs tẹ́ ẹ bá gbà láàyè tó bá jó bá kí àdìyí láàrin oṣù mẹ́ta ẹrù tí ó bá yí kó wá bẹ́ẹ̀ ó ju ẹrù tẹ́yìn gan kó nu lé lọ wèrè ló ní agbègbè ẹ̀sà bó ti ń kó ike ni ó mọ kó gbalẹ̀ ẹ̀sà bó ti ń kó ọyọ́ ni ó mọ kó ẹ̀fọ́ gbogbo tó bá rí ló máa kó wá bẹ̀ ó lè tẹ́rù wèrè ẹ wèrè ló ní agbègbè makabarua mahadaya ẹjẹ́ àgbà ẹlẹ́ẹ̀kejì ẹ pi orúkọ jésù ohun tá a gbà lọ́wọ́ tí mo fi sọ ìjọba nù ẹ gbà á fún mi láàárọ̀ ohun tá a gbà tí ìjọba fi jábọ́ lọ́wọ́ mi ẹ gbà ó yà gbà ìjọba fi jábọ́ ẹ bá ń gbà àmì mẹ́ta jésù olúwa wá ó jẹ́ kìrìsìtẹ́nì ìyẹn ò sọ pé kò dìdìrìsà
enakwabayana sadalia. Hey, daddy kile soyi wobi owa no bibeli lati aye joano ni tebomi ijobo orobi afagbara wo esa ko si akoko fun mi sugba agba eyo kan si emi awon woni o se bi isu egbe yi o lo fa ti won fi gba ogu akobi lowo e ipe mi so la aro yi oye mi o alomo biri kan wa ba mi iyawo e fe taja ti enikan ta eni to taru oja ye be lo ba iyawo e pe o le duro bi o iyawo ba ni kini kini se owo yin mo ti gba shop ni iru kile so yi esa iyawo e ba lo bere oja obirin keji e ba ni mo so fun o pe o le duro bi o ba wu omora o lu oju e si ga esa oko re wa mu o mu leyin won mu bo lodo mi igba ta dodo mi won ni daddy e ba wa play e wo e wo mo ni akoko se ibi ijo police station obirin meji won lura won esa o wa ni pe ki okay kini kin se se kini kemi mi ma bo lu pade now mo wa bere lowo mo ni iwo oko se skirt lo wa die won na yawo re bayi o mu bo lodo mi o ye nda odo bale kina ni ma tesi waju lola e gbadura o e poruko jesu sa e fun mi ni ijoba e ti mo seru ti to e yoda ijoba fe mi na mi o fe seru mo o ya dua e so balaga baya e fun mi ni ijoba e ti mo seru ti to e fun mi ni ijoba aya da ya da ya Ola Tuesday ipade kan wa eti a pe di abiye lomo mi ni church wa ni woro eyin te ba ni ore ofe e je darapo di arola esa ojo Tuesday ojo ti awon to ni oyu sinu awon tan woju olohun fun omo ojo ti won fi ma bebe fun iri ajo won ni so ba bi o pe iwo na darapo wa gbogbo ona ko se kini ko darapo iye de wa da gan owo olohun wa ninu e gbogbo eyin te ba ni ore ofe te darapo mu ki ko ire number ti mo tenu mo pe whatsapp number ye o na le

ìwó kan gbọ́wọ́ lé ní kìí ṣe pé máa sẹ́ndì ẹsẹ̀ wà túmọ̀ bèrè kan mi no máa sẹ́ndì ẹsẹ̀ pàdé click ẹ̀ tó bá click ẹ̀ yóò gbé ẹ wọlé straight number yẹn lélẹ̀ 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless

0: ìrànlẹ́yẹ ẹgbẹ́ burúkú lẹ́jọ́ ṣá.
1: Lóde o.
0: Wọ́n ti ẹ̀ sọ pé ìwọ kan gbọ́ mi wọ́n fi kan bánu lójú ẹ̀ wọ́n fi ṣé pé fún.
1: Ó sù mí mọ́ o.
0: Iná bá jó bí iná.
1: Bẹ́ẹ̀ni o.
0: Omi bí omi náà bù pa. Iná ni èpè. Iná mọ̀nà ń pè lépè. Ìwánú orí kẹrin Jésù ní èmi lómi iye. Ọjọ́ tí omi bá ti gborí iná kọjá ni iná ń kú. Iná èpè yẹn kú lẹ́nu. Iná èpè yẹn kú lẹ́nu. Obìnrin yìí ń wá sẹ́ni tẹ́ ẹjọ́ ń fẹ́ra lẹ́jọ́ jà. Ó dẹ̀ bẹ lérí. Àtìgbà yẹn ò jókòó lé ọkọ̀ náà. A dẹ̀ rán mi sí ọtọ́ ọba gbàgbọ́. Báyìí lolúwa ni kí n sọ. Kìkì ọba gbàgbọ́ ni o. Báyìí lọ́ba àwọn ọba ni kí n sọ o. Kìkì ọba gbàgbọ́ ni o. O ní iye àwọn tó gbàgbọ́ la fagbára fún
1: mi.
0: Láti jẹ́ ọmọ Ọlọ́run. Àti àwọn tó bá gborúkọ mí náà gbọ́. Mo sọ o. Mo sọ ọ́ nítorí pé ní kí n sọ ọ́ báyìí ni mo sì sọ ọ́ ogun yẹn dẹ̀ ti sẹ́ ọ́ wà jókòó nílé ọkọ̀ wà ṣe ìyá àwọn ọmọ wà jókòó nílé ọkọ̀ wà dẹ̀ ṣe ìyá àwọn
1: ọmọ
0: mo gbọ́ nísìnyí. Mo má kàn béèrè nítorí ọmọ rẹ obìnrin. Obìnrin yìí o. Àwọn ọmọ rẹ obìnrin mẹ́tẹ̀ẹ̀ta kò ṣe lè tó ti lọ́kọ̀. A dẹ̀ rán mi sí. Níbẹ̀ nìkan o. Ọ̀rọ̀ Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀. Génesis orí kejì. Olóòtú ní orin ìdíkàkùn Ádámù. Olóòtú yóò egun àti ẹ̀míà rẹ̀. Ó sì ti mọ éfà. Ó wá mú tó Ádámù wá. Àṣẹ torí Ádámù kan ni wọ́n ṣe ń gbá éfà. Màmá ìgbọ́ ìdíjí ọ̀rọ̀ yìí. Àṣẹ rẹ̀ torí ọkùnrin kan la ṣe dá obìnrin. O ṣe gbọ́, o sì gbà mí gbọ́. Ẹ̀mí àwọn ohun òní
1: o.
0: O ṣe dẹ̀ gbọ́ kò gbà mí gbọ́. Ó ní kí ó nínú ọ̀rọ̀ wọn lọ́wọ́ ní lọ láìṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó lọ fi ọ̀rọ̀ sí mi lẹ́nu.
1: Mo
0: dẹ̀ ti gbé mi mo sì ń sọ
1: o.
0: Ẹnìkan ò sì lè sọ kó ṣe bí Ọlọ́run ò bá sọ. Kìnnú ń ké ramúramú. Ẹni ò ní gbẹ̀ jìnnìjìnnì. Ẹgbọ́rọ̀ Olúwa. Òkúta ìdílé Jésù mi ti ń sọ. Gbogbo ẹyin obìnrin tẹ́ ṣe tá àti lọ́kọ̀. Mọ̀mọ́ yìí àti ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Báyìí lolúwa ní ti ń sọ. Ìbòrí àti ìbòjú tó fi bò wọ́n mọ́lẹ̀. Ó ní aṣọ ìpínlẹ̀ tẹ́ǹtìlì ti fàyà. Ìbòjú tó fi bò wọ́n yẹn yà lẹ́nu. Ìbòjú yẹn ó yà lónìí. Ojú arúgbó yẹn àgbẹ̀kú o. Ẹ wo agbára tó parẹ́ yẹn ó padà. Ó ló padà. Mo gbé lè tán kojú arúgbó wò. Agbára tán wò ó ti wó yẹn. Ẹwà tó ti parẹ́ yẹn. Oge tó ti lọ yẹn. Ó rà káàkà borí ẹsẹ̀ kárìà. Balógun ọ̀run yẹn sọ wípé. Aláṣẹ káà ni èmi náà. Tí n bá ní kó wá yóò wà. Tí n bá sì ní kó lọ yóò sì lọ. Ìwé Jùánù orí ẹ̀kẹrìnlá ni kan béèrè. Matthew kéje ló jẹ́ bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkéje oníkan béèrè alẹ́ rígbà. Akẹlẹ̀kùn yóò dẹ̀ ṣí o. Ká wá kiri adẹ̀ rí o. Ṣé gbogbo obìnrin tó ṣe tá àti lọ́kọ̀? Ọkọ̀ wà yìí. Ọkọ̀ máa wà yìí. Ọkọ̀ máa wà yìí. Ọkọ̀ máa wà yìí. Ọkọ̀ máa wà yìí. Ọkọ̀ máa wà yìí.

0: kankan buwa lọ. Èmi ni mo sọ pẹ̀lú àṣẹ. Ẹni ọlọ́run ló ní sọ. Mo di ejìjì ọ̀rọ̀ rẹ nu. Kò gbọ́dọ̀ pàṣẹ o. Torí àkọ́pẹ́ nínú kíndùn ọ̀rọ̀ òní lọ láìṣẹ́. Àṣẹ ni mo fi sọ o. Àwọn obìnrin kan ìbànújẹ́ wọ́n ti kọ̀. Lẹ́yìn tí a fẹ́ lọ́kọ̀ ò lọ́kọ̀. Lẹ́yìn tí a lọ́kọ̀ àlọ́kọ̀ yìí. Ìbànújẹ́ yẹn ti pọ̀ jù. Wọ́n ti ṣoge ṣoge ojú òmọ́kọ wa. Àmọ́ níbi tí obìnrin yẹn ti dàgbà sílé wọn sí tó wà. Wọ́n gbódì di èèyàn dídé. Ó wà létí ìkẹjà. Iṣẹ́ ẹlẹ́lógún tó ń ṣe. Wọ́n lọ gbé. Rebeka ò mọ̀ pọ́kọ́ ń bọ̀. Rachel ò mọ̀ pọ́kọ́ ń ti dé. Báyìí ló mọ olúwa ní kí n tún sọ. Nítorí ọ̀rọ̀ ẹ. Ẹ rọ̀ kọ́ dìdì. Ẹ máa rí ọkọ̀ dìdì. Ọ̀rọ̀ yìí ti dẹ̀ dìdì. Ọ̀rọ̀ yìí ti dà sí. Ọkùnrin kan iṣẹ́ ti dàrú kò sówó mọ̀. Ẹjẹ́ gbọ́dọ̀ gbogbo àwọn tó lówó lọ́wọ́. Ẹyẹ ni owó. Áàpù wà. Áàpù wà. Lórúkọ Jésù ló máa fò wá báyìí. Ó ní Abraham sì lọ́rọ̀ gidigidi. Ó ní ọ̀rọ̀ gidigidi gẹ́gẹ́ ní Tíṣà tata tí. Láti fi àmà lọ́rọ̀ jù. Àṣẹ ti ń bẹ̀rẹ̀ ta. Kò ní ta. Kò ní ta. Kò ní ta. Ó ti rí bẹ̀. Jésù ló wà. Orúkọ mi ni wòlíì Ajílórí Àtàmátà sí. Iléeṣẹ́ àṣẹ Christ Artillery Crusaders. Gbọ́ ìkéde kí tó fún ẹ ní àṣírí. Ẹyin tí ẹ wà ní Sọ́gù Ọ̀tà.
1: Bẹ́ẹ̀ni, Sọ́gù Ọ̀tà.
0: Ẹ lọ prepare, mo ń bọ̀ ní Monday yìí pẹ̀lú ọwọ́ àṣẹ. Gbólóhùn náà rèé o. Òun ló fi jẹ́ pé ọwọ́ àṣẹ tí mò ń bábọ̀. Olúwa fi èdìdí kan hàn mí. Kò sí ènìyàn kan tó lè gba ògùn ẹ tó lè lò ó. Wọ́n kì í gba ògo èèyàn kan ní ìlú, wọ́n máa ń wéèsì ẹni.
2: Wọ́n máa ń ṣòfò.
0: Wọ́n máa ń ti ògo mẹ́wọ̀n ni. Wọ́n ti Joseph mẹ́wọ̀n. Ṣùgbọ́n ògo ẹ̀ ń ṣiṣẹ́ lọ lára ẹni. Wọ́n lé Jacob wọnú igbó. Ṣùgbọ́n ògo ẹ̀ ń sọ̀rọ̀ lọ́mọ. Nígbà tó dé gbé ayé David. Owó náà wọ́n lé wọ́gbó. Ògo ẹ̀ ń sọ̀rọ̀ lọ́mọ. Ẹ̀gbẹ́ tí wọ́n lé Jacob wọ̀gbó sọ̀mọ̀ pé ní gbólóhùn àmì tó ti sùn lọ́gbọ̀n gbòó. Tó ti lálàáfíà kàbákò òkè tó kàn yín. Kí sọ̀mọ́ bá fà.
1: Ogun lè wọ̀gbó.
0: Wo bí gbogbo ẹni tó gún lé kiri ogun yẹn ṣe. Ogun yẹn ti ṣe
1: bẹ́ẹ̀.
0: Wọ́n gbé lé yìí kí tó máa lọ.
3: Àárọ̀ ọ̀la Monday. Àárọ̀ ní ọ̀la Monday.
0: Mo bọ̀ ní Àlìṣìbà. Àmọ́ bọ́ọ̀sọ̀pù tó ti máa bọ́ọ̀lẹ̀ náà ń pè ní tìrìtìrì ní eré àìbí tó ń pè ní Àlìṣìbà. Orí mẹ́rin òbí yẹn gẹ́gẹ́ ní òòyà o. Lórí òbí tó ń lọ sí ìfọ̀. Mo ti máa bọ́ọ̀lẹ̀ ní tìrìtìrì bọ́ọ̀sọ̀pù. Tìrìtìrì bọ́ọ̀sọ̀pù yẹn. Wàárí lè po Mápìsì níbẹ̀. Sápọ́ọ̀tù ẹ̀ ń bẹ̀. Apọ́ọ̀tù tó ti jẹ́ tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ tó ń bọ̀ láti ọ̀nà ìyànà pàjá ń bọ̀ láti gbogbo àwọn agbègbè báyẹn lọ sango ilé ọwọ́ ọ̀túnṣe ti já ẹyẹn wàá ti rí ìglórí họ alágbà lọ́dọ̀ ọmọdé tó bá di tuesday ọgbẹ́ ń bá ń gbọ́ mi tàbí olóyìn làbẹ́òkúta ní kálọ̀ pèpè àti tuesday tó ń bọ̀ mo ti sọ fún ọ náà wọ́n ti ń pèpè àmọ́ ti àmáǹsì ẹ̀ lẹ́nu.
3: Wá lọ múra lẹ́nìí báyìí kó Olúwo ló ń bọ́
1: olúwo
3: lọ́nà tó ge tẹ̀gbẹ́ náà.
1: Yẹ̀tọ́
3: bọ́ wá di aago méjìlá. Grace Hall. Ní Olúdáre Garden. Tó wà lẹ́gbẹ̀ẹ́ Open University. Ní Sango Ẹlẹ́yẹlé Road. Ẹ̀yin Tàtó Arena ló wà. Tó gbogbo wọn tó wà ní Sango. Tó wà ní Ẹlẹ́yẹlé. Gbogbo àwọn ará apẹtẹ. Àwọn èrò àwọ́tọ́. Gbogbo ẹ̀yin ológun ẹrú. Ẹ̀yin tó wà ní Bódìjà. Àti gbogbo agbègbè rẹ̀. Gbogbo ẹ̀yin tó wà láàárín ìgboro ìbàdàn. Ní Olúdáre Garden. Lẹ́gbẹ̀ẹ́ Open University. Ní Sango Ẹlẹ́yẹlé Road. Ibi tó lé bẹ̀rẹ̀
1: yẹ.
3: Tó o bá kàn wá wò ní. Tó o fẹ́ gbọ́ vision. Tó o wá solution. Confusion ló wà. Àwọn èèyàn máa ń wá wò ní ìkiri. Oníyẹ̀jẹ̀ lọ̀pọ̀lọpọ̀. Ohun tó ṣe pàtàkì ni pé kó lọ bí adúa. Kò kó gbàgbọ́ rẹ̀ dání lọ. Kò dẹ̀ lé sí.
2: Ìgbàgbọ́ yìí kan ni kí wọ́n máa mú bọ̀ lọ́la
3: yìí. Máa bọ̀ pẹ̀lú gbàgbọ́ owó owó dání. Ẹni bá bẹ̀rẹ̀ ọ̀dọ̀ òní náà ó mọ owó dání tí owó náà láti ṣe kéde yìí. Ní ó parọ́ o. Ẹ̀rọ tí ẹ máa bọ̀. Ẹ̀rọ àti yín tàbí tó bá sọ fúráìsì. Mi ò fọ́n ráìsì.
0: ẹgbà òróró mẹ́wàá mẹ́wàá ní òfó olóróró o.
3: Ọlọ́run
0: ìdáníyàn. Kí ni kẹ́sìmọ́ aṣọ ẹ̀ rí? Wọ́n gbọ́ ogun ẹ̀ padà.
3: Amen.
0: Ìyẹn ni garanti tí mo fún ẹ.
3: Ìdánilójú.
0: Àkókò ti lọ. Ẹgbẹ́ kẹ́mi sọ ìrírí ẹbí ẹ̀ rí.
4: Hello, Daddy. Ẹ káàárọ̀, ẹ ká sọ, ẹ ká lẹ́. Daddy, ó tó jọ mẹ́ta. Bẹ̀bẹ̀ ẹ̀rí ọkọ̀ mi kàn sọ fún mi wípé ó bẹ́ta kí n sọ kiní síta. Torí yí ó ti pẹ́ díẹ̀, ó ti pẹ́ díẹ̀ bẹ gbogbo ìgbà mi kí n ní ti program yín lórí rédíò, lórí lágbélú. Even tẹ bá ń ṣe program lórí TV, lórí Yorùbá gidi, I don't miss your program. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti pẹ́ díẹ̀ mo sick. So títí tí mo sick yẹn. Mi lè gbápá mi lè gbẹ́sẹ̀ ó pọ̀ rẹ̀ mi mọ́lẹ̀ and it has been like maybe for past 2 weeks nígbà yẹn. But sísà mi kọ wá wá kí mi. So níjọ́ náà wọ́n wá gbé rédíò ẹ̀yin lẹ̀ ń ṣe program lọ́wọ́ nídàájí. Wọ́n wá gbé rédíò yẹn wá gbé sí mi lórí níbi etí. Because nǹkan kò gbọ́dọ̀ kàn mí lára ara máa kan mí ni. Àwọn tó ṣe gbé rédíò yẹn wá mo wá ń gbọ́ ohun yín. Bí mo ṣe ń gbóhùn yíyẹ àsìkò tẹ́ ń sọ wípé gbogbo ibi tó bá ń dùnyàn kíyàn máa fà á kíyàn máa tẹ̀ mọ́lẹ̀ kíyàn máa jọ mọ́lẹ̀ ó yá lọ báyìí ó yá fà báyìí àsìkò gba yín gangan náà wá gbé rédíò yẹn fún mi mi lè lá ẹnu sọ̀rọ̀ àmọ́ mò ń fi inú ba yín lọ nínú ẹ̀mí bẹ́ẹ̀ ṣe ń sọ máa pápá máa fẹsẹ̀ dádì ápàdé mo sùn lọ dádì ìgbà tí máa jí to God be the glory. Ó ya èmi gan lẹ́nu pé fúnra mi mo dìde lọ́tọ̀ wọ́n rí mi wọ́n ní ha ṣé pé tí bá máa lọ́tọ̀ mo máa pè yàn ni mo wá dẹni tó lè dìde bí ara mi ṣe yá ń gbà náà nìyẹn àmọ́ ti wá pẹ́ ẹ̀rí ọkọ̀ máa wá ń ṣe ní gbogbo àti bá ń gbọ́ prógrámù yín àbí ti bá ń wòye lórí Yorùbá gidi mo ní no I have to say this out kí ọlọ́run kó tún máa jẹ́rìí agbára rẹ̀ nínú ayé yìí o Jésù Olúwa wa amen.
0: Bí ọlọ́run àtàmátà ṣe máa ń ṣe
3: bẹ́ẹ̀ ni o bó ṣe ṣe
0: ìlú ó ní agbára jù ẹjá lọ ṣe òun nísọ máa
3: ṣe.
0: Wọ́n á máa fọ́ gbà gbogbo bí tó bá ti ń jẹ báyìí wọ́n máa fọ́ gbà
3: bó
0: ṣe ń gbà ni ẹ máa fi gbàgbọ́ ṣe tó lè ṣe tẹ́lẹ̀
3: wọ́n
0: á máa fi gbàgbọ́ ṣe wọ́n á pe orúkọ Jésù lẹ́mẹ́ta wọ́n á pe ẹ̀mọ́ lẹ́ẹ̀kan
3: wọ́n
0: á pe ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan wọ́n á ní ọlọ́run àtàmátà ṣe omi sàn máa sàn gbàmí là máa là. Ó yá ọdún ara orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí lọ ẹ̀jẹ̀ Jésù ọlọ́run àt jẹ́jáde ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí náà nítorí mẹ́jẹ̀mí ọ̀rọ̀ rẹ̀ àtàtúkọ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé nípa ẹ̀nà lọ́bẹ̀ àtòdodo rẹ̀ ó máa ń mú ọlọ́ra dá ó ràn ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ tó mú ọlọ́ra dá nítorí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó sọ̀rọ̀ yìí ó yẹ gba ìwòsàn agbára ẹ̀kọ́ gba ìwòsàn agbára ẹ̀kọ́ gba ìwòsàn agbára ẹ̀kọ́ gba ìwòsàn àìsàn ẹ̀kọ́ jáde àtàkọ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀rí ò bá lè jò ó fi ọ̀gbọ́n jọ sákòóso kọ́ lọ́kùn wọn gbogbo kan fún ìgbà ìsìn yíwà ó yẹ jáde àìsàn yẹn jáde agbára ẹjọ́ òmìnira ìbẹ̀rẹ̀ yẹn já ó yẹ já já òmìnira bẹ́ẹ̀ wò sàn bẹ́ẹ̀ ló máa rí yẹ ẹsẹ̀ lu ọwà yẹ máa ṣe tó lè ṣe báyìí káyà kẹtó lẹ́yà nínà yà tẹ́jà ẹni náà kẹtó yà sẹ́tọ́ àtàlíyà dìde sórí ẹsẹ̀ yẹn dìde sórí ẹsẹ̀ yẹn ẹsẹ̀ tí ò lè rìn yẹn dìde sórí ẹ̀ ó yẹ dìde sórí ẹ̀ báyìí máa kúnlẹ̀ lórí ẹ̀ kó máa dìde máa mú kankan dání ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára kó yẹ gbàgbára gbàgbára báyìí gbàgbára ràjá káká wà yóò máa súnlẹ̀ sẹ́lẹ̀ ó yẹ máa ṣe tó lè ṣe máa ju apá yẹn róòlù apá yẹn róòlù apá yẹn ju apá yẹn dada ló lẹ gbọ́dọ̀ fún ọwọ́ ọlọ́run yẹsi jẹ́jẹ́ báyìí ju apáyé dáadáa ni o ti gbọ́dọ̀ fún ẹni wò ó ó yẹ gbẹ́ ìwò kan ìdílé lórí ẹsẹ̀ máa gbé ẹsẹ̀ ẹ̀jẹ̀ ẹsẹ̀ yẹn mọ́lẹ̀ dáadáa jẹ́ mọ́lẹ̀ dáadáa jẹ́ mọ́lẹ̀ dáadáa angali kan ti dẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn tó bá ẹ̀ lọ́wọ́ ó yẹ pàdé kàdé kẹyàbà sóbẹ̀ kẹ́ óyá lórúkọ jésù óyá kó já àtẹ agbára ẹ kó gbà ìwé máa ṣe tó lè tó máa fọ ṣèkè orí tó fẹyìn ṣèkè óyá fẹwọ́ gbà báyìí ṣèkè lẹ́lọ́kọ̀ fọwọ́ gbà ṣèkè kò fọwọ́ gbà mo sọ báyìí lórúkọ jésù orí fẹyìn óyá jáde se ko ri yen la
5: da
0: se se wa ri ko ri o le fe mo bayi o ya gba iwo san gba iwo san gbogbo to le se de ma se ba to ni fe gbe ri e ya mo fe gbe ri e mo fe gbe ri e
5: ba
0: ko ya mo fe ra ka o ti domine la de ya ti ja
5: amen
0: de mi mo
5: fe amen
0: ha ali o pe ti yo
5: be ni sa
0: ya ma se to le se
5: o ti yo
0: gbogbo iwo to ngo mi
5: yes sir
0: ah mo fe gbe ore lowo re le mi Oluwa ni ki pinu re tesiwaju.
5: Ore tesiwaju
0: ogo to ti
5: yes sir.
0: Awon kan ti wa ta yo je ko rogo won ni. Oluwa ni ko fe ko bere si rogo
5: yes sir.
0: O ni awon kan ye ti da won duro
5: ka be si.
0: Oluwa lo fe ko bere si tesiwaju
5: yes sir.
0: Ore tesiwaju ogo to ti. Ibi ta ye bi e mo ye fe ko nbe. O ya mu account number yi ko ko.
5: Ko o.
0: Fe bo ya fo lo fe fi so so mu fo ye dan. To ba je cash lo fe lo lo bi o fe lo lo nfe si mu dan ni ba.
5: Ni ba yo.
0: Mo soro jade. Ogo ta ye ti fi pa mo se na. Ogo ta ye da ya ka ba ya so de ka mo gbo leti ni won ni omo kan o de ti se da da sugbon o ti sa won ya ba ti go da bo se ya ko mo ya ti nde ni mo bi en ni kan won ni won ru e ti ni igbesi o ya ma so re yi ore ijade ko ni igbesi ti
5: amen
0: ore itesuwaju ko ti tun won ko oluwa ni gbogbo eni to ba so le ni o je ni won ma ni e oh my god no ma ni e ni eyin wo le gbe olorun bo o ni ya won to gbagbe la fa gba fun lati je omo lo o le to ba gba woli re gbo o ni o je se re be ni so fe wa de se ninu awon to n da ore yen ti won so e
5: yes sir
0: pe lo ni mo ti fe ka ninu e
5: yi
0: won gan mo mo pe wa ti dari wa ni so re yi to ade ti le ni mo fe gbe ri e le ni
5: gbe
0: ka number to fe
5: de gbo
0: ko ti le ba UBA
5: UBA
0: UBA
5: UBA
0: 10 24 24 77 50 80 but like a UBA
5: UBA
0: UBA
5: UBA
0: 10 24 24 77 50 80 all right tesiwaju ogo tuntun
5: very far
0: gbogbo iwo to bada ogo re ma sa lo olorun le so ko lo so be
5: ma rafa
0: lo wo ara to joju gidi gan bi gbagbo re ba se gbe
5: yes sir
0: oni bi re ba ni gbagbo
5: o
0: so fun ke ko si de ade se gbogbo en tai ti daju tele mo se so re o ya sare ku ogo re ma so
5: amen
0: ide ma ja o ma domine
5: amen
0: gba kan na ba ye ko ri bo se ba bayi
5: ko se o
0: tete se o ni nigba ti angel ba ti ru omi
5: ba ti ru ni
0: o ni en to ba kokko bo sile gbogbo esun lo wo ko ni loruko jesus be ni ko pe yo de gbe mu dara mi o ma so to so na to nda ore yi bo se da ba ai se yen lo mi o mo so to ni to de duro bo se so wo ni to so ore yen bayi ore ite so aju ogo tutu ni aye re ma wa sa
5: amen
0: nda ni mo fe gba kan number na le ti
5: gbo le ko si
0: UBA
5: UBA 10 24 24 77 50 80
0: gbogbo eyan lo mura o
5: lo mura bayi
0: wọn lo mura leni bayi o tete gbera elagbo ba to la yato mi aago mẹsan lati koko lo gbagbo ani oluwo laaro oluwo lo n gbọ
5: oluwo
0: lọna to tete gbera yeso bo wa di aago mejila
5: grace
0: up ni oludare jade tí wà lẹgbẹ open university ní sango ẹlẹyẹlẹ roodu ẹyin ìtàkùn arena ló wà tó gbogbo owó tó wà ní sango tó wà ní ẹlẹyẹlẹ gbogbo àwọn ará apẹtẹ àwọn èrò àwọsá gbogbo ẹyin ológun ẹrú ẹyin tó wà ní bodijà àti gbogbo agbègbè rẹ gbogbo ẹyin tó wà láàrin ìgboro ìbàdàn ni oludare jade lẹgbẹ open university ní sango ẹlẹyẹlẹ roodu ìyẹn lẹyìn ìtàkùn arena ibẹ ni kò ti jẹ àpàdé
5: ọba kẹta yẹn
0: wọ lọ múra o
5: múra
0: olóòótọ́ òṣìṣẹ́ ni ọ ọlọ́run má jẹ́ òṣìṣẹ́ kú àbí àtàfẹ́ gbà lọ́la
5: yẹn
0: ó ní agbára jù
5: ìdè
0: rẹ máa jà
5: wà
0: á dẹ̀ rí àánú àmọ́ kí n má bàa gbàgbé àárọ̀ ọ̀la monde àárọ̀ ní ọ̀la monde mo máa wà ní sọ́gbọ̀n ọ̀tà ẹ̀ níbi àdìsí bàyẹn jọjọ ní tirikiri bọ́sọ̀ ní ẹgbẹ́ mákìtì ẹ̀ ní ọ̀lù tí wọ́n pè ní ìjórí ibẹ̀ ni màá wà mo fẹ́ tún yọ fáwọn èèyàn bẹ́ẹ̀ kì í ṣe ìyẹn nìkan àwọn arúgbó àtàkóso àwọn ni mo fẹ́ tuntun àwọn tí yà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń tìyà jẹ àwọn ìyá tó fẹ́ bí fa inú wọn tí ebi má bàa kọ́mọ tọmọ tó padà ń fẹ́ bí fa olúwa ní kí n lọ òfẹ́ yẹn dúẹ̀ ẹ wá wọ gbogbo ẹni tó bá tún wá sí sọ́gbọ̀ọ̀tà yẹn ni màá fún lo
6: ni akanse oyin ni
7: akanse oyin
6: o ma ni agbara ni agbara ma tuwa ni ti won se jana akanse oro kan bo ti mo n gbe bo ni gbogbo bi ti mo ba lo oluwa kini tin ti fun waju ori re ami to je ko rore yen ami a de pa ile je won lo de ma so e
7: amen
6: agbo ba tula ya ko awon ni te mo n gbe bo ni abekuta agbo ba tula ya so ojo tuesday ni e ni gbe bo ni abekuta tin ba ki ko ni tan gbo ota ti lo ko tan gbo ota bayi eh ni jori o to wa ni alisuba ni ta ti bo so ni a ma ti ni se se
7: yen
6: ti ba ti ko be awon le sabe ko ta ni ni la fe wa ta fe wa la ma wole gida
7: le
6: eh ni egbe le ja ye ni la fe wa
7: o
6: ma la gba ju
7: kabe
6: ni ro ye bo ta ba de ti ko be
7: bo
6: gbe n te wa ni saga o ma re ti ni under the community o ni under the community o eh ni ni sabo ni saga so gba n ko ba fe ni bi wo ni o ma tete di eh awon ya koko da won lo
7: ra
6: ta won ba to ba ku ba ko ma da lu leyin fo ga ta gba ba to la ya to
7: mi
6: de ma so pe to ba do do wo ni wọ́n kọ́ ló máa sọ
7: tó
6: bá gbọ́ bá tilẹ̀ yára ìjọ lẹ́ máa jà wà dẹ̀ rí àná àwọn kan fẹ́ gbà ká nọmbà lẹ́ẹ̀kan àwọn tó fẹ́ láka nọmbà lọ fọ́lù mi lórí pẹ́ẹ̀jì ni torí àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n máa fẹ́ gbọ́ àdúrà tọ́mátà fèjì lórí youtube lórí instagram lórí tiktok àti lórí facebook àjílóore àtàmátà fè péyàlẹ̀ kọ́lẹ̀ lẹ́kan sí o àjílóore àtàmátà fè péyàlẹ̀ lọ láìkì kó fọ́lù mi kó subscribe ọ̀fẹ́ ní gbogbo YouTube, Facebook, TikTok, Instagram, àjílóore àtàmátà fè péyàlẹ̀. Wọ́n fẹ́ ní nọ́mbà yìí nọ́mbà mi rẹ̀
7: wọ́n
6: náà ni WhatsApp nọ́mbà mi o lè ní kíbi àdìẹ sí prayer group
7: ni
6: so that wọ́n náà wà á lè máa rí àdúrà ìdí
7: ni
6: kọ́ sílẹ̀ báyìí mi ò ní kó fi pè mí o lè fi WhatsApp mi kíbi àdìẹ sí prayer group mi ni o ẹ má fi pè mí o tó o bá pè mí o ní gbé máa bọ̀ kó wá jẹ́ àgbàdúrà
7: mi
6: orí fóònù kan ló gúgbà wọnú ayé
7: ẹ
6: má ṣe bára orí fóònù ẹ dákẹ́ fún ládùú ẹ dákẹ́ fún ládùú ọjọ́ tí tọrọ ẹ̀ ọ̀rọ̀ rẹ gbọ́ nọ́mbà mi rẹ òun náà ni WhatsApp nọ́mbà mi o lè ní kíbi àdìẹ sí prayer group
7: mi
6: so that wọn náà wà á lè máa rí àdúrà ìdí
7: mi
6: kọ́ sílẹ̀ báyìí 070-07-0-07-0-3-5-2-3-23-1-4-14-1-7-17 O lè fi sọ ẹ̀rí rẹ̀ torí tó bá sọ ẹ̀yẹ ẹyọ kan o lè má rí ní ìgbàmọ̀ láyé látijọ́ gbàdúrà ó ṣe wòmí sàn máa sóòtí lẹ́rì olúwádẹ́ tún ní kí gbàdúrà gbogbo ẹ̀wọ́ tó ṣe aláìní owó lọ́rọ́ ó gbà àgàgà ẹ̀wọ́ tó ń dá sí ọ̀rọ̀ yìí ilẹ̀kùn owó ṣì ẹlágbọ́ ọba tó láyé
7: àtọ́rọ́
6: ìdè kó wá jẹ́ gbẹ̀dúà lágbọ́ ọba tó láyé àti ọrọ̀ mo ti sọ fẹ́ yìí tàfó arena láti jọ máa gbẹ̀dúà ní ọ̀lù tó wà lẹ́gbẹ̀ẹ́ open university yẹn tàfó arena lọ́lọ́ ṣe bẹ̀tẹ̀ mi kẹ́rẹ́yìn tí ẹ wà ní sango ọ̀tá yẹn mo sọ fún yín wípé
7: his glory all
6: tó wà ní àlìṣìbà ní tìrìtìrì bọ́ sọ òun ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní matthew yẹn ilé kejì sí ni àjọ pàdé lọ́jọ́ monday aago méje láàárọ̀ lẹ́ ti máa dé aago mẹ́sàn-án ládùúgbò abẹ́rẹ́ ìfẹ́ǹsì náà ni ẹ̀yìn tẹ́ wà ní abẹ́òkúta níṣàbí ọ̀ọ́nì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn aago méje náà lẹ́ ti máa dé aago mẹ́sàn-án sí méjì
7: láàárọ̀
6: ìfẹ́ǹsì náà ni ti ẹyin tẹ wà ní sagam ní under sabo
7: bridge
6: ní ìjòkó community of àwọn ẹtí máa máa dé láti aago méje tá a máa gba nọmba aago mẹsàn sí méjìlá náà
7: lájú
6: so lágbọba tó láyé àti ọrọ wàhálà ànúgbà tó lè ní kí n fi àdìẹ sí whatsapp group
7: mi
6: ìyẹn whatsapp number mi náà ni then wọ́n tọ́nà bá fẹ́ dàrú mọ́ lójú o lè fi pè mí kí n júwe fún ọ má pè mí fún àgbẹ̀ orí fóònù wá máa ṣe ká sẹ́ẹ̀lì fún ọ èmi máa sọ pé tọ́ba dọ́dọ̀ wòlíì wọ́kọ́ ló sọ tó bá wà wá kò dẹ́kẹ̀ mọ́ kó tú àṣírí ogun ẹ̀ síde rẹ̀ bẹ̀ já kó sì dominira kó padà wá dúpẹ́ nọ́mbà náà rí 070-07-0-3-5-2-3-23-1-4-14-1-7-17 wọlé kò sí 070-07-0-3-5-2-3-23-1-4-14-1-7-17 gbogbo òyìnbó ni wa
7: ọ̀rọ̀
6: ìṣọ̀jọba ọlọ́run
7: ọ̀rọ̀
6: ànúgbà
7: jésù
6: nílùú wa.

ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló jẹ́ pé wọ́n ti láǹfààní láti dóòlà àwọn tí wọ́n ti ń bẹ̀ lákàtà àwọn ajínigbé ilé tó tóbi láàrin wákàtí 24 gbáko gẹ́gẹ́ bí ìfọ̀rọ̀lédè ilé tí wọ́n fi lédè láti ẹnu àwọn oníròyìn níbi tí ikọ̀ ọ̀hún tó jẹ́ ti Arinkai náà ni wọ́n láǹfààní láti dóòlà àwọn èèyàn ọ̀hún ni akata ti ko agbesumomi ile itamo si hiswap oni nibe na na tun lanfani lati ko awon ohun kan oja ile ti o be ni akata won gebe iroyin ile ti o ta ko so jade ona ni won selaye pe iko ti arinkayo hun to je ti ko mulogun ile ti o ngbogun ti wa igbesumomi ona ni won lanfani lati dola awon eyan ni ijoba bile ti buratai kamuya ati joba abile ti boyu ni ipele ti borno ni be don wa salaye oro un sita ipe pelu ikolu ele ti wa ilarin iko mogun lewa ati iko agbesumomi ohun ona lo de pe ifanfa na lo waye ko to di pe owo iko mogun lewa na lo pada bori ti won ni be won wa salaye pe awon okada lukuku ati awon nkan ja ogun ona ni won lanfani lati gba pada lowo won.

ìjọba orílẹ̀-èdè ti Amẹ́ríkà náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé àwọn ti mọ̀ báyìí pé orílẹ̀-èdè olómìnira ti Morocco ọ̀nà ni yóò máa pàṣẹ ní apá ti ìwọ̀ oòrùn ti Sahara gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé ti ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó fi jáde níbi tí ó ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni tí í ṣe ọba Mohammed ti ẹlẹ́ẹ̀kẹfà ti orílẹ̀-èdè ti Morocco níbi ayẹyẹ ti ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ilé tí ó ti ń bẹ̀ lórí ìtẹ́ níbẹ̀ náà ló dé pé Donald Trump ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé apá ti Sahara ti ìwọ̀ oòrùn ti Sahara òun náà ló jẹ́ pé orílẹ̀-èdè Morocco náà ni ó ní àṣẹ láti máa pàṣẹ ní agbọ̀n ọbẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà náà wà fún eré kí ọba ti Mohammed ti ẹ̀kẹfà níbi tí ó ti ń yìn pẹ̀lú ìwà adarí àti gbígbé tí kí àlàáfíà kí ó tòrò ní apá ti ilẹ̀ Áfíríkà eléyìí tí ó wà níbẹ̀ náà ló wá ṣàlàyé pé ìbáṣepọ̀ eléyìí tí ó dán mọ́rán òun náà ni yóò máa wà láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ti Morocco. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Àjọ tí ń ṣe ipò kárí líìgì ti orílẹ̀-èdè wa Nàìjíríà NPFL the Nigerian Premier League Football League ọ̀nà ni wọ́n ti kéde báyìí wípé ìpàdé àpapọ̀ náà ni yóò máa wáyé ní ọjọ́ ẹtì ọjọ́ keje oṣù kẹjọ ọdún tá a wà yìí ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìgbáradì fún sáà tuntun eléyìí tí ó jẹ́ ti ọdún 2026 wọ 2027 ìpàdé ọ̀hún náà ni wọ́n pe àmọ́ wípé àwọn tó ní ikọ̀ agbábọ́ọ̀lù àti àwọn tó jẹ́ ìgbìmọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ òṣìṣẹ́ tí ó mọ darí ayò ọ̀hún òun náà ni wọ́n kóra wọn jọ tó jẹ́ pé wọ́n mọ gbáradì láti sọ̀rọ̀ nípa bí líìgì ọ̀hún bí yóò ṣe bẹ̀rẹ̀ ìpàdé àpapọ̀ ọ̀hún òun náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn tó jẹ́ olólùfẹ́ eré bọ́ọ̀lù àti àwọn tó jẹ́ àwọn tó ní bọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n kóra wọn jọ níbẹ̀ nípàdé ọ̀hún náà ni wọ́n fi ṣe àfojúsùn pẹ̀lú bí wọ́n ṣe mọ fi orúkọ àwọn agbábọ́ọ̀lù sílẹ̀ àti àwọn tí yóò mọ ṣe onígbọ̀wọ́ pẹ̀lú bí ó ṣe jẹ́ pé àwọn oníròyìn náà tí wọ́n mọ gbé àwọn tó ní ṣe pẹ̀lú líìgì ọ̀hún jáde òun náà ló jẹ́ nǹkan gbòógì tí wọ́n mọ gbọ́ nínú ìpàdé pàtàkì ọ̀hún eléyìí tí yóò mọ wáyé ní ìlú Ìbàdàn. Èyí ni òpin ìròyìn fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 967 bákan náà lójú òpó ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 96.7 Tunde Ọ̀làwù lólóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Tunde Moronkeji Martini Salau ló ti ń ròyìn ẹ káàárọ̀ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: jẹ.
1: Taiwo Febe lo ni Lagelu FM ni ke ma gbọ.
2: Orúkọ Jésù, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ta jọ ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun pẹ̀lú àdúà. Àkókò ti tó láti gbà lọ́wọ́ Ọlọ́run láti rìn fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Níbi tẹ́ ẹ wà ẹ ṣàmí o, Olúwa gba ọpẹ́ wa fún ìrìn àjò ọjọ́ tuntun. Ìwọ tó mú àwọn èèyàn rẹ parí oṣù méje àkọ́kọ́ ọdún yìí, ó mú kí wọ́n rí oṣù kẹjọ láyọ̀ pẹ̀lú gbogbo ìjì. Òjò fẹ́ wọn dànù. Ó ṣe torí pé ọwọ́ àánú rẹ ga nínú ayé wọn. Ẹ̀mí àwọn wòlíì gba ọpẹ́ wa. Alágbára tí ò ṣe é dojú kọ, a gbé ọga pé ò ń ja ogun àwọn èèyàn rẹ. A yàn ọ́ fún iṣẹ́ agbára ńlá yìí. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Gbogbo ibi tí ẹ ti ń gbóhùn mi, ẹ gbóhùn ẹ̀mí mímọ́ kẹ ráàánú gbà. Bá àánú bá ti sọnù, ayé èèyàn wà ń kòròfo. Àánú laṣọ tí bo ìhòhò ènìyàn. Nítorí ìdí èyí, mo wí lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun pé fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí kẹ ráàánú gbà. Àánú tí ojú kìí tì, àánú tí ayé kìí yẹ̀yẹ́, fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ó yẹ gbà. Pàkúté tí wọ́n ní yóò mú yín lọ́sẹ̀ kó gbiná. Iṣẹ́ búburú tí wọ́n kójọ nítorí tiyín lórúkọ Jésù Olúwa sọná sí. Gbogbo ẹni tó ń fi ibojì wá yín kó kó sí fúnra ẹ̀. Gbogbo ìka ènìyàn tó ń fi àfọ̀ṣẹ darí ayé yín, ìdá Olúwa gún láyà. Mo wí lórúkọ Jésù, ogun àtiléwá tó máa ń jẹ́ kán dìde díẹ̀, kán ṣubú díẹ̀, ní orúkọ Jésù bẹ́ẹ̀ ti ń ṣàmí kógun yẹn ó ṣẹ́. Ogun ilé bàbá tó ń jẹ́ kí wọ́n tó adùnwò láàárọ̀ ìkorò lọ́sàn, ní orúkọ Jésù bẹ́ẹ̀ ti ń ṣàmí kó ṣẹ́. Ohun tó ń bẹ nínú ẹrù yín tí ò jẹ́ kíre ó wọlé. Lọ́wọ́lọ́wọ́ ni mò ń gbẹnu adániwáyé sọ̀rọ̀ pé kó gbiná. Ohun tó ń bẹ nínú ṣọ́ọ̀bù yín tí ò jẹ́ kíre ó wọbẹ̀, tí ò jẹ́ káwọn kọ́sọ́mà gidi ó wọbẹ̀, ní orúkọ Jésù bẹ́ẹ̀ ti ń gbóhùn mi kó gbiná. Kọ́sẹ̀ yóò pè yín. Ẹ bá mi gẹ́tì omi bí ìṣe wa gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn yìí, gbogbo ẹni tí ọfà àìsàn ń bẹ lára ẹ̀ kọ́fà yẹn ó gbiná. Ìdí àìsàn ọjọ́ pípẹ́ ojú kan lára yín lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù kó dàwátì. Jésù bá mi dáwọ́lé àwọn èèyàn rẹ̀. Mo fẹ́ jẹ́ kó o gbà wọ́n nínú ìdí àìsàn tí wọ́n fi ẹ̀jẹ̀ ṣe ìdìdí ẹ̀. Bí wọ́n ti ń gbóhùn mi tán ń ṣàmí pẹ̀lú ìgbàgbọ́, lórúkọ Jésù já wọn gbà. Ẹ̀jẹ̀ Jésù rà wọ́n padà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbèsè kọ́lọ́run ó san. Ẹni tó ní aṣọ gbèsè lẹ ó fi bóra kólé oṣù yìí, ní orúkọ Jésù òjò bínú Ọlọ́run kó rọ̀ lé wọn lórí. Lọ́nà tẹ́ ẹ lérò àtọ̀nà tẹ́ ò lérò, kọ́lọ́run ó san gbèsè yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fèsò tinú ẹ gbọmọ, ìka ènìyàn tó fi inú yín dájọ ẹ̀mí ẹ̀ kan fi ṣètùtù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ilé ọmọ tí scan lẹ ní, ní orúkọ Jésù ẹ gba tuntun. Ẹ̀yin tẹ́ ẹ nílé ọmọ tí àwọn ìka ò jẹ́ kọ́mọ ó dúró, lórúkọ Jésù ẹ gba ọmọ. Mo pàṣẹ gbogbo ọmọ tó taara ẹyin èèyàn wọn jáde, ẹ ò ní dààmú lórí wọn látorí àkọ́bí dórí àbíkẹ́ ìwọ́n ajé èèyàn. Ẹ gbọ́, gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá dáwọ́lé lọ́sẹ̀ lórúkọ Jésù kẹ́ ẹ jèrè ń diẹ. Ẹni tí ò ṣe é fojú rí tẹ́ ń ṣiṣẹ́ sìn nínú ẹ̀mí kídà ogun láyà. Omi ìyà sí mímọ́ ọwọ́ agbára wọbẹ̀, iṣẹ́ ìyanu ṣe. Ẹ̀yin tẹ́ díù fún ìgbéyàwó ó yá, àkókò yín tó, a ó kì í kú oríire o. Gbogbo ibi tẹ́ ẹ bá yà sí lọ́sẹ̀ yìí, ẹ̀yin àyànfẹ́ tẹ́ ń ṣàmí lórúkọ Jésù kíre ó ka yín mọ́bẹ̀. Dávidi wípé eré àti àánú yóò máa tàn mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Eré àti àánú kólẹ̀ ọ̀sẹ̀ yìí, kólẹ̀ oṣù yìí àti ayé yín, ní orúkọ Jésù kó máa tàn yín lẹ́yìn. Ẹ ó rí àmì, ẹ ó rí ọwọ́ ìyanu. Olúwa kó dá yín láre. Gbogbo ẹni tó ń fi yín rí Olúwa fi wọ́n rí. Iná àti ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí ẹ̀. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa wa, àmì ní orúkọ Jésù. Mo ń fi àkókò yìí pé yín sínú ìpàdé alágbára ńlá tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Thursday ní Christ Apostolic Church Gilgal City. A place of discovery and recovery, aláṣẹ igbó olóyin Arúlógún Road, ọjọ́ Ìbàdàn, láàrin aago mẹ́jọ sí aago mọ́kànlá. Ọlọ́run dúó dè ọ́ níbẹ̀ fún iṣẹ́ agbára. Bí ẹ bá fẹ́ pè wá fún ọ̀rọ̀ ẹ̀rí tàbí àdúrà, ẹ pè sórí nọ́mbà yìí 08239131758. See you with your testimony. Orúkọ mi ni SO Kisolarin.
3: La Gelu FM, Jagaba Gbogbo Radio.

0: ẹgbẹ́gun lọ́mọ wọ lóyún korodu pẹ̀lú ìfàmì òróró yàn tún ìṣó wọ lágbára ńlá láti máa gbàdúrà fún gbogbo oníkojúkò ènìyàn. Agun méjìlá òrùdòrú gẹjọ ìṣó wọ lágbára ńlá yóò máa wáyé bẹ́ẹ̀ni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìgò òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wọ́n tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Àwọn ọmọ ilé ìwé a tún máa gba báírọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn kí n kò ti sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti Korodu garage. Ẹ̀wọ̀n mẹ́rùwọ̀ tàbí Micra tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́. Ẹ sọ kalẹ̀ ní Gbẹ́gà bus stop. Ẹ sọ dẹ́sùn ní kejì títì. Ẹ gbé ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yẹn kí n kò ti sẹ́gun lẹ̀ lọ. A gbé yín débẹ̀. Ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455. Òru ọjọ́ Friday yìí ni o. Jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Ẹ wá sọ finally Olúwa látòní lọ. Ẹ jẹ́ kí ayé ó rọ èmi náà lọ́rùn. Matthew tó o bá dé Canada níbi tí mo lọ. Matthew ayé rọ̀ wọ́n lọ́rùn. So ma moto Tesla ti an pare pe won ta ni 360 million ti gine gan 120 million nanta. So wa gbo to ba ni card to da o pe lo kokko fi ra 3 million naira lo kokko fi le won ni ale ra lo fe ti card wa ba ti da. Matthew ere mo mo pe won ra moto Tesla pelu card lasan won ni a mo gbe lo won la enu sile aye ro won lorun. Ma dawo Nigeria o. Matthew won gbe moto sa lo o. Ma se kini mo pe ma dawo Nigeria o. O toro mo nso fun o. Matthew to tun ba be gbo nilu oyinbo won ki nje ki won gbe moto tutun lo si Africa. Matthew won so fun yi pe brand new car is not to Africa. Won kokko lo lona ka wa ri pe ori moto kan ni Nigeria 000 ebi omo bi e ti ra yen o. Company meta lade. Matthew aye ro won lorun. Ikini so pe the moto cannot go to Africa until to ba the second hand ti ba ti kokko lo na ti ati kokko de boya 1000 mileage ti o ba ti ja mo ni gba oyinbo gba olodum mo ja seru. Matthew olodum mo ja se kini mo ja seru o ba wa fe lo moto o kokko ran tutun lohun. Matthew eni kan kokko bo ogun kaakiri na ngba ti gun kaakiri won ese a ma ship ebo o si mi aye oro e lohun e pariwo Olúwa fi ayé rọ̀ mí lọ́rùn. Yẹ ń gbọ́ àdúrà rẹ.
2: Ẹ̀mí mímọ́. Nínú oṣù tuntun yẹn, ẹ̀mí fi ayé rọ̀ mí lọ́rùn. Lórúkọ Jésù.
1: Bàbá ẹ fi ayé rọ̀ ọmọ mi lọ́rùn. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ayé máa rọ̀ ẹ lọ́rùn. Ìrìn àjò máa rọ̀ ẹ lọ́rùn. Àti gòkè máa rọ̀ ẹ lọ́rùn. Ara ò ní ni ọ́. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ wà ní yànà pàjá ní agbára ọlọ́run. Màá kọ́kọ́ ṣe prógráàmù ní àárọ̀ Friday ní First Friday. Màá ṣe prógráàmù ní yànà pàjá ní water bus stop. Tẹ́ bá ti dé water bus stop ẹ ti rí signboard wa. Mò ń bọ̀ ọbẹ̀ láàárọ̀ Friday. Màá wá da òróró ànúlé àwọn èèyàn lórí ní branch wa tó wà níbẹ̀. Bá tí ń bá ti kú ń bẹ̀ ó ní màá wá máa lọ sí Ìkòròdú fún ìsọ òru. Matthew yóò ní agbára. Ẹni tó sàmí ìrí ó jáde sí ọ. O sàmí ìrí ó jáde sí ọ. Àánú mo pè yóò jáde sí ọ. Ìrànlọ́wọ́ mo pè yóò jáde sí ọ. Ọjọ́ ayọ̀ rẹ dé. Ọjọ́ ògo rẹ dé. Ọ̀nà ńlá fún. Bẹ́ẹ̀ ló máa rí. Ní àárọ̀ ọjọ́ Thursday gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹ mọ́ gbàgbé àdúrà tó ń lọ lọ́wọ́. Àdúrà Thursday mẹ́ta àti Sunday mẹ́ta. Ọ̀rọ̀ òǹbó ọ̀sán èso ló mú lọ́wọ́. Èso ọ̀sán ló mú lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń try láti gòkè tẹ́ fẹ́ gòkè tẹ́ tó ń padà lẹ̀. Olúwa ní àfọjọ́ mẹ́ta yẹn ọ̀hìn Sunday mẹ́ta àti Thursday mẹ́ta ń ká fi gbàdúrà. Ìwọ náà mímu ìsẹ̀ torí pé ayọ̀ wọlé tó ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. O ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ìré wọ orí o. Jésù Olúwa wa.
2: Fire.
1: Tẹ́wọ́ lọ gba ire. Lọ gba àánú. Lọ gba ìrànlọ́wọ́. Lọ gba ìyanu. Lọ gba ire. Lọ gba ìrànlọ́wọ́. Lọ gba ìyanu. Ìrìn àjò àyànmọ́ yóò rú ẹ lọ́rùn. O ṣiṣẹ́ bẹ́ẹ̀. Matthew sọ fún gbogbo àwọn opó pé ká pàdé mi nínú ìṣòro ní Ìkòròdú. Tẹ́ bá ti dé Ìkòròdú ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí ẹlẹ́pẹ̀. Ẹ sọ kalẹ̀ ní Gbàgà bọ́sọ̀ kẹ́ ẹ sọ pé lọ sí chọ́ọ̀chì bàbá Eke 47 ìṣòro ọjọ́ Friday. First Friday ni o. Every First Friday Olúwa ní kémi àti yan máa pàdé ní chọ́ọ̀chì wa tó ń bẹ ní Ìkòròdú yóò dẹ̀ dára fún wọn. Alágbára Ọlọ́run gbogbo àwọn ẹgbẹ̀rún méjì tán bá kọ́ níbẹ̀ wọ́n á róróró gbà ànáìtì àdúà ẹ rí gbà. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn ọmọ yín ẹ kó wọn lọ́wọ́ torí olúkúlùkù wọn tó bá wá yóò gba báírò méjì méjì fún iṣẹ́ àṣeyọrí. Àtàwọn tí ń kọ ìwé nílé iṣẹ́ mo gbàdúrà pé ó rí tí ẹ ṣe o. Gbogbo nǹkan yìí èmi ò béèrè owó ọ̀fẹ́ ni mo fẹ́ fún ọ. Ó ní dádì tí wọ́n bá wá fún yín lówó ńkọ́. won ma nfun mi na won ma ngba loruko Jesu anu soro lori re o ri ti e se o loruko baba omo atemo lagbara Olorun mo nlo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo ba ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se famu bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu jodane oluwa ni dale lori ekeji ta ba ti jade inu jodane oluwa ni dale lori o mi yen kan na ni Jesu fi se baptism a ma de ogun oke kan ti an pe ni Sinai ba se lo yi mo gbadua yo dara fun je ka o bi ri o lo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abe nikan to ti se olorere ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the message emi na fe lo Jerusalem won join mi mo group ti awon eyan wa yo dara fun o ri ran lowo o ore re o se be Jesu oluwa wa phone number elo phone number 080 66 48 14 55 080 66 48 14 55 jobo orun a ne padanu a mori dele o ti sebe Jesu oluwa.

0: Wednesday. Only say a Lamali Cup program. And we can join with Bobo. In Beni on Medio, Apata, Ajawele, Yogbele, and Laga Onitipa. Odo Ano Elewe, Ni White House. E Kotado, Nile Adegite, and Lafara, Nile Bolude, Bobo Bobo. Nino Le, just say one in Christ Center Ministry of the Church of God. Opposite Samuel Village Station. And you grandma, Malete, Nibada. Akoko Etowa, Lori Radio, Laga 11.96.7. Ni Bobo, on Monday, 6.50 a.m. Si Ago Meje, Ema Bawa Pade, Jesu, Lolua.
1: Mo ki en kokan kaabo si kan yi ni bi ta gbogbo lori akoko maje ma ti muse je ki olorun ninu anu re ki o mu maje mu re se pataki maje mu lori alaafia maje mu lori rijerimu maje mu lori isegun isu maje mu lori isegun ota je pe ni ojo toni ohun ta so lori pe ope ope tin tu awon ota tin tun oka patapata o ba ma ri be eni to ma gbe ope soke ti olorun ma ba tu ota ka tutu ota mo so ikije ni anikan o ota po ti a ba fe so ni ota gbogbo ni sesu airije aini eri ikorira latodo lore egun dile egun adayeba gbogbo nkan won yin lo so ni ota ki an do soju kan ko mo tesi waju o so ni ota ki an ko mo ni gbega o so ni ota ami abegbe pe o so ni ota lo je pe loni a n so ni pa ope tuntu otaka tutu to ba je po pe tutu okata tutu o tenwa jade awo je n to da olorun mo ti olorun si mo to pe ri pe nua ri pe odu ope tutu okaka tutu o do olorun mo olorun si da mo ri pe engineer chapter 6 verse 8 o ni nua nua bi ri so pe nua o olorun mo nua nua fun e na si mo olorun o ni nua ri ori ofe gba mo na loni ori ofe to le ri gbaju ni pe koko nu ese o fa ye fun olorun patapata ori ofe yi ngbati esu ba sinu ayo oni ti o ba ti si debi lokan wa oni isegun ologo la oni yo npo olohun fe ko ni isegun ologo pataki bi odun se nlo sokun yi o feran olowo ati de daje odun o ona gbe ope to ba do olohun mo ko olohun do mo o le gbe ope awon omo olohun na ta to we mo dari ani so omo olohun an to le gbe ope lati tu otaka ni an to pe e mo gbe nu won an to pe ope won ni ina ninu ki so pe eyan lasan an to pe mo se so bayi tina tina ni be le so fun ba se mo ninu we eberu ori kini ese keje ti ese tejo oni o da awon gele ni emi awon ranse re ko o ran ni owo ina so nipa to ba di omo olorun to fa ye fun je papata eh eri pe emi mimo ai fun fun lasan lati mo ja lati mo se ri pe kakiri lati wo owo lati je pe ki nkan ko da mo bure kenu aye nikan ba pe nu aye ni reti wa ma wala bo se lo emi mimo ti o sise ninu re o je emi mimo to ye pe yo ju ese run o je emi to ye pe yo je ko le mo to ta tun to ye a je ko le se ise ise fun olorun a ri pe ohun akota fun pe nu amo olorun pe ogbe oko gbala fun o si kan bi le so fun pe bi olorun se pase fun nu be ni o koko yen bi olorun se pase fun nu be na ni o si se yen la ta nu we je lesi ori kefa yen ngba ta wo ese ikeji le logun be so en kokan wa loni olorun pe o pe ni odun lo sopun oni gbianju wa du ope to ni na ninu yen la ri pe ape o ba wa kan tun pe ni mo se eri pe nigbati isoro deba isoro po to be ge ko mo to le se awa ri pe o gbogbo ope gbogbo ope yi bo se gbe njo n pe loni oro to n gbo yi olu an ko janwaju e o fe ko na gbogbo ope o o fe ko yin logo ngba o jinesi 34 be lati ese kan o ni oluwa si sokale ninu awosan mo o si ba duro nibe o si pe oruko oluwa won na loni gbiyanju oluwa sokale na o to n gbo yi o fe ran lowo o na ba le gbiyanju ko fa ye fun Jesu loni njo mo se ko ba gbogbo ope ninu pataki leyin ba ta ba ti pari iwasu to n gbo yi to n pe akoko ti olorun ma se yanu ni a to ogun yen papa to gbogbo ope ninu ina mimo oluwa si duro oluwa naa duro legbe bayi oluwa si re koja niwaju re o si n ke pe oluwa oluwa olorun alaanu iwo naa so bee oluwa oluwa olorun alaanu saanu fun mi o ni alaanu iwo naa pe so pe alaanu o ni olori ofe iwo naa so pe olori ofe o ni pamara ati eni ti o po ni ore ati otito o po lori ati otito o fe saanu fun loni o ni gbiyanju o ni eni ti n paanu mo fun egbegberun njo mo pe o wa naa tun fe paanu mo fun bayi ti won ba gbiyanju ni oni to le faye fun olorun to si do papata sinu igbagbo aye o feran lowo mo se si yara ona ja gbagbo bayi faye fun Jesu ba so pe Jesu gba mi mo ko ese sile bo se so Jesu gba mi mo ko ese sile gbo kan mi pa ko so aye mi o ya ma so pe gba ko so aye mi o faye mi fun bo se so yen o ya lati oni lo iwo loku ti mo ma sin so be so be so pe oluwa mo se tan lati se re mo se lati se fun o ijire okan ni yen ngba to ba le mo lo le se o to ba le mi mo o le se o ba te fe se to fe farasin ko ni pe ko ni jina tó fi bọmọ lọwọ ṣùgbọn a rí pé nua ó ṣàṣeyọrí wọn náà mo gbà lọ pé wà ṣàṣeyọrí ló yẹ pé lájẹ ká ṣàṣeyọrí ká ṣẹgun ọta tútù agbọgbọ ìgbé ayé àdúrà gidi ìgbé ayé àdúrà yìí làtúrò ìgbé àdúrà 40 days and 40 nights kalẹ ní Christ and Time Ministry of Church of God tó ti bẹ̀ ní on the 27th yóò parí 4th of September à ń retí alalẹ́ là ń ṣe wọn náà wà dàpọ̀ mọ́ à ń bẹ̀ ká jọ gbàdúrà pẹ̀lú iná ẹ̀mí mọ́ gbogbo ogun ayé ẹ̀ gbogbo ogun tó yí ọ ká bàbí kó lè bàá di bẹ́ẹ̀ tú ká àìpé nígbà tí mose tó ṣe nǹkan yìí òun rí ọlọ́run ọlọ́run ti mọ̀ mose ó mọ bí ó wà ó lè jọ́ ọlọ́run mọ bí ó wà báyìí tó bá lè wà níbi tí ò tọ́ níbi tó gbé dẹ́ṣẹ̀ tó gbé wẹ̀ nú ẹ̀ṣẹ̀ tó mú nú ẹ̀ṣẹ̀ gbìyànjú lónìí ìpadà sí ọlọ́run òun sì wípé ǹjẹ́ bí mo bá rí ore ọ̀fẹ́ ní ojú rẹ̀ ní ìsinyìí olúwa èmi bí ọ jẹ́ kí olúwa kí ó máa bá mi lọ ní ìrìn àjò ọdún tó kù ọlọ́run gbìyànjú bọ́lọ́run sọ̀rọ̀ sọ fún ọlọ́run tí bá rí ọ̀fẹ́ gbà bí èmi náà ìrìn àjò ayé mi ò ń gbọ́mọ̀ pé dáadájú yóò sì dọ̀ lóhùn verse 10 òun sì wípé kíyèsí èmi dá májẹ̀mú kan èmi ó sùn yanu ọlọ́run bọ̀ dá májẹ̀mú lónìí yóò ṣe ìyanu ayé ẹ̀ wọ́n wá ju gbogbo àwọn ènìyàn rẹ irú èyí tí a kò tí ì ṣe lórí ilẹ̀ gbogbo rí gbogbo ògo tí ẹnikẹ́ni òní lónú ẹbí ẹ rí àkókò ìwọ ló kàn ó ó fẹ́ lílo báyìí fáyẹ̀ fún o sọ pé jésù ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀mí ẹ̀ sínú mi bẹ́ẹ̀mí gbàgbọ́ yìí sínú mi bẹ́ẹ̀mí àṣeyọrí sínú mi gbogbo ẹ̀gúndínlé yóò kọjá lónìí mo gbàdúrà bó ṣe ń gbàdúrà yẹn mo gbàdúrà gbogbo ẹ̀gúndínlé ó ṣẹnu ayé lónìí ogun ẹ̀gúndínlé ó ṣẹnu ayé lónìí ogun àtẹgbẹ́ ó ṣẹnu ayé lónìí ogun àríjẹ ó ṣẹnu ayé lónìí ogun ayé yẹn ó ṣẹnu ayé lónìí ogun àìrí olóore bá rìn ó ṣẹnu ayé lónìí àìsàn yẹn ló kọ jésù mo gbàdúrà pé jáde lórí àkẹtẹ àìsàn yẹn àti pé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá dámọ̀jẹ̀mú verse 11 láti sáré fún verse 11 ó ní ìwọ kíyèsí èyí tí èmi pa láṣẹ fún ọ ní òní kíyèsí èmi lé àwọn amórì jáde alé ìran bí ìran amórì tó ń dààmú ayé ẹ jáde níwájú rẹ àti àwọn ará kẹnání alé àwọn ará kẹnání àwọn èèyàn bíi ará kẹnání àwọn ẹlẹ́mìí kẹnání tẹ́gbógun ti sẹ́lẹ̀ alé wọn lóhun ayé ẹ tó kọ jésù kìí sí alé jáde báyìí ó ní ogun ifi àwọn tó mọ fí ọlùkùlùkù àwọn tó mọ fẹ́ gbogbo jẹnu ayé ẹ alé wọn jáde láti òní lọ alé wọn jáde lóko jésù ogun ará jébùsì alé wọn jáde láti òní lọ ó ní verse 12 máa sọ ara rẹ òun náà lẹ́yìn ìgbà tó rí gbàlàyé mọ àwọn tó bá rìn mọ mọ ibi tó yẹ kó dó sí ibi tó lò bá fún ọ láti lóhun tó mọ dò síbẹ̀ torí pé nígbà tó di kúrò nú ẹ̀ṣẹ̀ tó bá padà sínú ẹ̀ṣẹ̀ àti pé ó dàbí ẹlẹ́dẹ̀ tó padà sí di èérí àtàjà padà sí di bíbí rẹ̀ ọ̀gbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé májẹ̀mú tí ọlọ́run ní fún ojú táyé lọ òyà ló kọ jésù sí òyà lọ ṣe rere lẹ́yìn àdúrà mi tẹ̀mí ní aago yìí 08023521991 tàbí 03146000454 you are blessed as you listen jésù bọ́lá ìpẹ́ o lẹ́yìn àfẹ́ fún jésù yóò dà fẹ́ni kankan wá blessing jesus.
2: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láàkókò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pè àbáwọlú wa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
0: Second and third Wednesday only say la malicot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele lagbele alaga oni tipa odu ona elewe ni white house ekotado nile adegbite alafara nile bolude gbogbo e gbogbo e ninu ile ijosin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samo Village Station eyin grama molete nibadan akoko eto wa lori radio lagele FM 96.7 ni gbogbo ojo monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade jesu loluwa.

Oya ka ma kira wa ku dede wo gbogbo bi te ti lanfani lati ma gbe ikani yi ikani lagelu re lagelu 96.7 FM oke gajo ke le falafelele ni le ibada oya je ka mo letu iroyin ere idaraya ni ti butoro agba nlaye lole de wa Nigeria ni pele oyo ati ni esegugu ni a dupe fọlọrun oba anu o ele to so alo layu ati alaafia iyen lati opin ose a de tu wa dari pada sori eto laro teni ope ni foruko re iyen ni foruko re alhamdulillah kazira baga na leni eni gaga lojo keta iyen ninu osu kejo odun 2026 gbogbo adawale kaluku wa lo ma yori sere gbogbo agbowota lo ma ranu olorun gba o nilo bibo wa o ni bi araye nu a o de ni barai fowati ije imu wa olorun o ni fi sibi to nira baga na gbogbo awon to wa ni dubulase patapata o le jenu le tabi ko jale iwosan ni olorun oba anu lo ba iwosan amu yin laada as I by levy today, a mini Gagamo, a little Laro Tenio, DJ Spider, DJ Spider, Oganimi Vidavadia, Majakala, but my brother, Danny Bigibica, Kriak, Banla, yes. Today I'm all out, well, a lot to it, unless I was in here. All I am, Zad, look at me, the top striker, a little gallant gun. But one Basila Biamek, Balaba Biama Vesico. Gẹ́gẹ́ bí ọmọ Èkó lágbàdo yín ń bẹ̀ yẹn mo nígbàgbọ́ pé máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo God bless Nigeria Olúwa gòbù kólédé wa Naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí bó kẹ̀dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí kì í séèyàn Ọlọ́run ọba ni ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìdègò ẹ̀já bẹ̀rẹ̀ látinú ìdíje wáfù wáfù bí under 20 championship ti ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè cote d'ivoire ìfigagbága tó wáyé lánàá tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ilé tí ìkọ̀jẹ́ wá tọ́jú orí wọn bẹ lábí ogún ọdún ikọ̀ flying eagles orílẹ̀-èdè wa nàìjíríà tí ẹ ti wákò pẹ̀lú ikọ̀ láti orílẹ̀-èdè burkina faso láti mọ ta ni ó gbé gbá orókè ní ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì yẹn group b ṣe é fẹ́ gbọ́ burkina faso ó fìyà jẹ́ nàìjà o góò méjì sódò abala àkọ́kọ́ wọ́n ti gbá góò méjèèjì wọlé níbi tí nàìjíríà ti ń pa dìdàdìdà wọ́n gbìyànjú lábẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì bóyá kí wọ́n ti ẹ̀dá kíní ọ̀hún padà ṣùgbọ́n ẹ̀pa ò bóró léyìn tó fún orílẹ̀-èdè burkina faso láǹfààní láti ṣe ipò àkọ́kọ́ jáde ìyẹn ní ìsọ̀rí yìí tó sì taari ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà super eagles wọ́n taari wọn bọ́ sí ipò ẹlẹ́ẹ̀kejì léyìn tó túmọ̀ sí pé ó ti wá fúnra ti fúnra wọn ní igbó dídí sẹ́mbà yìí o ikọ̀ flying eagles wọ́n ti fúnra wọn ní igbó dídí sán torí pé ikọ̀ tó ṣe ipò kíní ní abala àkọ́kọ́ ìyẹn tá a bá sọ nípa group a pápá jùlọ ikọ̀ tí ń gbàlejò ìdíje yìí orílẹ̀-èdè cote d'ivoire òun nìkan flying eagles yóò mọ pàdé o bó bá ti ń dọjọ́ wednesday ìyẹn lọ́túnla orílẹ̀-èdè cote d'ivoire àwọn wọn sì ń gbàlejò ìdíje yìí ẹ wò ó ti di woro sí woro báyìí bí ikọ̀ ìwò bí ikọ̀ ọ̀jẹ̀ ìwà ìyẹn flying eagles ẹ bá fẹ́ rè é kópa ní ìpele tó jẹ́ àṣekágbá àfi kí wọ́n borí cote d'ivoire tó wà ńlé gbogbo nǹkan cote d'ivoire sì ní àwọn wọn wà ńlé àkọ́kọ́ wọn ò ní olólùfẹ́ tí ó sọ̀pọ́ tí wọn ò di méjì

0: ọjọ́ yìí náà ni wọ́n yí koto bó ni ìfigagbága àkọ́kọ́ ò ṣe rí ọjọ́ ìgẹ̀gẹ̀ náà máa yí koto ìfigagbága àkọ́kọ́ àti bí gbogbo òfẹsẹ̀wọnsẹ̀ ó ṣe lọ nínú ìdíje NPFL bàbá ń sọ nípa sáà 2026-2027 gẹ́gẹ́ bí ìròyìn ti ń tún a lọ́wọ́ wọ́n ní ilẹ̀ ìbàdàn ó ti wà láwọn pàápàá jùlọ ìpínlẹ̀ ọ̀yọ́ ó wà lára àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n ń wò gẹ́gẹ́ bíi pé àwọn náà ti ní kìmí o bàbá ń sọ nípa eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ju gbogbo ẹ̀ lọ wọ́n yí koto lọ́jọ́ Friday wọ́n sì ṣe annual general meeting ti àjọ NPFL bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó yá láti ibẹ̀ yẹn pápá ìsìdègò ikọ̀ super falcons wọ́n ń palẹ̀ ogún mọ́ di ọjọ́ Wednesday torí pé lẹ́yìn ìgbà tí wọ́n padà fi ojú ikọ̀ tó lè dé zambia wọ́n jojú wọn fojú wọn gbolẹ̀ lọ́jọ́ Saturday bó ti ẹ̀jẹ̀ wípé pípọ̀ àkókò lọ́jọ́ yẹn agbábọ́ọ̀lù mẹ́wàá ni ikọ̀ super falcons fi gbá bọ́ọ̀lù kojú zambia ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n láǹfààní àti jáwé olúborí pẹ̀lú gún ẹyọ kẹdòndò sódò eléyìí tí àṣìṣáàjẹ ọ̀ṣọ́àlà tó gba wọlé lábala àkọ́kọ́ kó tó di pé ikọ̀ super falcons olúwa tó sì dẹ̀mẹ́yìn tó gba káàdì pupa ìyẹn red card léyìn tó túmọ̀ sí pé dẹ̀mẹ́yìn àti èkejì ni àwọn méjèèjì ò ní gbá bọ́ọ̀lù bọ́ba àdọ́jọ́ wẹ́ẹ̀sì ìkéje ní ń tiẹ̀ ẹ̀yìn yẹ́lò káàdì ẹ̀ pé méjì lọ́jọ́ yẹn ó ti gbà kan ní ìfigagbága àkọ́kọ́ kojú orílẹ̀-èdè màláwì ọgbà ìpín nígbà àwọn kojú orílẹ̀-èdè zambia yọ pàdánù ìfigagbága tọjọ́ wẹ́ẹ̀sì kojú orílẹ̀-èdè egypt bẹ́ẹ̀ lọ́mọsórí pẹ̀lú tó sì dẹ̀mẹ́yìn òun náà pàdánù ìfigagbága kojú orílẹ̀-èdè egypt tó bá ti ń dọjọ́ wẹ́ẹ̀sì ọjọ́ wẹ́ẹ̀sì nífẹsẹ̀wọnsẹ̀ yìí máa wáyé ó yá gbágbàgbà ìdíje st cyprian league ebari basambari bobo sáà ní rojú ọjà báyìí ọdẹ já lójú ọjà ká lọ pa àkàdé bákan náà ìdíje handball ní gbogbo. Àgbọ̀n ti Southwest ń bí bá a bá ń sọ nípa ti Southwest ball 4x4 handball championship ètọ́dún 2026 lábẹ́ àkóso handball federation of Nigeria. Ẹ wò ó ẹjá lójú ọjà kádé kí wá tàn mọ́lẹ̀ sí gbogbo rẹ̀ ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: èyàn bàdà tàgbègbè ẹja mọ ń ra wa létí pé gbogbo tó lu wa dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún arun lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara o ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Health Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wa darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Health Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Health Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
1: 0701015255
0: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
2: Oh, my IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: Are you recharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
2: Sharp like that.
3: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
4: iRecharge. Convenience. Accessibility.
0: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ní nǹkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ òríjìnà pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
5: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra onkulele for the original souvenir gbera nle ma lo si Whitestone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
6: لبيك اللهم لبيك
7: Mọ́lá àti Àlèmọ́ Travel and Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wà ní ìlàgbọ́ Hajj àti Umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Mọ́kà sanwó Umura sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ káwọn náà jàǹbá yín fúgbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde pé ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umura àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. PTA owó dá ọ̀nà ní Mẹ́kà á fún yín nínú 8 million naira yín. Tara ṣàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlatravel.com telephone 08057522230 tàbí 07026862751. A wà ní number 1 Randolph Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan The Gas Shopping Complex Ìyànàgọ́ Ìdíroko Border Ogun State Millions Multi-Purpose Plaza Michael Koliozo Expressway Ajegunle.
8: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won masiko to ye ki won o gba toju. To fi mo ayewo ilera lore kore. Won mo ru fe ire tarugbo nse. Won si masiko to ye ki won nora. Emerald Comfort Home. Opo eroja itoju arugbo lo wa nle. Gele bi won ti se loke okun. E kan si Emerald Comfort Home loni ni Ajinde 1, Road 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home. Exceptional care in a place you can trust.
10: Mo ti bere. Mo le se alai mo panilerin lakoko apejọpọ itakuro sori la molebi mi. O ti eda, o ti gbogbo won ni fesi ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi Native Jollof Rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
11: Maggi starter ase latara e wa soya, alubosa adu chili ati konofuru.
10: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
11: Maggi star yo so gbogbo onje ta ase.

kẹrin bákan náà lágbá àṣàlẹ̀ active ipò kejìlá akínrẹ̀mí ipò kẹtàlá fortune fc ipò kẹẹ̀ẹ́dógún bí nǹkan ṣe rí nìyẹn bá bá ń sọ nípa cyprian super league eléyìí tó wáyé lánàá ẹ wò ó gbogbo ikọ̀ tó kópa nínú ìdíje yìí lọ́tẹ̀wọ́ gba owó o gbogbo ikọ̀ láti 1 to 14 tó kópa nínú ìdíje yìí lọ́tẹ̀wọ́ gba owó owó tí kálukú kẹ̀ gbà lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ abiola fc 200,000 owó ti ń lọ bíi mílíọ̀nù kan náírà èmi ọmọ gbé lọ ó mọ ní díje yìí mọ̀ gbé lọ èyí mọ̀ ṣeré cyprian super league ọmọ ti kọjá ojú tẹ fi ń wò ó owó ti ń lọ bíi mílíọ̀nù kan náírà àbí jù bẹ́ẹ̀ lọ gan bá a bá sí gbogbo àwọn ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan míì ilé ìtàn agbábọ́ọ̀lù tó tẹ́wọ́ gbà bíi mẹ́dà bí àwọn àwọ́ọ̀dù lọ́lọ́kan ọ̀jọ̀kan ó lé ní 1,000,000 naira ilé tí ìdíje yìí gbé lọ ìyẹn ní àṣekágbá lánàá yàtọ̀ sí àwọn logistics òun ò sí àwọn logistics mọ́ o logistics láti bẹ̀rẹ̀ league láti week 1 títí dé week 26 àwọn logistics ń bẹ o toró níye tí adarí ayò ń gbà fún ìfigagbága kọ̀ọ̀kan ara àwọn logistics ni ó níye àwọn nǹkan míì àwọn nǹkan míì àwọn nǹkan míì wọ́n lọ wọ́n lò láì sórí fíìdì ó níye tí ẹ wò ó bá a bá gbèsè rò lé league yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wọ́ ti owó ti ń lọ bíi 3.5 million naira ti ń gbé lọ ní sáà kọ̀ọ̀kan yóò tún pọ̀ sí bọ́ba tó di sáà tí ń bọ̀ yìí abiola fc 200,000 naira ló gbé lọ 99 fc gba 140,000 naira adéwọyìn 100,000 naira èwe ń jẹ́ 40,000 naira ipò kẹrin gbogbo àwọn 5 to 14 yẹn àwọn náà tún wá gba owó títítítí tó fi dé nọ́mbà tó fi dórí ẹni tó relegate gan òun náà tó gbowó bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o bákan náà bàbá ń sọ nípa best 7 torí 7 aside ni wọ́n mú ibrahim hamzat láti 99 fc gẹ́gẹ́ bí asọ́lé àkọ́kọ́ láwọ́ ẹ̀yìn wọ́n mú kọ́dì ọlábìyí láti 99 fc lọ́wọ́ ẹ̀yìn náà àbí bello damiláre láti abiola fc bákan náà láàrin gbùngbùn àmọ́ ó yusuf láti 99 fc lọ́wọ́ àárín bákan náà tajudeen sakiru láti abiola fc àárín adémọ́lá ọlámilẹ́kan láti adéwọyìn fc nígbà tí wọ́n mú agbọ́wọ́ iwájú ahmed jamiu carlos láti abiola fc ẹ̀ máa wá gbọ́ o best goalkeeper ẹni tó gba golden glove lánàá ibrahim hamzat tí gbogbo èèyàn mọ̀ sí ọdún mẹ́wàá láti 99 fc 17 clean sheet lóní nínú ìfigagbága 36 games ó ní 17 clean sheet ibrahim hamzat tí gbogbo èèyàn mọ̀ sí ọdún mẹ́wàá bákan náà best player tajudeen sakiru láti abiola fc ń lọ gba best player wọ́n fún top striker ìyẹn top goal scorers ahmed jamiu abiola fc òun ló gba golden boot nígbàtí olùkọ́ni ìdòwú adébísí láti adéwọyìn ó gba best coach ẹni tó gba golden boot yẹn 17 goals òun náà ló ní kò lẹ̀ sáà bí nǹkan ṣe rí nìyẹn o bàbá ń sọ nípa cyprian super league ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jọ ṣe tá a bá ń sọ nípa àwọn àlejò tí wọ́n fìwé pè tí wọ́n sì wá a mọ̀ kí ọ̀gá pàtàkì lágbọ́n gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù gbẹ̀ngà adéwùsì tí gbogbo èèyàn mọ̀ sí àròlé kódà wọ́n tún ti ṣàdéhùn wípé àtúnṣe ọ̀dà pọ̀ bí yóò dé bá kópa àṣeré yìí o torí ń táwọn ń wò yìí ọgàn tí ọ o àwọn ọmọ pé bó ṣe rí rèé mo ló ti rí bẹ́ẹ̀ tipẹ́ ó ti rí bẹ́ẹ̀ tipẹ́ wọ́n ní àtúnṣe ọ̀bá pápá àṣeré yìí o ní kọ̀pẹ́kọ̀pẹ́ kó tó di pé sáà ti ń bọ̀ bẹ̀rẹ̀ bákan náà mr olásùnkànmí ake bàbá ọ̀lẹ̀ alhaji azeez alátiṣe gbogbo géètì ń sọ̀rọ̀ ní pátápátá ọ̀nàrẹ́bù fọlárin ọ̀lànìyàn bákan náà àwọn tíá tààtijọ́ ń ṣe ti gbá àgbọ̀dọ̀ gbàgbé mr mutí ọ̀lànìyàn ake dàrẹ́ ọlọ́mọ púpọ̀ nù o àjọ wà ń bẹ̀ ni o bákan náà gbogbo àwọn tíá náà tí a tún fi nǹkan ránṣẹ́ túndé yẹ́gẹ̀
Kasim lefty gbogbo won na won fi nkan ranse pe a gbodo je o baje o bo se ma je niyan lapa be yen o otuba demola mo wa nbe jogwe ati be be lo eropo melo la fe ka nu eyin adipele bakan na gbogbo eyan ma adugbo ese o I really appreciate ife yi po lana pe ni gbogbo igba ta ba tin pe yin bayi le nje wa mo ni a ile labo si mi ogongo abi ibe yan ba ti jade give back to your community try to give back to your community o se koko eh oda mo ti gbo o ri po pada nilo won lojo waju igbo ba se a fe nilo won o awon na pa itan fun o pe ah awo omo yin ri tori pe ngba ti gbogbo gba ti le gbadugbo awa awe idadugbo ngba na mo e bi elomi sugbon tori pe o ba nyoju be lore kore awon ti n gbo gbadugbo ilo ti jade na mo mo amo eni mo wa ni mo yoju si a bi o ti e to nkan ko to nkan ni so ni down iwon bo se mo na je kan mo ri e mo try lati mo give back to your community papa julo adugbo to ba ti jade wa bi o ti mo ni omo eh eh bi o ti mo ni omo bo je mo ri e ko ma je pe gba to ba wa nilo won lo wa sese yoju wa o wa da bi alejo ni gbogbo to fi le ti yato si ti jo ni won ma wu o para abo la won eh iwo lo ma salaye are ibi la wa gbe la se kini kan explanation wa poju identity e gangan lo ngba ti e yoju oje won mo o wa mo explain at the end of the day o pada kabukuku o nbe ni sugbo bo ba yoju ti won ri o ko pe dada bi o bo se mo na eh eh won mo appreciate bakan na eh maturity ti wa ni gbogbo agbegbe tori pe pelu bi fi gagbaga na se le to wa lighter like ko si wahala keke ko si wahala keke sija ko si ta o pari bayi kaluku tun fi teni ton yaya won tun e kira won lo ni eh adupe fo lo n ta nwi na niyan maturity yen ti po gan gidigan ni saa ti nbo eh eh eh tutun a wole saa ti nbo confirm a party rin derede a nbo later later ka gbadọ oju oja sugbe ka to loju oja je ngba bi wole Southwest 4x4 Handball Championship. Todun 2026. Labi Akoso Handball Federation of Nigeria. Southwest Zone. Se fe gbo. Yo gbina ya to ba dojo Thursday. Ojo Thursday, ojo kefa osu ta wa igangan. Sugbe eto yi ko to draw. O ma waye le.

0: ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́jù sáwọn. Ele ti ń lọ bí mẹ́tàlá níye 13 teams ló máa láǹfààní àti kópa nínú ìdíje yìí o. Pápá ìṣeré Lakers Alami lágbègbè Adámọ̀sí Gbanlẹ̀ Ìbàdàn ni ó sì ti máa wáyé. Lábẹ́ àkóso ẹ̀ńtọ́ jẹ́ representative South West Zonal representative Handball Federation of Nigeria HFN Honorable Gbenga Adewusi tí gbogbo èèyàn mọ̀ sí àrólé. Wọ́n ní ẹ wò ó sẹ́rẹ́ lè ti ẹfẹ́ gbà yìí yọ láti kẹ o. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́tàlá ni ó kópa ńbẹ̀. Mindscope Handball Academy láti Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀sun United Handball Club, bákan náà Lagos State Handball Team, The Legend Handball Academy láti Ilesa nípínlẹ̀ ìpínlẹ̀ Ọ̀sun, Ọ̀sàwé Handball Academy láti ìpínlẹ̀ Ògùn, Èkìtì Handball Team, Ondo Handball Team, Betting Handball Club, Funad Handball Academy, Ogun State Handball Team, Ọ̀sàwé Handball Academy ti ilẹ̀ Ìbàdàn. Wọ́n ní chapter mi Ìbàdàn bí. Bákan náà, Olúyọ̀lé Warriors láti ìpínlẹ̀ Ọ̀yọ́ nù. Leopard Handball Club, ọjẹ́ mẹ́tàlá níye. Ìpínlẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ láì ti ń bọ̀ o. Ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀sun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gbàlejò díje gangan. Gbọ́ mi dáadáa Honorable Gbenga Adewusi àrólẹ́nu o. Ẹ sì kúrin àná ẹ ṣeun wa o. Ẹ wò ó, wọn ó yí koto lónìí o. Southwest 4x4 Handball Championship ọdún 2026. Lóòótọ́ ọjọ́ Thursday ni ó bẹ̀rẹ̀. Ẹ já lójú ọjà ká padà dé. Bá a bá dé láti ojú ọjà ká kọjá sókè òkun. Ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ìlò lọ̀kọ̀ṣọkọ̀ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọ́kọ sẹ́ ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú chicken jọ̀lọ́ọ̀fù bífù àti classic zuri ló ṣe kíni zuri ló lọ́kọ ó ṣe chai.
1: Make your cooking fun.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
4: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
5: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rìn lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
4: Ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: Mákindé fún gbogbo ènìyàn pàápàá onífàájì tó gbafẹ́ tó fẹ́ ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ àti oorun àsọ̀forílẹ̀sùká ilé ìtura
1: The General Hotel and Lounge
0: lókòrédé o fún gbogbo ọ̀tọ̀kúlòlù onífàájì ilé tó gbafẹ́ arìnrìn àjò ní àbí olùgbé ìlú Ìbàdàn ilé ìtura
1: The General Hotel and Lounge
0: ilé ìta kọ́ sí agbègbè ilé tó tún wò pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ilé ìtẹ́ ìfẹ́ báwo lẹ sì fẹ́ sí ohun jíjẹ múmu lóríṣiríṣi inú ọba ilé tí ò ṣẹ́jú pẹ̀lú àǹfààní sí orí ẹ̀rọ ayélujára lọ́fẹ̀ẹ́ kẹ́ fi wò ó ka bó ṣe ń lọ lágbàáyé
1: Come to the General Hotel and Lounge
0: Now welcome for day inside relax chill make yourself at home plus free internet 24/7 light and for security no wahala ilé ìtura
1: The General Hotel and Lounge
0: tó wà ní Ogoluwa Estate opposite Bova's filling station Kolapo Esola GRA Yana Church Ibadan ẹ lè kàn sí wọn lórí àwọn nọmbà yìí 08055016

0: ẹkúdé dé àsìkò yìí níbi gbogbo jákè jádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàrọ ọtọ bẹẹ sì ni má jà gbọ kan ò sí ńbẹ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa CDCare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mùn tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn kan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara alẹ́
1: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣe nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tówó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbéra fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ́ káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lè ti máa rí ọ́fíìsì wa ẹ lè pé ti Mọ́kọ́lá yẹn sí 07074543005 a tún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pé ti àpáta sí 07074603911 bákan náà a tún ní Ogunmọ́ṣọ́ ní Shop 3 & 4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pè wá sí 07074857555.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCare ó dìgbà kan náà ẹ ṣeun.
3: CDCare there for you.
4: Oh yeah.
3: Lagilu FM 96.7.

ẹni tí ò bá mú nǹkan kan ṣe títí dàsìkò yìí òun ló mọ̀ lọ́jọ́ sí tá a bẹ̀rẹ̀ sí ní ìkàlé ní léjì lẹ́ta kò mọ dàbí ìgbà tó jẹ́ pé sáwọn eléyìí mọ tán ń ṣe ṣá tẹ́ ẹ bá wojú kàlẹ́ńdà yín dáadáa láàárọ̀ tòní òní ó ti jẹ́ ọjọ́ kẹta nínú oṣù kẹjọ ọdún 2026 ẹ̀yìn náà wò bá ti bẹ̀rẹ̀ sí ní mú láti bẹ̀rẹ̀ ọdún tá a bẹ̀rẹ̀ sí ní mú tá a bẹ̀rẹ̀ sí ní mú téèyàn bá wá jókòó kalẹ̀ tí ò rí nǹkan ṣe títí di irú àsìkò yìí tọ́ gbogbo ẹ̀ ó kù sọ́wọ́ ara rẹ̀ torí pé èmi ń tẹnu mọ́ pé àsìkò ò dúró dẹni kankan ọjọ́ dẹ̀ rèé kò ṣe é mú kàbí owó kò ní kálukú tètè yá dìde kó pa kítí mọ́ṣẹ́ òjọ́ rẹ̀ ni torí pé ẹni tó bá mú iṣẹ́ jẹ kò ní mú ìṣẹ́ jẹ o ọlọ́run ọba dákun kó jọ̀ọ́ kó fi ojú rere kó fi bá wa ṣe káwa náà sì tètè ṣe kíni ká dìde sọ́rọ̀ ara wa kò ní bàjẹ́ o lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ọba Adébáyọ̀ Muritàlá Àkàdé MFR lórúkọ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ gbogbo ní ìkàdé ibi tá a wà yìí tí wọ́n mójú tó gbogbo wa tá a lè dárúkọ tán lórúkọ Fọláṣadé Àjàlá tí mò ń jẹ́ òun náà ni mò ń kí wa wípé a kú ojúmọ́ láàárọ̀ tòní ẹ káàbọ̀ sórí ètò èyí tá wà ń pè lójú ọjà o ojú ọjà lètò ibẹ̀ gangan ajẹ́jókòó síbẹ̀ ni lábúrú ò sì ní ṣe wá lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àdúà táwa máa ń ṣe torí pé Jerúsálẹ́mù tàwa nìyẹn àwọn ò dẹ̀ ní jẹ́ kí lábúrú kankan kọ́ ṣẹlẹ̀ sí wa lábúrú ò ní dìde sí wa sẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà débi pé yóò ṣojú ọjà wa débi pé yóò ṣe ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí dùgbẹ̀dùgbẹ̀ tó bá wá dàbí pọ́ǹmì lókè lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé kò kúkú ní jalè àlórí ọlọ́run ọba yóò ṣe dáadáa fún gbogbo wa mo kí yín káàbọ̀ a kú bí ojú ọjọ́ ti ṣe rí o mo kí gbogbo àwọn èèyàn mi pátá níkànnì ibi tá a wà yìí pàápàá jùlọ lábala orí ètò tá a pè lójú ọjà yìí àwọn tí a jọ ń ṣe gbogbo ẹ̀ papọ̀ tó fi jọ ń dùn papọ̀ lórúkọ Tolú Ayadébàmọ́wọ́ lórúkọ Victor Dáúdù ọ̀gá ọ̀gá kódà gan tó fi mọ́ Daniel eléyìí táwa máa ń pè ní Jésù tiwa gbogbo wa jọ ń ṣe gbogbo kinní yẹn papọ̀ ni tó fi máa ń ṣe dáadáa ó dà mú kí gbogbo wa ò wá kú ojúmọ́ láàárọ̀ yìí o ẹ káàbọ̀ o sórí ètò ojú ọjà kí ló wá fẹ́ ṣẹlẹ̀ lónìí gbogbo wọn ṣe kínni wọn dúró ti Fọláṣadé Àjàlá lọ́rùn ni wípé nínú oṣù tuntun tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí láàbúrò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ní àlàsé kankan ìyẹn ètò tán pè lójú ọjà ni o wọn ní kò gbọ́dọ̀ lálàsé ó yá Victor Dáúdù ọ̀gá ọ̀gá bóo ló ṣe ní kí gbogbo wa gbà ibi tó bá sì ní ká máa tẹ̀lé ẹ̀ là ń tẹ̀lé ẹ̀ ó yá ṣé bẹ́ẹ̀ ló ṣe fẹ́ nìṣó níbẹ̀.

0: Lagilu FM 96.7.
1: Emi iya afi Olubayo alias iya Biola ti mo je asoju gbogbo elepo pupa apinle Oyo emi pelu Fola Sade Ajala oju oja ni awai mo fe ke ma ba mi gbo eto oju oja e ma gbo o
2: oju oja apamowo atajere oja
3: bo pada o eyin eyan wa awa lo soju oja ni gege bi ise wa ni kan ni yi nta wa ma nfi so lanti wa nu ibi ti omi obe ti wa ibi ti okele ti wa to ti ma npon lori ri yen beyin ba ti ko awon oja yin wa ni kan ni awo ba yin lo a si ba yin polongo re a fon rere re se ti araye e ma binu oja re a tun sare wonu oja a tun sare ya oja a de so ti wa pada wa sori etoju oja lo se yi a lo soju oja a si lo na irufe eroja kan eroja wo wa ni sebeyin oni yin radio si kuro ni kan ni lagelu na si sito 7 fm oke gajoke oya eja ajo teti gbo victor daudu oga oga je kan gbo nle gaga bi se ti wa ninu kan ni lagelu 96.7 fm oke gajoke awon tun tin tesi waju pelu oja ti wa ti mo pe eto oju oja bayi nu oja bayi na le si ma ba wa mo de si wa wa ninu oja oja ti mo fe na emi wo bayi o de n wo mi a jo n wo ra wa iya wa to wa nta oja yen won ti wa wa nkale ti won mo ba wa da sikini ohun e nle iya wa bo ni se ti
4: e ka so won o
3: e pele ma e ka so
4: e ka so so wa ya
3: adupe o bo ni se ta o
4: oluwa seun
3: ki oruko yin
4: oruko mi ni yafin akinwale alias moni wale
3: moni wale ninu oja bola wa yo
4: ninu oja ogun pa
3: ki le nta
4: gum ni atawon kan kole lorisirisi
3: e je kin pada wa sori gum iru gum wo ni
4: orisirisi gum lo wa a ni osi aya a ni fitrack a si ni alaburo tirantiwa
3: eri suru mama osi aye brand ni mo de sanwo fun ile ise lagelu e te mi fe mo nbe ni pe iru gum wo leyin ta se tan awon ni bata ma nlo ni abi iru ewo gangan
4: eti awon ni bata nlo atawon furniture o lanta
3: nta
4: pelu tawon oni bata na ti o je oni pali pali
3: oya e je ka bere pelu se ti awon o furniture maker ma nlo
4: ani osi aye a se ni fitrack
3: ba o le seta
4: lela osi aye o ti wale bayi o ti gba 76,000
3: se ngba to wale lo je 76
4: be ni
3: e jo gba ti o ti wale lo ni
4: 78,000
3: 2,000 ni o fi wa daku nbe
4: be ni
3: 76,000 bayi
4: be ni
3: jale jale nko
4: wa ja ti o si ni ko ye kata o ye kata ju be lo sugbon pelu bi oro aje se ri ni isin yi o la se nta be
3: se bo pe yin le fi ta be ngba te wa ni yo ko ye ke ta be
4: ọjọ́bọ̀ òfìjákọ́jọ́ ò wálẹ̀ ṣùgbọ́n wo bí ìlú ṣe rí i pé tí ọjà ò ṣe sí òun náà láti ní pẹ̀tò wọn bá
3: yín já wálẹ̀ jálẹ̀ jálẹ̀ rẹ̀
4: tí ò dé nǹkan kan
3: omi 76
4: bẹ́ẹ̀ni
3: 76,000
4: bẹ́ẹ̀ni
3: ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìndín ní 80 owó náírà tó bá jẹ́ pé bí ìlàjì mo fẹ́ rà
4: àwọn òkè ń ta ìlàjì
3: odidi yẹn báyìí lè máa ń tà
4: àti kékeré rẹ̀
3: kékeré rẹ̀ irú bí èwo ni
4: kékeré rẹ̀ 3kg
3: bí èlò nìyẹn báyìí
4: 16,500
3: ó ní kékeré yẹn báyìí
4: bẹ́ẹ̀ ni
3: ó dá àwọn tó wá kù kọ́ àwọn èyí tó tún kù àwọn ìpele gọ́ọ̀mù míì tó tún kù kọ́
4: a ní fitrack nílà ìyẹn a gba 51,000 tiẹ̀ kékeré rẹ̀ 11,000
3: 51,000 kí ni wọ́n fi fitrack ṣe
4: wọ́n fi ń lẹ bàtà àwọn furniture náà dẹ̀ ń lò
3: ta lákọ̀ọ́kọ́ yẹn ń kọ́
4: àwọn furniture àti wọn bàtà náà ló ń lò
3: ẹ̀yin ò kì í ṣe àwọn àbúrọ̀ ń tiyín
4: a ní alábùrọ̀ torí alábùrọ̀ yẹn kì í yá
3: àwọn gọ́ọ̀mù kan wà tó jẹ́ pé ó bá pẹ́ ńlé ńgbà míì ó lè gan ṣé kí ló máa ń fà
4: alábùrọ̀ ló máa ń gan tí wọ́n bá ti sílẹ̀ tí atẹ́gùn bá ti fẹ́ sí
3: ó máa gan
4: ṣùgbọ́n tó bá jẹ́ pé ojú dá ẹ̀ gan ni.
5: Ojú dá kò ṣe pé n tí a lè sí òun náà sí afẹ́fẹ́ lọ títí. Ṣùgbọ́n ojú dá yẹn kò sí ìyẹ̀bà tó lè lò nílé. Kò ní gan.
4: Kò ní gan.
5: Ìyẹ̀bà ti fẹ́ sí.
4: Ó tọ́dún mélòó tẹ́ sí ń tajà ìbáyìí.
5: Bàbá ní káàkà lọ ní èjì, á ti máa tóbi ogunlélógún ọdún nídìí rẹ̀.
4: Nídìí ọjà yìí, ọjà ìṣòwò gọ́ọ̀mù yìí. Ṣé wíwọ́n tó wọ́n lọ́tẹ̀ yìí, ṣó wọ́n tó bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀?
5: Kò wọ́n tó bá ń rárá.
4: Nígbà tẹ bẹ̀rẹ̀ bí èlé ló ni ẹ máa ń tà ń gbà mí.
5: Ìgbà tá a bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà yẹn, ó yà ń tà ní bí 4,500.
4: 4,500 naira.
5: Bẹ́ẹ̀ni.
4: Ilé tó jẹ́ bíi 76.
5: Bẹ́ẹ̀ni.
4: 4,500 naira.
5: Bẹ́ẹ̀ni.
4: Nígbà náà.
5: Bẹ́ẹ̀ni.
4: Nírú àsìkò yìí ló tún ti wá gbéra bẹ́ẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
4: Tá a bá wá ní ká wá gbé sẹ́gbẹ̀ ara wọn, báwọn èèyàn ti ṣe wá ń rà láyé ìgbà náà tí ò wọ́n tó báyìí àti ìsìn yìí gbà wo ni ẹ ní àwọn oníbàárà jù.
5: Ó ń rà ní ìsìn náà nítorí ẹni tó bá jọmọ iṣẹ́ rẹ̀ tí ó sì rí nǹkan míì tí ó lòdìpọ̀ rẹ̀ yóò rà.
4: Ìgbàwo gan ló já wálẹ̀ báyìí torí ẹ ló já wálẹ̀ ni.
5: Kò já wálẹ̀ ṣùgbọ́n torí bí
4: nǹkan
5: ṣe rí nílùú.
4: Lẹ́yìn gangan fi wò pé ẹ̀yàwó ẹ̀ wálẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
4: Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ọdún bíi mẹ́ta sẹ́yìn ni síbi tá a wà bí ọdún bíi mẹ́ta sẹ́yìn. Ìwé èlò ni ń gbà náà.
5: Ní gbogbo ìgbà yẹn náà à ń tà ní bíi 100 tó lé ní 60,000 gbogbo bí ọdún mẹ́ta sísìn.
4: Láàrin bí ọdún mẹ́ta sísìn yìí ni ó ti wá lé àwọn ẹgbẹ̀rún eléyìí tí ó wá lé.
5: Bẹ́ẹ̀ni.
4: Omi agbára o. Ẹ̀yin ṣáà rí yìí tàṣá.
5: Ọlọ́run ṣe.
4: Àmọ́ wọ́n pé àwọn ọlọ́jà gan náà ló máa ń ṣe ìjọba tí wọ́n fúnra wọn pé nígbà tí ìjọba kúkúrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjọba kò sí rírí torí tọ́lájà bá ti wá mọ̀ pé kí ni iye tó bá wù mí ni ń ta ọjà tèmi kò sí regulation kankan kò sí kankan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
5: Bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ọjà tiwa. Ìwọ̀n tó bá ti lé fún wa kọ́ lọ́rùn fi àlùbáríkà sí.
4: Ẹ̀yin kì í wulẹ̀ ẹ́ gbé owó lé pé kíní kì í ṣe pé torí péjọba ò rí yín kẹ́yìn wá gbé owó lé.
5: Ìjọba ò bá rí wa ọlọ́run rí wa.
4: Ṣé ìdánilójú wà wípé kọ́nì tó parí yóò tún rọlẹ̀ torí pé gbogbo nǹkan tí wọ́n ń lò fún àwọn gọ́ọ̀mù yìí nígbà tí irú gọ́ọ̀mù yìí náà bá wọ́n gbogbo àwọn nǹkan yẹn náà ó fẹ́ máa wọ́n. Ṣé ìdánilójú wà báyìí pé kọ́dún tó parí nìsí gbogbo rẹ̀ ó tún balẹ̀ jẹ́ sí.
5: Kò sí tí ọlọ́run ò lè ṣe torí ọlọ́run tó sọ wọ́n di ọ̀pọ̀ ní samaria ó sì wà láàyè síbẹ̀.
4: Pé kò sọ ọwọ́ ọlọ́run nìyẹn dẹ̀ wà. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń tà náà kì í ṣe pé bóyá ẹ máa jókòó lé gbọngbọngbọn. Tí àwọn ẹgbẹ́ tí ẹ wá ń ṣe bá sọ pé iye báyìí ní ká ẹ máa tajà tí ẹ̀ ní ìta níye yẹn.
5: Àwọn òsì lábẹ́ àkóso ẹgbẹ́ kankan.
4: Àní dààmú lágbára lọ́wọ́ ọlọ́run. Kí lorúkọ yín lẹ̀kan sí?
5: Orúkọ mi ni Ìyáàfin Funmilọ́lá Akínwálé.
4: Nínú ọjà Abúlá wa.
5: Nínú ọjà Ògùnpá nídìí igi Ògùnpá Central.
4: Ògùnpá Central. Ẹ máa tà lágbára lọ. Ẹ lẹ́ o.
5: Yes o.
4: Ẹ pẹ̀lẹ́ mà. Ètò tá a pè ní ojú ọjà yẹn ó sì ń tẹ̀síwájú. Ẹ má yín kúrò níkànnì Lágelu 96.7 FM òkè Gájòkè. Ẹ máa gbọ́ wa lọ. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ pẹ̀lú.
2: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
3: Òkè o, àfi tẹ̀yìn ò bá lówó lọ́wọ́ ni ò ní rí nǹkan rà nínú ọjà. Kí ni tẹ̀yìn fẹ́ rà gan tẹ́ rò wípé kò sí lọ́jà? Inú ọjà náà láti padà rí gbogbo rẹ̀ láti ra gbogbo rẹ̀. Àmọ́ bí ìyàwó ti ṣàlàyé wọ́n pé tọ́ lọ́wọ́ yìí kíní ọ̀hún ó tún rí bí ó ṣe rí wọn nítọ̀ kò sẹ́ni tí ó nílò rẹ̀ tí kì í wọnú ọjà á wá láti wá mú. Tó bá jẹ́ pé àwọn ọlọ́jà míì ni wọ́n ní kí ni àwọn kò gbọ́wọ́ lọ́wọ́ ni àwọn ò tà wọ́n pé àwọn tó nílò rẹ̀ ń wánú sọ̀ wá mú. Torí ìdí èyí ìwò lẹ́yìn fẹ́ nínú àwọn èròjà tá a lọ náà tó jẹ́ gan ẹ̀yẹ wọ bẹ̀ lọ nínú ọjà ni ẹ̀yẹ sọ irú èròjà tẹ́ ẹ fẹ́ àti bẹ́ẹ̀ ti ṣe fẹ́ gan. Express ni máa mú lọ́lọ́kọ̀ọ̀kan ìjèèjì ni kò bá ní lẹ́jọ́ nú. Orílẹ̀-èdè Nàìjíríà tiwa náà kò ní ìbàjẹ́ fún wa. Ọlọ́run ó ṣàánú wa débi wípé àwa náà ó lè máa pèsè àwọn èròjà tó dáa tó dáa tó dáa lábẹ́lé tí ò ní jẹ́ pé kìkì dáa.

eku dede akoko yi ni gbogbo bi ti afefe ikan eyin fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti o mu ki igbe aye wa rorun wa ni muke muke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to ni lu ona miran ti o mu ki eto isuna re orugogo si eyin gan le to iwa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogun dogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atosi mu ki oro aje re o gbero si ona bayo riye ete atejise sip si ero banisoro yi 0802 089-9900 lekan si 0802-089-9900 ile ise Fictionary Eagles Global won kan yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowo lo gbomi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun la won fi n pa owo sapo asun won lona to legit yato si wipe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro la yara yin sip ni ete sori 0802 089-9900 se yoruba bo won ni eni ba mona lo ye ka tele kama ba wa sonu ka to sonu ni le ise Fictionary Eagles Global fin si wa ni gbere ipako ka wa na ba le gbe nkan re se laye ta wa yi masun lori e te atejise sip sori 0802 089-9900 0802 089-9900 be se n gbo mi lori ikanni yi lowo lowo awon eniyan gbon 30 people akoko to ba te atejise SIP ni wa je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbiyanju te SIP sori 0802 089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jísẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jísẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jò pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn gbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ́ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tí mi àti yóò ti jọ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́

òkè gajò kélé fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ̀ nílẹ̀ ìbàdàn. Ó yá káṣẹ́ káṣẹ́ káṣẹ́. A tún tẹ̀sọ́wọ́ wájú láàárọ̀ yìí. Pẹ̀lú báwọn èèyàn ó tún ṣe gbẹnu sí i. Bàbá ń sọ nípa káṣẹ́. Àwọn èèyàn ó tún jẹ ẹ̀bùn owó. Every day by day ni káṣẹ́ ló tún ń lọ sókè sí. Láàárọ̀ yìí, a fún àwọn èèyàn bíi mélòó kan lẹ́bùn owó. Tí wọ́n náà ó tún gbẹnu sí, ó ti kàn wọ́n náà láàárọ̀ yìí.

0: fọ́ṣù mẹ́ta yẹn tó pé tó kó sí àwọn ọmọ nàìjíríà ẹni tó ní tọrọ kọbọ kan jọ wọn ò ní dáwọ ìbànújẹ fẹni kọọkan tiwa náà orúkọ mi ni kò fọ́ṣù látọlúndé ìbàdàn.
1: Ẹ ṣe fẹ́ òlàkàyè sà a lè gba ìpè mọ lórí ìyẹn ẹni tó bá fẹ́ pè mí ẹjọ́ dẹ̀yìn ètò màá sì pé nọ́mbà mi kí n tó kúrò ẹni tó bá fẹ́ pè mí ẹjẹ́ kó dẹ̀yìn ètò lórí ọ̀rọ̀ ti Sodiq torí tó ṣì wà nílẹ̀ ẹ mú mọ pé ẹ ń dúró dè òkòtò àánú ló ni iṣẹ́ ètò wà nílẹ̀ yìí bí a bá ṣe rìn àti jẹ́ àti mú ó ti di nǹkan míì ní ọ̀dọ̀ fún fámílì eléyìí báyìí ìyá àtọmọ bọ́n ṣe ń kóra wọn kiri ròdòròdò nù pàtí ẹ̀rí sizable amount kan kí woman yẹn ó fi bóyá ilé ni ó ti máa ta nǹkan ni o bóyá ta ni ó ti máa ta bí akínní kan ni o káti ẹ̀fẹ̀ stabilis tí wọ́n lè fi máa jẹun títí tí a fi tí wọ́n padà wá bẹ̀bẹ̀ fún ìgbésẹ̀ kejì lórí ọ̀rọ̀ ẹ̀.
2: Bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá pé àgbàdo kanlẹ́gbìn nígbà ni yóò jáde láṣẹlẹ́dùnmáre kò tí ì tó torí ara àwọn arábìnrin yìí àti ọmọ ẹ òun àti ẹ nìkan náà ni so kò sí ìyá òníṣẹ́ lọ́wọ́ wàhálà àtọmọ ẹni ń gbé káàkiri ọmọ sì ní kò tí ì lè ṣe nǹkan kan ṣùgbọ́n láti bo àṣírí jíjẹ mímu ná kò tẹ̀yẹ pé búrẹ́dì àbí nǹkan ni ó mọ ta wájú ta so tó bá fẹ́ ràn wá lọ́wọ́ òkòtò àánú nọmbà tá a máa ń lò náà ni.
1: Òkòtò àánú Multi Service Ventures.
2: Òkòtò àánú Multi Service Ventures FCMB.
1: FCMB bank yẹn 47.
2: 46.
1: 46.
2: 10.
1: 10.
2: 80.
1: 80.
2: 10. Òkòtò àánú Multi Service Ventures. FCMB lórúkọ bank account number ni 47 46 10 80 10. Wọn ni tọrọ fáwa náà ọlọ́run á gbàdúrà wa.
1: Àmì sáfàdé ọlá ìtàn ò tí ì dẹ̀nà ṣó ti tẹ̀dó sọ́hún sóhun ti dúró sọ́hún ni. Ok mo rò pé tó bá jẹ́ pé ó dúró sọ́hún ká kú Lincoln Street. Bàbá Pupa gbogbo ẹ ti kú mù ẹ ti bá wásílá náà sọ ẹ súnmọ bíi bó bá ti pè báwọn ti part of the team ni ẹ ti bá wásílá sọrọ.
3: Bẹ́ẹ̀ni mo bá sọrọ.
1: Ẹ bá wásílá sọrọ.
3: Bẹ́ẹ̀ni láàárọ̀ yìí.
1: Ok even
3: nǹkan mo sọ fún mo ní a máa pè live kí wọ́n má ròyìn pé bóyá a kàn lọ fake yìí.
1: Ẹ máa retí o ẹ máa retí o Bàbá Pupa àti Sàáfà dínà ọ̀la ìtàn ni wọ́n wà ní ìdí ọ̀rọ̀ yẹn ẹyin lẹ wá ń di ọrọ rẹ.
3: Bẹ́ẹ̀ni
1: ẹyin ni
3: ọ̀ mi kọ́ ni mo wá ń di ọrọ mi kí ọmọ èmi ni mà á sọ.
1: Mo ń bọ̀ ẹja lọ́jà tá a bá lọ́jà tá a bá padà dé àwọn abẹ́rẹ́ ìrìn àjò.
4: Obìnrin ayé ìbò ló ń lọ. Ọkùnrin ayé ṣe ọmọ bí tó ń lọ. Ìbò ló ń lọ. Gégé ara ta emu dá.
5: Lagilu FM 96.7.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ kó o lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olórun yóò tó ń bàlẹ́ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run. Láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Pọfẹ́tàkì bíyìmá 2026 Apostolic Meeting. Ìbò náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà ò lè ṣèdàyọ. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant. Pọfẹ́tàkì bíyìmá 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórun yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọ̀rọ̀ wọn lágbára. Gbogbo ẹni Christ Power Buster Adégbàyí Ife Ibadan Express Road Ibadan Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó lè ṣe tayọ.
1: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílé àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
2: Àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka.
1: Battle school items souvenir bag.

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook tọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀.

0: bia.
1: O da bo wa lo nlo abo nlo ko le maye lo ibo la ye nlo
2: ajo wa nbe ni ajo wa nbe
1: aye se pada odo di ada
2: odi ada pada
1: odo be in the spirit of pe content creation lori TikTok lori YouTube lori Facebook lati gba owo lowo oyinbo na ni abi in the spirit of creating content opolopo omo lo ti fese ko forun ko
2: o fese ko to ba fese ko
1: o da ti o
2: ba fe nu ko ni o buruju
1: to ba fe nu ko
2: o ti fe nu ko
1: hey gbogbo yin na le gbo ni ojo wonu na ti ololu ti won ni ololu omo kan o ko ti record ololu o ti gbe sori kini o hey gba wa o ololu ti won iri gbogbo mi ni ori o gbogbo kini kan ni ori o won wa ni ede to ba se tenikan o se re oju re o ti ri tenikan o ri ko ju omo ti ri mo gba o gbogbo eje ni nda leti ni mu ni nda ni gbogbo ara re o ngba te je nda ye o won ti wa gbe lo won ti lo se tutu o atun ji loni la tun gbo pe omo na tun ti ku o wa ku ba se se ololu ti won ifoju kan o ti won ti lo ti foju kan o afigba to ku pelu gbogbo ti won ni o ma sele na lo gbogbo lo nsele lo nse aye enu won meje mefa ni aye enu won meje mefa ni kini tin kini kini barista e ranti abon roko e mo lulu e le fenu lulu jamu baba gbe lu fun ile ni mo be sese
2: ko ba lo se mo ke mi mo
1: eyin na ti gbo gbogbo e se se gbo ti aro ina tan lo ti ku moju e gbo gbogbo e the fear of ololu is the beginning of wisdom. Ebeti mo conclude this in gba nanu. The fear of ololu is the beginning of wisdom o. E wo gbogbo ti lo sele somo yi o. Wa, o ma ni wa se lati ku. Mo ran ti Monday ngba ta pari program ta fe ma lo. Bi a se data ni yawo mi lo ni. Ah, oyin gbogbo e mo bi agbona bi o to lo lu gba. E da ku e mo ja agbona bi to lo lu gba.
2: A ni ololu ti.
1: A lo lo du ti jade pe yo to bi owo ose ko lolu sa ja ma lo. O sa fi courage gbe. Ngba ta de be mu ni. Ololu o kori bo abe. O kori ba be si ti.
2: Wa gba mo dodge
1: e. E ngba ta koja ololu ti lo. Bori oke. Igan mu sere. Igba ta tun de office. Mo tun se kan na se e wa nu office ngba ti Mayowa wa
2: to so fun Maya ko
1: lolu
2: da ba yan sare ni se bi na lolu owo
1: the fear of ololu is the beginning of wisdom eyin na ro be erin ajo wa lori gbogbo be se reti be oro se da pe won ti n se tutu won ti mu omo o won ti se nikan laye baba pupa ati sarafa dino laitan ni won gbera odo de aje ile aje nile ololu e mo bo e lo sori Facebook o e lo sori Facebook ore o sele looto pe won fa ori won fa ori wa sila o sele looto pe won fa ori wa sila iyen gangan ni won ba de be pe won na ti fa ori wa sila o iya wa sila wa salaye fun yin pe
0: be ni
1: awon gangan
0: la won fa
1: ri mbo nti ejo so e je ka fiti be ye bere e ma wo lori Facebook mo se fun se tutu fun wa sila o be se ngbo yi na le ma wo bi o se n se tutu fun wa sila lo lori Facebook lagelu FM 967 e ma wo mo se n se tutu
0: fun wa sila correct nkankan ko to di pe won ma gbo ki se le ololu la lo odo iya wa sila ati omo e la wa lo
1: ibolo odo iya wa sila ati
0: iya ni koloko ni koloko koloko judo
1: e ma wule ju e e ma wule ju e iya wa sila salaye
3: e pere mama
4: Fine.
3: Rama. Ejo e ba mi daruko yin.
4: Sister Knesswas.
3: Mama, awon kan ni kan la gbo to gbo wa debi nipa ko se ololu. O se ololu tori pe awon kan ta gbo ni pe omo benin kan o mura bi okunrin. O te ni ololu. nkan ti agbo eyin agba na dede bo eni mo to se o na lo loyo idi ni yi ta fi se wadi se je ko ju wa pe inu le bayi o ni nkan yi ti sele bo gan le se je si arabere eyin ni ya re kini nkan te le ri so gan fa omo Nigeria
4: ti mo le ri so
3: ko sele
4: gbogbo o pele olodu ko de mura bi okunrin ni bayi ko te olu ara ko de mura bi okunrin ko ni obirin si wa laarin awon okunrin ban ni koko sele si na ko de lo lo o ye yin bayi idi ni wi pe o awon ero re ti lo si waju je na e bo se gun ero yi lo gboro ero kan wa ti lo ero kan ma wa leyin ni ko si wa yin ero ti lo ti ko ladugo won o de o de nso fun pe eyin ara bi bayi o eyin na ku mura sile ti o ti ko ladugo ti wa o ko si to wa pada ko si pe eyin gba ku lo park ara o ni o di pe ko se do awon nilara nbe
3: awon onisese
4: nilara
3: ki wa ni igbese ta awon onisese gbe
4: an wa gbe won gbe won gbe na ni
3: se ile aje nikan ni won ti wa gbe ni abi awon nisese yen po ti won aje
4: bi an se so fa wa se ko won ti pale mo tan ni odun won papa gan ni loni ni won fe ka se le won si odun ibo ri lowo bayi nde bu won na wa
3: lati wa
4: won tan wa won tan go
3: se e pele mama
4: ora si e ti o ti ko ladugo ti wa o ko si to wa pada ko si pe eyin gba ku lo park ara o ni o di pe ko se do awon nilara nbe
3: awon onisese
4: nilara
3: ki wa ni igbese ta awon onisese gbe
4: an wa gbe won gbe won wa gbe na ni
3: se ile aje nikan ni won ti wa gbe ni abi awon onisese yen po
4: bí wọ́n ṣe sọ fà wá sẹ́yìn kó wọ́n sì palẹ̀ mọ́ tán ní ọdún wọn pàápàá gan ni lónìí ni wọ́n fẹ́ kásẹ̀ ẹ̀lẹ́ wọ́n ń sí ọdún ìbọn rí lọ́wọ́ báyìí níbẹ̀ bu wọn náà wá
3: láti wá
4: àwọn tán wá àwọn tán tó ṣẹ̀ sí wọ́n wọ́n ṣe díẹ̀ àmọ́ àwọn boys and pé ibi tí ìkan bá ti ṣẹlẹ̀ àwọn èèyàn máa pọ̀ gan
3: bẹ́ẹ̀ni
4: èrò pọ̀ níbẹ̀
3: bẹ́ẹ̀ni
4: ero pọ nbẹ
3: igba ti won wa mama nibo ni won gbe ile arabinrin yi lo
4: ba se gbe lo won gbe lo sisters and you to lopa lo wa gbe ora wa na ti debe o ti sare debe
3: e ti debe be se gbo
4: won so pe o se bayi o won o si wo lolu
3: mama ojo wo gan ni won wa gbe omo yin yi le
4: jo friday
3: ojo friday ìgbà wo ni wọ́n fi sílẹ̀ ní police station àná saturday ìgbà tó kù ní police station láná saturday ìbò ni wọ́n gbé lọ.
4: ni wọ́n da padà sí ilé ajé.
3: wọ́n da padà sí ilé ajé kí ni nǹkan tí wọ́n ní àwọn fẹ́ sọ ṣe fún wọn.
4: wọ́n fún wọn náà fẹ́ ṣe.
1: n tó ṣẹlẹ̀ nílé ajé ńgbà àwọn kúrò police station tó da padà sí ilé ajé n tó ṣẹlẹ̀ nílé ajé ni tẹ́ ń wò yìí o ibi tán tí wọ́n ti ń ṣe ètùtù àpísímẹ́ǹtì ewé tán ti ń gbà píìsì
2: àwọn alálẹ̀ tán bẹ̀ àwọn alálẹ̀ kọ́ má bàa yọ lẹ́nu.
1: ṣé lóòótọ́ ọmọ èrò lóòlù náà èmi ò tí ẹ mọ̀ mò ń bọ̀ ẹ̀ ṣe máa ẹ̀tẹ̀wájú.
4: wọ́n fún wọn náà fẹ́ ṣe tùtù pé owó gbé àwọn ṣe gbọ́ pé wọ́n pòsì fáyà àwọn ìlú mi mú àwọn ti ṣe pé wọ́n wá fẹ́ bá a ṣe
3: ìwẹ̀rí dànù
4: tí òfin yẹn kò fi ní ṣe é.
3: Màmá àmọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a rí lórí ayélujára wọ́n ni wọ́n fa ọmọbìnrin yìí wọ́n fa lórí.
4: mi gangan wọn ni kí n fa mi yẹ ẹ báwo
3: ni ẹyin lè fa
4: àmọ́ n ta fa àwọn àdàpọ̀ gbé
1: ẹ pa. ìyá wasila àwọn ni wọ́n ń sọ̀rọ̀ sẹ́ ìgbìyà wásílá gangan náà farun bá mú wá sẹ́yìn díẹ̀ n tẹ́ ń wò lórí facebook yẹn tí wọ́n ń fa irun wásílá hun ìyá wásílá gangan ní ń fa hun rọra mú ẹ̀yìn díẹ̀ torí màmá ṣàlàyé.
3: àmọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a rí lórí ayélujára wọ́n ni wọ́n fa ọmọbìnrin yìí wọ́n fa lórí.
4: mi gangan wọn ni kí n fa mi yẹ ẹ báwo
3: ni àwọn
4: ọmọ àyàn ni kí n fa. àmọ́ ń tá a fá àwọn àdàpọ̀ gbé ẹ̀ pátá àwọn àdàpọ̀ wa lè o.
3: Wọ́n sì ṣe òrò náà
4: mo
3: ṣe yẹ kí wọ́n ṣe
4: é. Tọ́ni ìdùn wa lọ rà tọ́ni láwọn fẹ́ àṣẹ fún wọn.
3: Màmá ọmọ yìí níbo gan ló wà báyìí.
4: Ọ̀nà rẹ̀ jìn àmọ́ bá fẹ́ rí ẹ máa rí.
1: Bàbá pupa wọ́n lọ́nà wá sí ládìn
0: bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n tí ẹ bá fẹ́ rí i wọ́n ní a lè rí i
0: bẹ́ẹ̀ni
1: ìgbìyànjú wa lẹ ti gbà.
0: Ẹ ṣeun sà.
1: Torí ń gbà mo jí láàárọ̀ yìí ṣẹ́gun ọ̀pá jọ bí àbúrò mi
0: dáadáa
1: ó ti òun fi ti fi kíní ẹ̀sùn òun ní ìkúnlẹ̀ abiyamọ o.
0: Oríṣiríṣi
1: tó wá lè dé òótọ́ ṣá mi ò lérò wípé òtítọ́ ni ìròyìn yìí o. Mo gbọ́ wípé Wásílá ọmọbìnrin tí ó ya fọ́nrán olóòlù wọn ló ti dágbére fáyé ẹ gbọ́ sí lóòótọ́ ni èmi kò rò bẹ́ẹ̀ rárá o kò gbọ́dọ̀ dé òótọ́ o torí pé ọ̀pọ̀lọpọ̀ ètùtù ni wọ́n ti ṣe àárẹ̀ ètùtù ni orí rẹ̀ tán fáwọn ọmọbìnrin yìí ọ̀pọ̀lọpọ̀ wúre wọ́n sì ṣe wúre
0: àwọn
1: wọ́n ní sẹ̀sẹ̀ wọ́n ti gbìyànjú lórí ọmọ
0: yẹn wọ́n
1: bá ní wá sí láti dágbére fáyé.
0: Kò sí n tó jọ. Kò sí n tó jọ.
1: Sẹ́yìn padà ìgbúrò wá sí láti.
0: N tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tí màmá ẹ̀ bá wa sọ̀rọ̀ lánàá mo wá sọ fún màmá ẹ̀ mo ní ká ní kó wá pàdé.
1: Mo ń bọ̀ ṣé wá sí láti bá ń rèsì kíni ṣé wá sí láti. Irọ́ o wá sí láti bó ṣe wá sí láti yan ló ti dolóògbé.
5: Emi o ku o.
1: Ba mi soro soke dakun. Hello Wasila. Hello Wasila.
5: Ba mi.
1: Eyin gbo.
2: Wa lo radio.
1: Emi o gbo.
5: Mo n da yin lo sa mo ni mi o ku.
1: Hello Wasila, se wonu.
5: Be ni sa. Emi ni.
1: Iwo ni.
5: Be ni emi ni.
1: Mo ma ti gbe kiri pe Wasila ti ku.
5: Àwọn kan ń sọ sí wọn ni wọn máa ṣe ra wọn.
1: Ìwọ ni mọ́mí fi fa lórí lánà.
5: Bẹ́ẹ̀ ni wọ́n sì láti ọmọ ṣẹ̀tì.
1: A jẹ́ pé ètùtù ti gbà náà nù àbí bò wá ni ọtí á ṣe é bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọn lọ ya olóòlù ọfi sórí fọ́nrán.
5: Dájú mi ọlọ́run má jẹ́ kára kò bá ní ilé yìí olóòlù.
1: Àmọ́
5: ẹ wo ẹ ṣàbà dúpẹ́.
1: Jẹ́ á ṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan jẹ́ á ṣàlàyé clearance la wa yi lati clear gun to wa nle
2: tori gbogbo awon aye lo ngbo e
1: gbogbo aye lo ngbo e
5: emi o ya ololu
1: bo lo se sele
5: nkan to sele lojo yin ni wipe
1: ojo wo ni na
5: ojo thursday ni ololu koja ni around atolu sore meji ojo ede ni ile gan ni mo wa ni nkan mo nkan to ni ke mi de fin ma lo si shop o ma se de si bo se de shop ni sile kun gan mo kan lo bo sodo woman kan ni ile wa ni oke to ibe na lati ko kuro. Bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọn gbé mọ́tò àmọ̀tẹ́kùn wọn gbé síbẹ̀. Olólùgbò kọjá níbi tá à ń sọ yìí olólùgbò kọjá tólú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn àmọ̀tẹ́kùn
1: yẹn
5: ni mo wá ṣe tí mo wá post ibù mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú tiktok ti sọ pé kí n dìlítì ẹ̀ pé kí n sá dìlítì ẹ̀ mo dẹ̀ dìlítì ẹ̀ náà lọ́wọ́ kan bọ̀ nǹkan tí mo kàn rí ni pé gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́wàá tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ̀mí ìwà mọ̀ nǹkan tó dé tó fi wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan bọ̀mí ìwà ẹni bẹ́ẹ̀ àmọ́ mo kẹ́ fún mo kàn ní pé ọlọ́run bàbá mi dá ẹni bẹ́ẹ̀ ni ẹjọ́ tó yẹ.
1: Ẹni tọ́lọ́run sọ pé ó fi trend lo ó trend ni ṣé mi mọ̀ tẹ́lẹ̀ ṣé gbogbo àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ ti mọ̀
5: báyìí
1: bẹ́ẹ̀ ni sá
5: ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan náà ṣe rádaràda sí mi wọn dẹ̀ ní mí lára látàrí wọn ní kí n fọkànbalẹ̀ ní bí gbogbo torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ àwọn náà rí pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe ń sọ pé nǹkan yìí mi ṣe wọn ní mí lára wọn dẹ̀ ṣe nǹkan tí ò da pẹ̀lú mi ibù mi sọ fún àlẹ́yìn pé mo kàn wà nínú sẹ́ẹ̀lì tán sí mi mọ́ pé bóyá wọn ní mí lára pé bóyá wọn dẹ̀ sọ gan tí ò da sí mi.
1: Ọ̀dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọ́n ló tún di pé àwọn tó wá ń lọ ṣe tutù fari nígbà tó rò lónù. Ètò orísun náà ń pé à ń tún lọ ṣe tutù à ń fárí ni nígbà tí o ṣe pé owó lóòlù.
5: Ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ ìgbà tí mo mọ̀ wọ́n ni wọ́n wá gba bẹ́ẹ̀lì mi wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé àjọ ń lọ sí òde ajé ní ilé olóòlù wọ́n náà máa ṣe oògùn fún mi oògùn rẹ̀. won de ni kan lo ayan kan ba mi ra so kun pa won de ni pe mummy mi da awon awon ni won awon ni ma ba mi fari tori e mo eh en araye le bo nkan ti o sele je mo so po sele
1: o je pa won ni nkan
5: to tun ma di si awon ni le ni owo emi o ku o mo wa laye mo wa laye
1: so oluwa seun
5: Amisa
1: one ola one ola n tolorun fe lo fun ati mo itumo ta loye nu o
5: amen
1: ko ye wa ide to fi sele o sa sele na ni o bage o ro na o ro po fe po ma sele be o ni ide to fi sele ati mo ni ma se ma kan si e
5: amen mo
1: so ri re dia
5: amen
1: ma sunkun one ti la isina ni fun e isina ni fun e okay dia okay
5: amen sa
1: Yeah. E ja lo si boja la nlo abi. Tori a ma bo si ewo ni nse o. Se ka lo ewo ni nse na abi ka lo oja. Amo je kin pe je kin pe number yen fun yin pe teleyin igba ta ba pada dele wo ni nse. That bo. Amo je agba pe bi
2: meji
1: lori aduro oro yi baba
2: ruro ko asiko re
1: meji lori aduro oro yi
2: hindu bayi bosun joko laye ti e o oduro de wa e
1: mi ko kini oju o dabe ti don wa na mami ma n tun won ko lokan
2: 091 23 0 0 9 1 2 3 7 0 8 6 7 5
1: oju baba ruro ko ni oju mi lo eh ti jiwe wo
2: pa
1: 091 0 91 2 3 mbona kini e to e ba n pe
2: 091 0 91 2 3 7 0 7 0 8 6 7 5
1: +234 fa yin ko ko kun +234 81 42 42 49 10 06 06 oda e ja gba pe bi meji lori oro ti wasila e ja gba pe bi meji bi abun roko se we lohun
6: ala
1: abi afi ni to npe o pele omo ba gbajumo
6: e ku se opole mama se
1: ami ami ami
6: babo ni roko mo ki
2: e ka ro wa ngbo
6: seri omo birin e mo ki ku orire mo de ku ki ku ona ayo o ti pare oro o ni enu araye lebo
1: ẹnu araye lẹbọ
6: ọrọ àwọn èèyàn wa nǹkan àbá ti rí kan yóò sọ mọ
1: ṣé nǹkan sà nǹkan
6: àbá ti láàrí dájú
1: kan yóò gbé jáde mọ ẹgbẹ́
6: máa ń ṣe sọ̀rọ̀ tó dẹ̀ clear tó dẹ̀ fún kankan tó kọ lẹ́nu láti sọ̀rọ̀ jáde
1: kò sí nǹkan kan
6: ó ní láti sọ pé lóòótọ́ ló ń ṣe fídíò ṣùgbọ́n àwọn àmọ̀tẹ́kọ̀ àtàwọn èrò tó wà níbẹ̀ lásán ló ń ṣe fídíò wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan ní ti ṣe láti máa gbé káàkiri àgbà ńlá yé pé bàbá iṣẹ́ ìdẹ̀ sójú ẹ̀lú kìnìún máa sọ
1: ẹjọ́ o
6: torí ìdí mo kí ọmọ náà pé ó kú oríire owó bẹ́ẹ̀ fọ́nà àbáyọ àbóòdì ìṣẹ̀lẹ̀ sí lápá
1: ọlọ́run
6: àlàáfíà fún rédò
1: àlàáfíà fún ọmọ ọba gbajúmọ̀ o wásílẹ̀ òró lóòlù o wásílẹ̀ òró ẹyọkan ló kù ẹyọkan ló kù ẹyọkan ló kù 091 2 3 7 0 8 6 doctor mo rò pé
7: alájọ mo rí gbọ́dọ̀
1: òun ni mo mọ́ fàfà
2: ìdígi la wá bá
7: tó dà fún yín
1: o ẹ wo
7: màmá ṣe o
1: àmì
7: mo fojú wọn ẹ kan nígbà kan tí olóòlù yìí àti àbáwá jáde mọ́ pèsè ọlọ́run délẹ̀ fún wọn
1: 80s
7: bí class wà nígbà yẹn náà
1: bẹ́ẹ̀ ni
7: wọ́n wá ṣe wípé lọ́dún ní àwọn ibi tí ó máa tọ̀ kankan torí pẹ́lẹ̀ tí a wá gbọ́ pé gún wa àwọn ìfẹ́ wá síbàdàn ní gbogbo wàhálà tó máa ń ṣẹlẹ̀ yẹn tó ṣùgbọ́n wọ́n ṣe gbòbí tó tọ̀ ẹ má wọ̀ pé wọn ò lè ṣe kò ní tọ́jú máa bá ọmọbìnrin yìí àdúpẹ́ dáadáa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tẹ̀mí ẹlẹ́gùn ni wọn nílẹ̀ yorùbá tán bá lẹ́nìkan kú pé ẹ̀mí òdógún ni
1: mo nígbàgbọ́ pé kẹ́mi ẹlẹ́gùn ni
7: àwọn tó sì gbà á sílẹ̀ náà wọ́n forí jì pákí àwọn náà tó ẹ rí pé bó ṣe yẹ kórìí nìyí ojú ò ní tìwà
1: àmì ẹkú làákàyè sà eku la kaye e wo e ma binu eni ipe to ba tun ma wa lori awon eta ti se yen e je ko wa sori number mi 090 237 60575 ori line yen ki se sin ki se gba mo se program lowo mo re ti get number yen e ma pe mi gba ti mo se program lowo line yen ke je ki o ma wa
2: e le ba send atejise sori
1: e le send atejise lori WhatsApp go any question te ba fe bere e le ma bere lori e hey e seun e woni se loni de e woni se loni tori agbodo nigba ti awon mama mama awon baba baba ti won robo mi ni oko to anu ni jo Thursday oro ewo ni se ni won sam so pe ah ewo ni se dakun e mo jo ma fail mu ni ko ni ma fail mo ona ti o fi ni ma fail na re a mo ge pupupu ni shortcut la mo gba
8: ah ibi aye lo

mo kí yín ó atọ́kọ̀ ètò bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo àwọn tẹjọ́ ń ṣe ètò náà ọlọ́run á máa fún yín ṣe o ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà ìmọ̀ràn yín ni mo fẹ́ lórí n tó ń ṣẹlẹ̀ sí mi nínú ìdílé mi ni ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn ọ̀nà wo ni mo fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà ìgbésẹ̀ wo ni mo lè gbé lórí ọ̀rọ̀ náà tó ẹ jẹ́ kí n sáré ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ èmi àti ọmọbìnrin kan la pàdé níléèwé tí mo lọ ní ìgbà tí mo rí ọmọbìnrin náà bó ṣe jẹ́ pé mi sínú ẹ̀ níbi ọdún mélòó kan 100 level láti ríra àrírí tí mo rí pé jẹ́ ẹnìkan bí olùfọkànsìn ó ń borí dáadáa mo ti ń ṣọ bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo máa ń lọ sí mosque eléyìí gan ló jẹ́ kí ìfẹ́ kó wá sí ọkàn mi mo pé mo bá sọ̀rọ̀ òun náà sì nìtọ̀ ká fi gbogbo nǹkan lé ọlọ́run lọ́wọ́ bá a ṣe ń bá eré ìfẹ́ wa bọ̀ ní ìgbà tẹ̀mí parí gan náà síbẹ̀síbẹ̀ à ń ríra ìgbà tó tó àkókò kan mo sọ fún pé tọ̀ mo fẹ́ fẹ́ ní ìyàwó ni ó sì gbà fún mi a mọ àwọn òbí méjèèjì gbogbo wọn náà ni wọ́n fọwọ́ sí a ṣe ìgbéyàwó nílànà mùsùlùmí láti lè tún fi ọkàn ẹ̀ balẹ̀ mo tún ṣe ìgbéyàwó ti kóòtù fún torí pé ilé olórogún ni mo ti jáde mo sì ti bá ẹlẹ́dàá mi dá ìmọ̀ràn wípé láyé o mi ò ní fẹ́ ìyàwó méjì kó ló má jẹ́ kí n ní problem pẹ̀lú ìyàwó tí mo fẹ́ báyìí ni èmi pẹ̀lú ọmọbìnrin ta ṣe ń gbé ìgbé ayé wa bọ̀ lẹ́yìn ọmọ wa àkọ́kọ́ a tún ní ìdádúró fẹ́ tó bí ọdún mẹ́fà gan kọ́lọ́n tó ṣe ká tó bí ọmọ míì ní gbogbo àsìkò yìí kò sí wàhálà kò sí kẹta kankan láàrin wa ìyá ìyàwó mi ni wọ́n jẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ gan màmá akínkanjú èèyàn ni wọ́n ó sì nífẹ̀ẹ́ àwa náà tọ̀ mi ìwà mọ nǹkan tó ṣẹlẹ̀ o ṣe ni mo ṣàdédé gbọ́ pé ìyàwó mi ti ń lọ sí church mo pé ó pé pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó ní ṣe bí obìnrin tó wà ní ibi church yẹn làwọn jọ ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n máa sọ pé gbogbo àsìkò tán bá ń ṣèsìn tán bá ń ṣe gbogbo ẹ̀ ni obìnrin yìí máa ń wà pẹ̀lú wọn ìyàwó mi ní kò sí nǹkan tó jọ o mo fi sílẹ̀ torí mi mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba ń gbà náà ṣùgbọ́n mo tún máa ń ṣe àwọn jámájámá kí gbogbo ẹ̀ lè dáa náà ni ìgbà míì ó lè jẹ́ bí aago méje ni màá tó wọlé ìgbà míì ó lè jẹ́ bí aago mẹ́jọ gan pàápàá tí mi ò bá tètè rí mú tọ̀ ṣùgbọ́n ní ọjọ́ yìí ní nǹkan bíi aago márùn-ún kọjá ni mo délé mo bá ọmọ mi obìnrin ìyá yín dà ó ní wọn ti lọ sí chọ́ọ̀chì ìgbà wo ló sì bẹ̀rẹ̀ ó ní gbogbo ìgbà ni wọ́n máa ń lọ chọ́ọ̀chì inú tiẹ̀ kọ́kọ́ ń bí mi ṣùgbọ́n mo pàbínú mọ́ra mo ní kó lọ pé màmá wọn wá ìgbà tó dẹ̀ dé ló arábìnrin kí ló sún ẹ dédìí chọ́ọ̀chì olóòlò ìwọ lè má lò ó lè ṣe kó má lọ chọ́ọ̀chì o àìmọye ogun gan tọ́lọ́run ti bá òun ṣẹ́ àìmọye ogun tó ti tú oríṣiríṣi èmi rò pé arábìnrin tó pè lọ́rẹ̀ẹ́ yẹn ìyẹn kàn bẹ̀rẹ̀ sí ní máa parọ́ fún ìyẹn kàn máa parọ́ fún ni ṣá bí n bá lọ sí àsálátù arábìnrin jẹ́ ká lọ á lóun ò lọ ìgbà míì dẹ̀ ní á ní kí n máa lọ òun á bá mi ń bẹ̀ gbogbo kinní yìí kò dùn mọ́ mi nínú nígbà tí wàhálà ṣàfẹ́ pọ̀ jù nípa àre chọ́ọ̀chì àre chọ́ọ̀chì èmi kàn fi sọ̀rọ̀ ni pé kò fọwọ́ mú kan bóyá ìgbéyàwó ẹni wàá fọwọ́ mú o àbí wàá fọwọ́ mú chọ́ọ̀chì ìyàwó mi ní chọ́ọ̀chì lòun ó fọwọ́ mú o èmi lọ bí iṣẹ́ ń gbà yẹn kí n tóó dé ó ti páàkì gbogbo ẹrù ẹ̀ ó ti lọ mo lọ sílé wọn mo dẹ̀ confirm pé bẹ́ẹ̀ ló wà èmi náà padà jẹ́jẹ́ mọ̀ pé ó tó bí oṣù mẹ́rin kí ìyàwó mi tó padà sílé ìpadà tó sì padà yìí náà ó lóun ti ṣe tán òun ò ní lọ chọ́ọ̀chì mọ́ àṣírọ́ ló ń pa kò tó oṣù ọ̀sẹ̀ mẹ́ta táṣìírí tún ti fi tú sí mi lọ́wọ́ pé ọmọbìnrin yìí ó tún ti ń lọ sí chọ́ọ̀chì ìgbà tó tiẹ̀ wáyá
ti wahala tun po ju bo se keru e tun ko kuro ninu ile niyan obirin igbe omo osu mejo o gbe kuro nile bi mo ba lo nbere e ni ile won won kin je kin ri bede ni okan mi bere si ni ma fa si omo mi aso olorun lo ni ki ni ojo na mi o so fun won pe mo nbo idaji bayi ni mo lo sile won igba ti mo de be ni mo ri pe omo ti ku bi alangba omo yi ti sick gan ife ki won gbe omo lo si hospital church church ni yawo mi bere si ni gbe omo lo ah mo pariwo bi mo sha se ki omo mo le ni o di gan o di hospital mo dupe lowo olorun ba se de be bayi won ni ko se je ko so mi ko si gbogbo e laro omo kia kia mo ti feje sile won fa eje si lara won fo mi si lara won sha toju omo yen omo mi lo ojo marun ni hospital mo dupe lowo olorun pe mi o fuju sun fun omo o mo dupe o wi pe olorun ba mi da omo yen pada si aye mo wa fi omo yi sile fun bi o to bi osu melo kan gba na bi mo se lo ti mo lo gbe omo mi ni o titi di bi mo se n so bayi odo omo mi ni odo mi ni omo mi wa obirin yi gbogbo awon iwa ti o ti e wa n hu tele gbogbo iwa radarada yi lo n hu ko to di pe o lo mo ma ri pe ti awon ebi mi ba de iyawo mi inu e o ki n dun emi labi gbeyin mama mi e moye igba ni mama yi ma n wa funra iya mi ni o foso ti o se gbogbo e iyawo mi o ti e le so pe mama egbe aso yin wa ki n ba yin fo bi won ti e ni gbe sile olorun ma je o ṣùgbọ́n tó bá ṣe páwọn fámílì ẹ̀ ló wá tẹ bá rí ìyàwó mi bí ó ṣe máa lọ bí ó ṣe máa bọ̀ lélẹ̀ yóò máa rẹ́rìn sáá lẹ́yìn tó ṣe pé táwọn ẹbí tèmi bá dé ọmọbìnrin yóò ní rẹ́rìn ara ẹ̀ ò ní yọ̀ mọ́ wọn infact mi kò sí nǹkan tí mo lè sọ nípa ọmọbìnrin yìí àwọn ọmọ mi gan tó ṣe pé tó wá sọ pé mi fẹ́ ti christian nígbà tí àwọn ọmọ mi lọ sílé kéwù kan nígbà náà wọn bá ní àáfà wọn ní táwọn bá ti dé ilé káwọn christian bá ti ń ṣọdún káwọn má jẹ oúnjẹ wọn jẹjẹ mọ pé bí mo ṣe kó àwọn ọmọ mi kúrò nílò ìkéwù ni torí mi ò fẹ kí wọn ti ẹsìn míì kán fi bọ kó má ti fi fún wọn ní agbárí so torí ẹ kí ṣe pé mo hate christian o ọlọ́run ọba ń gbọ́ mi ò hate christian rárá ṣé bíbí ni níbi iṣẹ́ mi àwọn christian wà àwọn muslim wà ṣùgbọ́n mo fẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí torí nǹkan tí mo ṣe fẹ́ gangan nìyẹn bẹ́ẹ̀ kí wá lóde tó fẹ́ change ẹ̀sìn mọ́ mi lọ́wọ́ torí ẹ̀ ni mo ṣe wá bá yín o ẹ̀yin ọmọ nàìjíríà ní tilẹ̀ ní tọlọ́run obìnrin ìyá àwọn ọmọ mi kì í yàlè rárá o kò lọ́rẹ̀ẹ́ gan náà lọ títí ṣùgbọ́n tó bá yẹ páwọn fámílì ẹ̀ ló ń ṣe nǹkan ó lè kúrò nílé fún bí ọ̀sẹ̀ kan kó lọ bá àwọn ṣe pàtí ìyẹn mo mọ̀ pé láìkì pàtí ìyẹn tó bá jẹ́ pé láti ọ̀dọ̀ àwọn fámílì ẹ̀ ló ti wá ṣùgbọ́n ẹ bèrè pé ní irú àwọn ẹ̀gbọ́n mi mélòó ni ìyàwó mi mọ ilé wọn ọlọ́run má jẹ́ tá a bá ń ṣe ìnáwó nílé wa yóò rí excuse to máa give ó ti kó ẹrù kúrò nílé ń sìn báyìí ó ti lé ní ọdún mẹ́rin ǹdí arábìnrin wá kó ẹrù ẹ̀ padà a máa fò ní dòní a máa fò ládọ́là débi pé mo ti lọ sílé wọn several times màmá ẹ ti dolóògbé kọ́lọ́n bá mi fọ̀rún kẹ́ wọn bàbá náà dẹ̀ ní ẹ ṣàmọ̀ bàbá gbogbo ayé mélòó ni bàbá fẹ́ ṣe nínú ọ̀rọ̀ ọmọ kí n má wọ́rì a wá kẹ́rù lọ́la ọjọ́ ń lọ bí mo bá rí obìnrin míì gan tí wọ́n láwọn fẹ́ fẹ́ mi ọjọ́ tí mo bá mú wọn délé mi báyìí tí wọ́n bá ti rí ẹrù ìyàwó mi báyìí wọ́n á ní ṣe bí mo sọ pé mi ò níyàwó nílé bí mi ò tún ṣe ní rárí àwọn ọmọbìnrin yẹn mọ́ nìyẹn ó ti sú mi ò ẹ̀yin ọmọ nàìjíríà káàdì àbí sátífíkẹ́ẹ̀tì wẹ́dìn ta gbà ní court ó ti mú lọ ṣùgbọ́n èmi ò fẹ́ mọ́ mi ò ṣe mọ́ ọ̀nà owó wá ni mo lè gbà báyìí láti lè lọ kọ ọmọbìnrin yìí torí pé mi ì fẹ́ kó da ìrìn àjò ayé mi rú bó tilẹ̀ jẹ́ pé mi ò ní lọ́kàn pé mo fẹ́ fẹ́ ìyàwó méjì tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi ò lè fẹ́ mọ́ mi ò sì lè kó obìnrin méjì
ti abẹ orule mi tori eni mo se wa o eyan omo Nigeria e gba mi ni moran o kini nkan ti mo fe se lori oro yi e se mo dupe o.

0: Cement, Pastor Dr. Elijah Ondele Abino, and all ESCO's members, ministers, and the entire government members worldwide. Government 68th Annual Convention, 70 Years of Grace, Platinum Celebration. Come one, come all. Jesus awaits you.
1: لبيك اللهم لبيك
2: Mọ́láti Àlèmọ́m Travel and Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wà ní ìlàgbó Hajj àti Umrah. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Mecca sanwó Umrah sí ilé-iṣẹ́ wa, tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fún ìgbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umrah tọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. PTA owó dá ọ̀nà ní Mecca. A fún yín nínú 8 million naira yín. Tara sàsàkàn sí wa lórí ìtàkùn àgbáyé www.manlatravel.com. Telephone 08057522230 tàbí 07026862751. A wà ní number 1 Randolph Plaza, Iriakari Estate, Olúyọ̀lé Extension, along Akala Expressway, Ibadan. Number 31 New Court Road, Old Gbagi, Ibadan. 5850 Indianapolis, USA. Number 1 YBA Complex, Sabo, Ibadan. The Gas Shopping Complex, Iyanagbo, Idiroko, Oboda, Ogun State. Millions Multi-Purpose Plaza, Michael Colioso Expressway, Ajegunle.
3: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
6: o. Ẹ̀jẹ̀ sàgbọ́ àgbàrẹ̀ ìgbà ìyanu ogún ya lé ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Ní pàṣẹ ìpè. Wòlíì Daniel Amọ̀wé Aládé méjì JP. Annual 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmọ́lá Tóde Wọ́ndáfà. Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dẹ́ Adéromú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀ Jósẹ̀ Bayo Tóde. Pásítọ̀ Ṣẹ́un Asọ́láyé. Pásítọ̀ Yẹmí Òjò. Pásítọ̀ Rẹ̀mí Òjò. Prọfẹ̀ Jọlọ́run Alárì. Prọfẹ̀ Ìfẹ́ Olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọ́láyé Ìkà Ògúnṣọlá. Apọ́stù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrànṣe Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wò ní Ọlọ́run Aláyè. Daniel Amọ̀wé Aládé méjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August bí Monday 34th nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry Aṣáájú Pastor behind Tinúoyè Estate Arúrógún Road Ọjọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè ó yá jájọ́ rìnrìn àjò ẹ̀mí o.
7: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba kò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ̀rúfẹ́ eré tarúgbó ń ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
8: Ẹ̀tìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìgbàlá tí ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
9: Àsọ̀sù ìdíyẹn lẹ́yọ̀ sọ́ka.
8: Bato

0: 106.7. ọmọ Nàìjíríà já máa kiri apá kú dédé àsìkò yìí akọ àfọmọnìyàn ṣe mo múrò yìn ayọ̀tọ̀ yìí wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pòǹgbẹ mo fẹ́ pò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ ṣiṣẹ́ nílùú ibòmíì mo fẹ́ pò lórílẹ̀‐èdè Nàìjíríà mo tún fẹ́ lọ di ọmọ onílùú nílùú ibòmíì èmi nìkan kọ́ mo fẹ́ lọ mo fẹ́ kó gbogbo ẹbí mi lọ sílùú ibòmíì láti lọ máa gbé gbogbo àwọn ọmọ wa tó fẹ́ lọ kàwé lókè òkun online dynamic ni wọ́n ń bá lọ ń lọ fìdà bí ẹni pé ẹni mojú ògún lọ́yẹ kọ́ pa bìnín rè orúkọ tó jẹ́ pé ó ti wà tipẹ́tipẹ́ ni ẹjẹ́ máa kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ online dynamic pé bàbá ẹ kú dédé àsìkò yìí.
1: ẹ ṣe gan atukọ
0: ẹyin làbá máa pè ní ọ̀gbàgbà tí ń gba gbogbo ayé kalẹ̀ lọ́wọ́ parìnrìn àjò ó ṣe wá rọrùn fẹ́yìn sà.
1: tá a bá lè ṣe nìkan la máa sọ.
0: ẹ máa sọ kí nìkan tí máa ń táyà ajá mi ẹni orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ.
1: nǹkan tá a bá lè ṣe òun la gbọdọ sọ.
0: ntẹyin ọba ní iṣẹ ẹ yóò ní sọ ọyá àwọn nǹkan wo lẹ lè ṣe.
1: mo kí àwọn olùgbọ wa nílé o ẹ rántí pé ní april ọdún yìí.
0: bẹẹni
1: a lọ ṣe business travel.
0: tẹ ẹ kó àwọn èèyàn lọ china rẹgẹdẹ fún ọrọ ajé oníkálukú wọn láti tẹ iwájú.
1: inú wa dẹ dùn pé gbogbo àwọn tá a dìjọ lọ náà òní wọn kan sára.
0: ni ọmúròyìn ayọ wálé.
1: àwa fẹ́ kí àwọn tó jẹ́ olókoòwò àwọn oníṣẹ́ ọwọ́ in tó wù kéèyàn máa ṣe even alákọ̀wé ṣe bí lọ́ọ̀yà lèmi gbàtẹ́mi náà dé china mo ríṣẹ́ ṣe ń bẹ̀ I got brief in china I was able to create partnership. a fẹ́ kí gbogbo àwọn tó ń bọ̀ wá náà tán bá nífẹ̀ẹ́ láti lọ owó tó ń ṣẹlẹ̀ ní china
0: káwọn náà fi fẹ́ lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ kọ́ ẹ mọ̀ pé ọrọ̀ ajé china lì sí ti wá búrẹ́kẹ́.
1: láìpẹ́ American President Donald Trump o lọ sí china ẹ.
0: bẹẹni
1: kò pẹ tó kúrò nbẹ russia president náà òun náà tún lọ síbẹ.
0: wọn lọ wo kí ni ìṣẹlẹ nbẹ.
1: so kí àwọn èèyàn wa tán bá nífẹẹ tán jẹ ká dìjọ lọ à ń lọ ní october yìí.
0: october tá à ń wò lọọkan
1: yìí. october tá à ń wò lọọkan
0: yìí. bẹẹ bá sì ti sọrọ ẹyin kì í yí àdéhùn bí ti wù ọmọ.
1: kọ́ lọ gbà fún wa. tabá ti ń kó china ní october a máa lọ sí united kingdom ní november.
0: àwọn èèyàn mà ní fisa london wọn lọ mọ àgádígádí.
1: bẹẹni wọn ò parọ.
0: ọ̀nà wo lẹ́yìn wọn ń gbé gbà tó fi rọ̀ yìí lọ́rùn.
1: a ṣe tó yẹ ká ṣe tó dẹ̀ bá information ẹni tó fẹ́ lọ mu a ní parọ́ o.
0: alábàjọ tí ọ̀rọ̀ ti yìí fi ń gbọ́.
1: ẹlòmíì kò ṣe ẹmọ kan tó fi gbé wọlé. tába dẹ́ refuse ẹ̀ náà kò mọ nǹkan tó nǹkan tó fi refuse ẹ̀ àwa àdìṣe fún consultant àbábá máa làágùn bí. so àwọn bá nífẹ̀ẹ́ láti lọ sí london káwọn náà bá wa dòwò pọ̀.
0: ok
1: kọ́ jẹ́ ká tètè forúkọ sílẹ̀ ní òun ló máa dáa ju o.
0: ọ̀nà wo lè yan wa gbégbà.
1: kọ́ wa sí ọ́fíìsì wa.
0: ok
1: ní number 7 online dynamics limited bsb international.
0: ẹ sọ̀rọ̀ residential lẹ́ẹ̀kan gbà tá a jọ ń sọ̀rọ̀.
1: kọ́ máa ṣiṣẹ́ ní canada àti new zealand.
0: àti ìyàwó àtọmọ.
1: bẹẹni
0: èyí ó kó wọn dọ́hùn.
1: àwọn tó fẹ́ lọ ní individual àbẹ tó fẹ́ lọ ní family kọ̀ọ̀kan sí wa. st kitts and nevis second passport àwọn tó bá nífẹ̀ẹ́ sí second passport bí ìgbà tí wọ́n ti di ọmọ ìlú yẹn tá máa wá ní passport yẹn lọ́wọ́ wọ́n máa wọ 150 countries.
0: 150 countries.
1: yàrá globetrotters.
0: ibi ẹ̀rù yìí ti ń bà mí iléeṣẹ́ ti yín ò kú òní bí ẹ wà.
1: àkó
0: níbi àwọn ẹjúwe nítorí ìtọ́lọ́run fáwọn
1: yìí. number 7 adépàtẹ abẹbí crescent off edition police station jericho ibadan tẹ bá ti ń bọ ẹ̀yẹ pé customer service number wa tẹ bá ní the direction 08102738145 online dynamics limited bsb international customer service number 08102738145 tán bá fẹ́ bẹ́ mi gangan wálé máa kẹsàn-án
0: olórí oko gangan
1: 08032429497
2: online dynamics iléeṣẹ́ akọrinrin àjò tó ti gbẹrẹgẹ jíjẹ sí nàìjíríà kàkà kí tún fan wípé lọ́dún 2026 gbẹgbẹsẹ̀ kó o bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí online dynamics àti bsb study abroad ní canada àti ní london work permit wà nílẹ̀ fórílẹ̀-èdè bíi netherlands finland luxembourg norway ireland and canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní canada london finland ireland hungary australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ online dynamics lẹ́tọ̀ọ́ ìrìnàjò lọ sí china april and october europe germany and netherlands Japan, June 2026, South Africa, May Lobosi, London, November 2026, Niti BSB, Inajo Ton Fogma Kogma Fima, Kuma Pelu Oloko, Olagbaye, Business Supporting Business International, Online Dynamics, Ati BSB, Mwa Onilu Eduaru, Kudorobo, Ati Mwa Mase Ankorin, Inajo Fajokipe, Tiani Kokan, Wala Alofis, Mwa Adepate, Abebi Crescent, Off Edition Police Station, Jeriko Ibadan, Telephone 081-0273-8145, Ati 080-3242-9497, Online Dynamics, Deokan, Nino Ala Bashepo, Mwa Inajo Ayo.
3: Efon lo lodan alantakun lo ni poro owo patako ki se gbe pali to ba je ti asa tabi de lagelu 96.7 fm korope korope tan yebe kulala oke ti wa gajawo oke kan lo nile yi
4: Eka abo, sori eto ki larigbo nikan ni lagelu fm 96.7
5: olomi jo wa o je ka jo ma gbadun
4: ki larigbo eto ton to le tolu ton tu awujo le yin se
6: agba ki wa loja ori romo titi wa
4: ni bi gan le ledumare so ogbon ima ti oye kale si eku kale kale Ki larigbo leto lori lagelu 96.7 FM e ma ba wa ka lo

0: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágelú 96.7 FM. Ẹ máa bá wa ká lọ.
1: Lágelú FM 96.7.
2: Àtúngbé kandé, àtúngbé kandé, Golden Chance Lotto Vogue lágbé dòde.
3: Golden Chance Lotto Vogue, má sùn píye, gbéranlẹ̀ má gọ́ra ẹ̀. Mú nọ́mbà, ta la ọ̀la tó lá, ó di mímúṣẹ. Ta Golden Chance Lotto Vogue, gíìmù àárọ̀ kùtù, ta porúkọ rẹ̀ ní Vogue. Golden Chance Lotto Vogue, ní gbogbo àárọ̀ ọjọ́, àǹfààní wà fún ọ láti jẹ owó tabua. Ìwọ sáti ta Golden Chance Lotto Vogue, ta ta jẹ kẹrin ọpẹ kẹ. Àǹfààní ibẹ̀ ni pé tó o bá jẹ nínú èyí ó wù àwọn géèmù wa, o lè gba winnings ní èyíkéyìí Golden Chance Lotto Payment Center wa. Kìlọ̀ tún dúró dé, lọ sí èyíkéyìí Golden Chance Lotto Kiosk tó wà ládùúgbò rẹ. Golden Chance Lotto Vogue. Owó àárọ̀ kùtù fòlì hàì. Alẹ́ morning, alẹ́ cash. Ṣáájú aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òwúrọ̀. Aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ló gbèsè. Kò sí màgòmágó. Ta Golden Chance Lotto Vogue. Kò darapọ̀ máwọn ẹbí olóríire. Golden Chance Lotto.
2: Golden Chance Lotto Vogue la gbé dòde.
4: Turning things around.
5: Ṣégbà àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olóró yóò tó balẹ̀ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run. Láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 to Friday 14th August 2026. Pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophetic Bima 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ. Ọjọ́ Wednesday 12 to Friday 14th August 2026 Láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 to Friday 14th August ni. Láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórí yóò fún wa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹni Christ Power Buster. Adégbàyí Ife Ibadan Express Road. Ìbàdàn Eagles Association of Ministers. Ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
6: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ òríjìnà pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé. Tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
7: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
6: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílò àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
8: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
9: Mummy, the mummy, not to mama, poor.
10: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Nation Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service ti piyama ibugbe to sumo masjid al-haram maka ati madina onja ile wa siara ofe onigbadegba pe baba ile ise mukaddam basunu haja umra safis rin ajo itosuna ati ise to dara lase lati ibere titi de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex oja bode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basunu haja umra safis fi ibekele itoju ati rin ajo dide ile mimo.

0: Agilu FM 96.7.
1: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágelu 96.7 FM. Ẹ máa bá wa ká lọ.

0: kini ọlọrun wàhálà tó bá pé wàhálà rodo rodo
1: a wà jẹ́rìí wọn
0: àmì o
1: lágbára lọ́wọ́ ọlọ́wà ní ṣe lásán
0: máa sanwó gbá orí clearance láti kọ́kọ́ bẹ̀rẹ̀
1: àṣà
0: àti ẹ̀kọ́kọ́ lọ yanjú clearance kékeré mo pè àtàtúndé rẹ̀ náà sọ pé ẹni tó bá jẹ́ pé sọmọ pé ní school wọn yẹn hostel ó compulsory fún gbogbo student so an allocation máa bẹ̀rẹ̀ lọ́la àwọn èèyàn tí ò bá sanwó léni kán gbàgbé ẹ o pé so school dẹ̀ gbà kan lọ gbé ní inú town now ibi tí mi ò ilé tí mi ò rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún ti wọlé nìyẹn hostel yẹn lásán ó dẹ̀ mọ́ bí tọ̀dọ̀ wọn ṣe rí wọn fún káwọn méjì máa sùn
1: bẹ́ẹ̀ ni o
0: mo kálukú láàyè ẹ̀ tí o fi ní sí ìwíṣìwọ̀ṣì kankan láàrin wọn now
1: bẹ́ẹ̀
0: náà ló ń sọ pé èmi ò tí mọ handout àwọn ọmọ yẹn wọ́n kì í ṣe pé ká lọ kábọ̀ rírà sílẹ̀ lẹ́ẹ̀kan náà
1: ọlọ́run á ṣe
0: wọ́n di ẹrù wẹ́rù mi máa jẹ́ kí n tẹ̀ lẹ́yìn ìgbà tí mo san owó clearance tara epo sí mọ́tò tá a gbé lọ láṣẹ everything tí hostel yẹn wà ń bẹ̀ o
1: àgbà
0: pé wọ́n sọ pé ọ̀la
1: kò
0: dẹ̀ ti yanjú ọ̀rọ̀ owó school
1: wow
0: àti san yẹn
1: now àti ṣe bẹ̀bẹ̀ ń bí o
0: ọ̀rọ̀ hostel yẹn ni iyù ibẹ̀ gan lọ̀rọ̀ wà ìyẹn gangan ni mo rò tí mo fi débi ni
1: kí ló wá ṣe
0: ọmọ yìí náà sọ pé dáàdì ṣé ò sí ẹ sọ̀rọ̀ láti gbà tá a ti kúrò ní skul lẹ́ẹ̀kan mọ́ni kó sá máa wò ó tiẹ̀ torí pé kì í ṣe gbogbo ẹ̀ lèèyàn lè sọ létí ọmọdé mo sá rò bí mo ṣe fẹ́ ṣe ni torí pé gbogbo ohun tó ká mọ́ ará àbàdàn mi lọ́wọ́ báyìí òun náà ni 250,000 naira àádẹ́sán 300 owó hostel lónìí wọ́n lè allocate hostel fún lọ́la ibi tí iṣu wà nìyẹn in fact sórí gbogbo orí mi bóyá tán bá bomi sí ádàbí gbà tán bomi lé kẹ ẹ
1: kò tiẹ̀ wá lè tó bẹ́ẹ̀ ọlọ́run á ṣe gbogbo àwọn ìgbésẹ̀ tá a ti ń gbé látìgbà yìí náà kò ń ṣe pé bóyá èèyàn fowó kan síbì kan náà tọ́lọ́run fi báyàn ṣe ọlọ́run tó ṣe gbogbo ẹ̀ náà yóò padà yanjú eléyìí tó wà mí ọlọ́run àti ẹ̀yanjú ọkọ mi mo ní gist jẹ́ ń gist jẹ́
0: ìròyìn ayọ̀ nìyẹn gbọ́dọ̀ jẹ́
1: ọlọ́ elédùmarè ń gbọ́ ìwọ gan o lè gbàgbọ́ tí mo bá sọ fún ẹ
0: ká sọ pé o jẹ́ contractor sí màá lọ ohun contract
1: ọkọ mi
0: o
1: ṣe o ó mọ̀ ya bí sọ́lọ̀ rẹ̀ mọ̀
0: 5 and 6 mo mọ̀ ya jíbọ́lá ya bí sọ́lá
1: ṣé o mọ̀ pé owó tó wà láàrin wa yẹn ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé mi ò gbúrú ẹ mọ̀ rárá
0: ẹ o ní kò sọ nǹkan kan bó kàn sáà lọ gbárí kò sọ̀rọ̀
1: mi ò sọ fún ẹ pé nọ́mbà ẹ ò lọ mọ́
0: o sọ̀nà bọ̀ ṣé o mọ̀ pé nígbà tó ń sọ pé o máa wá lọ ẹ wá tiẹ̀ lọ bá mọ́ mi ẹ èmi mo sọ fún ẹ pé márùn irú rìn yẹn ọ̀rẹ́ ẹ ni
1: ọkọ mi mo tiẹ̀ tún mo padà wá lọ́ mi ò kàn jẹ́wọ́ fún ẹ ní
0: o padà wá
1: ṣé owó yẹn náà lóòótọ́ o lè má ju nǹkan tẹ́lòmíì kan fi máa ń ṣe fàájì ìrọ̀lẹ́ lọ ṣùgbọ́n lọ́dọ̀ ya ajibọ́lá tó jẹ́ pé à ń bẹ lọ́run ni adúrò owó yẹn báwo lowó bẹ́ẹ̀ yẹn ṣe wá máa lọ mo ti wá dọ́gbọ́n wa lọ àṣó ti kúrò nílé ibi tó ń gbé wọn ló ti ká ó ti kọ́ ọmọ náà kúrò nílé ṣé ò dẹ̀mọ̀ pé ọkọ̀ ẹ̀ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kò wulẹ̀ ń ṣe pé sáìdì ibì ni ó ti ń ṣiṣẹ́ ní ilẹ̀ haúsá lọ́kọ́ wà níbo ni mo wá fẹ́ wá dé ó ti wá sú mi
0: báwo ló ṣe wá ṣe
1: o ṣé o lẹ́ni báyìí tí mo jókòó ní ṣọ́ọ̀bù jẹjẹ ń jẹjẹ nọ́mbà ẹ̀ kan wọlé ni
0: nọ́mbà àgbà yẹn náà tí ò lọ
1: bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo nọ́mbà tí mo ti fẹ́ pè kú nọ́mbà yẹn kan wọlé ni àbí mi ò rí ìran dáadáa ni ẹ wá jẹ́ kí n gbé kọ́ ẹ bí mo ṣe gbé nìyẹn ló bá dohun ẹ mu ọ̀rẹ́ mi ṣé bó ṣe máa ń ṣe ni ó ní kí n ṣá máa bínú nígbà tó jẹ́ wípé tó ń bá kúkú sọ̀rọ̀ títí mi ò ti ẹ̀fẹ̀ gbọ́n kankan mọ́ nígbà tí owó yẹn tó ti kọjá àsìkò tó yẹ kí òun fún mi tí mi ò rí fún mi nkankan tóun ò rí fún mi ó jàre pé òun dẹ̀ ti mọ̀ pé kò sí nkankan tóun lè sọ lẹ́yìn ìgbà yẹn mọ́ tí mo lè fẹ́ gbọ́n mu ni ìwọ tó wá sọ wípé ọ̀sẹ̀ tó ń bọ̀ ni kí n yẹ lówó dà tó dẹ̀ yẹ pé lọ́jọ́ ọjọ́ náà rè náà lọ́dún ọ̀hún èmi gan fẹ́ rajà mo wá wò pé ọ̀rẹ́ mi pẹ̀lú irú nǹkan tó ń dojúkọ yìí o ó dáa jásáré fún lówó káfírí padà lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ bá di oṣù kan ó bá di oṣù méjì ó bá di oṣù mẹ́fà ó bá di ọdún kan gbogbo ẹ̀ bá mo ní so kí ni nǹkan tó ń retí èmi gan ò lè kò ń ṣe pé bóyá kọ́lọ́run jẹ́ kó rọ gbogbo wa lọ́rùn ni ó bá ṣẹ̀ nìyẹn kí n má jẹ́ kẹjọ́ pọ̀ kankan bẹ́ẹ̀ yẹn pé kí n ṣàkọ́kọ́ sẹ́ndì account details mi sóhun pé ko n te se owo si mi mo pe ah se n bi ta joko si na
0: ko si owo
1: o ma so be o ni e ko n te owo si mi
0: ah
1: eh ma ja gora wa bo ba sare send the number se ki o ki e bank bayi ni ko fowo si kini a fi paran gbogbo owo mi lo san
0: lo didin
1: lo dindi lo san
0: eh olohun bo se man se nkan pe sori
1: mi o kokko ri re mo ni abi ki ti shop ah oda eh eh mi mo si gbagbo pe boyo si lomo eh omo iya
0: o mi na o tun wa le wole loni to ba lo ti shop
1: oni mo pe mo je ti shop ya jibola kilo wa si o agomelo wa lowo ti wole to fi fe ti shop mo ba sa joko inu mi sa nu
0: awon to pa leyin e boya kokoko yen wa fa wa
1: eh eyin wo
0: ti e ja gbo
1: oko mi mi ma paro
0: inu mi dun elo ti e ko wo ni gba yen na
1: 320
0: ah o gbianju
1: 320,000 mi kan riran mo ni bo se lo ba se se wa pe mi e ki njo ki ma binu e ngba to ri pe gbogbo nkan ti daru awon nkan to na fowo se awon nkan to na reti gbogbo e to de ri pe o fe jo pe bo nje se kokko sa ti e kokko sa lo bi kan
0: ni e kan binu se lo mi to je
1: ah ki ma binu mo ni mo binu o
0: okan le san
1: mo ni sugbon okan mi ti yo okan mi ti yo mo nko gun ah o wa ni ngba to ba ya pe o sa ma wa ri mi kankan be yen pe o bere ebere awon omo mu lalafia na gbogbo owo inu mi sa ndun ni mo ni number re ti mo ti
0: mo be
1: mo ni ko ma binu pe ara lo ta mi ngba to ye pe nigba yen na ko si nkankan to ye kulu e na kan ngbiyanju ni mo sa ni ko ma binu nkankan be o sa be o lohun o wa
0: adupe
1: inu mi sa ti e kokko dun na pe he owo mi to rin lo lati igba yi
0: arin wa tore na o de daru
1: ah o ni pada wa
0: mo e wa si le pada
1: mo ni o block mi o ni lo to ni ko ma je ko ma paro ko njewo fun mi pe
0: ah abeke na le lori oro ka sin owo yi
1: se mi o fe sun kudire ninu le yi ki lo ba ri se si o ma so pe bukata gan to wa le gan ko le je ki wo gan o ti ri nkan kan bayi o se ngba ti mi o re ni re mi je mi o moju mi lera
0: ma pe loni to tun dola to tun bere si pe kan pipe ojumo isi le to emesan
1: o kan so be
0: ni onadi ma block
1: o se to nbo lo so fun mi igba to se to nbo wa kojo osu kan ko agbara mi o gbe ni
0: a sa dupe pe emi e lo fun e emi ti e na lo gba
1: a dupe
0: to da la de fi se
1: ami o
0: congratulations
1: o ga ko mi eh mo gentle o

0: Báwo ni apáta rọ?
1: A dúpẹ́ o jẹ́.
0: Ṣé ẹ̀dẹ̀ ta lé ni?
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ọlọ́run ṣeun. Wọ́n ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ pọ̀ ní ọ̀nà ọjà yẹn
1: lẹ́nu. Pọ̀ jàre, ó pọ̀ jàre àwọn.
0: Ọmọ wo wọ́n ta sí tí ó fi yá ẹ̀.
1: Àwọn ṣá lọ wá ọ̀nà míì gbà
0: nílùú Àbújá. Kí ló wá dé tó bẹ̀ sọ́nà ọ̀nà ẹni ò dá ní àbí nǹkan ló ń ṣokùnfà?
1: Náà kì í ṣe kí tiẹ̀ ṣe ibi tó dáa náà níbi ọ̀nà yẹn. Ó ní ọkọ̀ ńlá tó jẹ́ ọkọ̀ akẹ́rù ńlá òun ló takú sí. Ibẹ̀ náà dẹ̀ ni àwọn èèyàn ń ráyè ń fi ń gbéra bóyá ọlọ́kadà ní kíní gbogbo wọ́n ṣáà ti pọ̀ ọ̀nà yẹn ti
0: báyìí. Àwọn tó wá yẹ
1: ibẹ̀ yẹn dẹ̀ lélẹ̀
0: wọ̀ yẹn kúrò ń bẹ̀ ò ṣiṣẹ́ ni.
1: Wọ́n ní wọ́n náà máa ṣe nǹkan tó ṣe é síbẹ̀ yẹn wọ́n máa ṣe
0: máa
1: lára ń bẹ̀ ni pé kò ṣe é wọ̀ o.
0: Wàhálà ńlá nìyẹn.
1: Pé bí kí ọkọ̀ ńlá kó ti kọ figure 7. Ó kàn ti wà ńbẹ̀.
0: Ó
1: lọ sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀nà tó wá jìn làwọn èèyàn lọ gbà. Èmi náà ń gbà tí mo dẹ̀ ti rí bọ́rọ̀ ṣe jẹ́ mo ti ẹ̀ wò ẹ̀ wò ẹ̀ já tètè
0: kú ní sọ. Ó jẹ́ kójú ẹ̀ náà ń rí bákan.
1: Kò tiẹ̀ tí wọ́n á sówó jàre. Ìsọ̀rí bákan lé ní. Mẹ́ẹ̀dẹ̀ ni gbogbo àwọn èèyàn tí mo fẹ́ fún lówó àmì tí ẹ̀ wá mọ̀.
0: Àsìkò táwọn èèyàn máa ń lọjà yín
1: ní
0: bíti
1: àwọn kò tiẹ̀ sí àwọn kan mo dẹ̀ lówó kan tí mo fẹ́ fún àwọn oníbàárà mi kan lówó kan tí mo fẹ́ fún wọn mo gọjà lọ́wọ́ wọn
0: ní
1: ọjà
0: yẹn mi
1: dẹ̀ ti ta àwọn náà dẹ̀ ti wá ń béèrè kódà
0: mo
1: nílò owó gan-an gidi ó ní àárín nǹkan kan ń bẹ̀ yẹn
0: bíi
1: má tiẹ̀ rí bóyá bíi 100 kan
0: 100,000 tí o mọ̀ pé nígbà tó ti ń sọrọ̀ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti tóbi ijọ́ bíi mélòó kan gan tèmi gan ti ń rò lórí ọ̀rọ̀

0: igba ti omo yen de npada emi o se mo po wale tele tele o nba mi soro lojo wo emi o gbo nkan to nso mu ni bawo ni ko ba mi soro pe kini to nso ni e orehun di won gbe kini won fe wale o sa nso fun mi pe se mo mo dola ko yen o fe wale mo wa ni o da o mo ti gba se yen o ti e ni pe rara aso kan ma wa kan ma fe pada njo keji ni bi mo se ri gamboro ninu shop leni ni yen ba ni a mommy e pele ma won kini kan jibola ni ko hun ya sodo yin o ohun ni epo ohun ni ororo ehun ni gba ohun ni gawo ohun lo se ehun se ohun je
1: mun to le wa lo
0: e wa ti jo so dada tele tele omo yen wa sha ni akimo mi kin jo o pe tori pe nkan won nbe yen ti awon ma fe lo ma fowo ra sugbon ta awon ba gbe kuro lati le o si ma rorun fun awon ju pe ka awon ma
1: o kan fowo
0: bẹẹni inu ọja ni mo wa so wa won pe ko wa si repete mo sa sare bo sodo gbogbo awon eyan wa gbogbo tan ta awon nkan yi atawon nkan mi na temi na ni shop mo sa ko gbogbo ipapo koda gan owo ti mo si ma fa awon eyan nibi ti mo si sare gbe kini olose ti mo sare kose lori e eyi to ta ororo ti mo sare ja ororo gba lodo e pe kini kan gbogbo awon owo yen na ni si bayi e sa nu mi o tori mo kan fe nu gba le nbe ni o ko si repete kan sa fun mi bata mama si gbogbo na sin tin lo bi 23000 tori pe ibe na lo re yen ti wa pe pe ohun ti wa lodo mi pe ko ba mi so eh mommy ki njo pe ko si repete mo e ba nfowo ranse si e na e ba ma fi kan ranse si e na be wo wa ni e nkan mi tun ti wa tawon tun fe fowo se nkan kan mo sa tu ko cash 5000 fun yen pe ko sa ko fun
1: olorun sa de ti yanju
0: iyan eh o yanju e mo ti ri nkan gbe lo won de si mo da lo o yanju ni na ko tun ti yanju tan yan yan o e ma ba mi wa owo yen bi almost 23000 na ni o mi o si todo temi o awon kan temi gangan mu lodo mi mo o sugbon ti mo sare gba lowo awon eyan pe kan sa sare fi bo mi lasiri e ma fun mi o
1: lati bi osu bi mefa ni bi ta wa e orin kan lo ma nko ko sowo oja oja oya ita oda itagbe nkan kan lawon orin to ma nko ninu ile o va fe dabi pe aseju fe ma wo kini yen o fe di isoro ko lo mo gbe soro buruku le wa laya
0: ami o isoro bi bawo ko ye mi
1: orin ojo oya ojo oya ojo oya bi e ma de nse nkan kan ti o ba pe eyan ma npa ti o ko loja ko pe o ta kò tí ẹ wá sí ọjà rárá léni agbọjà lọ́wọ́ kinní kan àrówó san ìwọ náà wọ ọgbọ́n tó dà sí oní 23000 yẹn lákùn torí ọlọ́run ìwọ náà wọ ọgbọ́n kan tó lè dá sí
0: tẹ́tí jìbọlá kí ni gbogbo orú àwọn ẹjọ́ tẹ wá ń rò fún mi ṣé tó bá wà ṣé
1: kí n sọ fún yín kò pọ̀jù fún ẹ láti ṣe fọ́mọ ọmọ tó wà ní skul
0: kòkò lóòótọ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé èmi gan wọ́n ní kinní kan ò rí náà ọmọ kinní kan mi kò igbó ni bọ́bọ̀ mi ti fẹ́ ṣayé mi mo ṣáà ń ṣàlàyé fún yín àwọn nǹkan tí mo rí lẹ́nujọ́ mẹ́ta pé ọjà wa ó rí bákan lẹ́nujọ́ mẹ́ta yín ó dẹ ní kọjá ìyá rẹ̀ ọlọ́run má jẹ́ kémi rogun tẹ́mi ó fi ti ṣọ́ọ̀pù o
1: tó bá gbóná girigiri lọ fàdúrà
0: ọlọ́run má jẹ́ kémi rogun ẹ̀
1: wá ojoojúmọ́ ni kò sówó ọjà ọ̀tà kinní kan ò ṣe
0: ṣé gbogbo ìgbà tí ọjà bá ń tà ó jẹ́ kí n
1: gbọ́ròyìn ayọ̀nu lè rárá kí ló dé
0: ọlọ́run ní jẹ́ káwà máa gbọ́ròyìn ìbàlùjẹ́ o ìròyìn ayọ̀ ò ní jìnà sí wa
1: owó
0: wa
1: ni àtà
0: ṣé ó wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ nǹkan tí ò gbọ́ rí ni ṣé nǹkan tẹ́yìn ò rí rí ni ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ń ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà míì nǹkan kúkú wà ìgbà míì tí ó jẹ́ pé tí ọjà bá tó bá bíza tí orúwẹ̀ tàtàtà inú ilé náà máa kówó ìwà tí màá kà tí àwọn ọmọ náà wọ́n máa mi tò sọ́tọ̀ọ̀tọ̀ níṣejú ẹ̀ nígbà tí kò dẹ̀ sá orí ọ̀fẹ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ aṣọ ọgbà náà lèèyàn máa ń dá fún gbà ṣé màá wá hanra mi lè mọ̀ ni ṣé màá fira mi ṣòwò ni ṣé ọlọ́run tó dẹ̀ ń ṣàánú ṣó dẹ̀ sọ pé òun ní ṣàánú mọ́ ni
1: orin kò sí kò sí kò sí
0: mo kàn ń ṣàlẹ̀ ṣétorí pé mò ń gbáralé ẹ pé ọlọ́run a máa rẹ̀ lọ́wọ́ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ náà ìwọ náà ló kúkú ìwọ náà ni bàbá fún gbogbo wa
1: ẹrù náà máa ń pọ̀ gẹ̀dẹ̀
0: ìwọ kì í ṣọ́ gẹ̀dẹ̀ kò dé eléyìí tó dẹ̀ wà lẹ̀ kì í ṣe pé bóyá ẹrù kan tí àrírú ẹ̀rì mo kàn fẹ́ jẹ́ kó máa mọ condition tí mo wà ní pé tọ̀ mo ni lo ran lowo o
1: omo ni condition ni e
0: mo ni lo ran lowo o bi o ba se fe se o ko le gbo o ni nkan ti mo kan salaye se yen ti wa poju ni o ti wa bere si soro pe kiri kan ba o le mi a se san owo shop ni o
1: ko ye mi o mogbon to fe da si o ko ma je pe wa de wa ni e kini kan oja teyan ba nta o gboro lagbara ti le san owo shop e
0: eh se bi mi se ti
1: o gbo orin to nko e nisin ohun ti mo mo ni pe ninu osu kejila odun wa san owo shop yen
0: eh olohun ba mi san olohun de ni mu wo na kuro le nbe iwo na lo kuku ti ma wa be fun wa abi abi kino de
1: ki ma mura owo shop no so yen
0: I mo yo bring me to je pe ko ko bo iba ta mi titi o lo san owo shop oko e lo san owo e fun wi pe kini abi
1: ah abeke
0: emi kan ro be ni pe gbogbo eleyi ta ma nfa bi pe kini ti ohun ohun a kan dede ma le siyan o ye ko to be
1: o mi o ti le na rara latarọ gba se jo nsoro sugbon nkan ti mo so
0: o si so fun mi pe boya kemi lo wa bi kan gba o kemi kemi ti shop o kemi lo ori oke ka bi alasala su
1: ba pe eyan eyan ma tete
0: won olohun o je ki olohun olohun o je ki nkan ma pe mi o ogo oro temi a ma lo dada bo se bo se bo se ba de lote yi
1: kini nkan to nsele yen gan tori pe awon te jo nta iru oja e kan na ninu oja yen mo ra won kan to nse akon wa nbe ti oko won o si Nigeria anko a dole pe
0: se wa wa fa won yen we mi
1: awon kan ti wa to je pe
0: to je pe owo nlanla ni won mo fi ranse si won
1: adafa woman yen ra moto tuntun
0: e
1: o wa ni private university
0: e ki wa ni o wa sele se wa fe wa ma fi ni
1: we
0: e ki lo wa fe fayo nu nkan to nso
1: so mo wo na ni to ba je pe o ni adura tawon yen gba ti wo igba to fi je pe orin ata ata ata ni won ma nko lojojumo ko je ka tete wa ogbon dase
0: okay o olohun olohun ni je ki laburo ke mi
1: amen
0: olohun si ni na ko ni je ki ota o na wo ibi se
1: mi amen abeke
0: soye onikaluku na n so rire lapo are
1: to ba pe teyan tin fi owo kan to ti fi pan tete eru ti o ba ni owo keji to le ran lowo amon re o
0: kini ti mo ka to so yen
1: oro yoruba ni ronu si

0: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mo kadam basu no Hajj Umrah service won tun ti se eto umura olososu umura December umura Ramadan 2027 ni san die die ile se mo kadam basu no Hajj Umrah service ti pe ama ibugbe to sumo Masjid Al-Haram Makka ati Madina onje ile wa siara ofe onigbadegba pe baba ile se mo kadam basu no Hajj Umrah service rin ajo itosana ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Oloya shopping complex Ojabode nilu Ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 kadam basu no Hajj Umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi ran
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Kára ó di pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
7: Baba akọrin látàárọ̀ ni o ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rè.
7: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
9: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
7: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà.
10: àjọ tó rí sí tété oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ ń gbọ́ o pẹ̀lú táyélolú àtọmọ kẹ́hìndé ọmọ ogun tó yẹ ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ̀ ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ̀ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5 A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tó yẹ the most famous twins in african tourism nù a ní ẹ mọ̀ lọ síbi kankan ẹ mọ̀ yín kú ò níbẹ̀ rárá ẹ mọ̀ gbọ́ wọn travel with the twins èmi ọmọ.

0: Daniel Amowolani meji JP. Annual 31 days covenant fasting and revival. Akori itadu yi. Ona Abayo si ohun gbogbo. Ogun to ti ma wo ya jalo jo to pe. Akoko to Ona Abayo sana. Pe pase fi Olorun ri awon iranse. Professor de Mama Tunde Wonderful. Ambassador Prophet Samuel Ogunuga. Prophet Oredi Aderomu. Prophet Adeyemo. Adeyinka Jo. Prophet Joseph Ayo Tunde. Pastor Shem Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prophet Olorun Alari. Prophet Faluwa Fetamole. Prophet Asolaye Ika Ogunsola. Apostle Timothy Oladeji. Pelu aparise Olorun atawon Olorun emi wo ni Olorun alaye. Daniel Amowolani meji JP. Wo ma so tele saye gbogbo eyan nu sojila ago merin abo irole lojojumo. Bakojo Saturday 1st August. The Monday 34th. Then we got Christ as Savior and Holy Ghost Ministry. Asaju Pastor. Be Aitinu Oye Estate. Arurogoro Rojo Mbadan. Akoko Jutu Rare Oya Jejo Rere Ajo Emi O.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A level to fẹ wọlé pẹlú direct entry o rọrun pẹlú WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labi Okuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so a ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Bàbá, akọrin látàárọ̀ ni. O ti sú mi, igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
3: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. O ya wo on re on re
2: Takashi pelu edegbeta naira 500 naira lori splash 105.5 fm pelu code e *347*1004*#. Lori Lajelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
4: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
2: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
5: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ̀ kò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ̀rúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
6: Lagilu FM 96.7.

0: e kaabo si ori eso se dada la bayin ode odun bi oruko mi ni oluwa niye thomas idowo mo ni alejo pataki ti won si ni ohun pataki lati so fun wa loni alejo wa e daruko yin fa awon ara ile
1: mo ki ni le loko lodo ati leyin ode tayo popo sisin on loruko tebi nje eseun popo
0: e kaabo alejo wa ki wa lo gbeyin wa sori eto loni
1: e se atokun kin to so n to gbe mi wa si ori eto loni mo fe ki gbogbo si to gbe mi patapata ki won mu bairo won ati iwe ti won fi ko sile tabi kon mu ero bani soro won ki won ko number isile
2: 0811643801 be kon si 0811643801
1: ni bayi n to gbe mi wa si ori eto re gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde wọ́n ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ ni nǹkan dẹ̀ ń wọ́n si gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwa náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó ń tún gbé mi wá sí orí ètò náà nìyí thousands of people are graduating every year they don't have job many are jobless so people even have job but they can't feed their family with the job they have a lot of people things are turning upside down in our country every time what are we doing what do you want to use to assist the government for everything we blame our government I want every head that is hearing me everybody that is hearing me I want you to write this number down
2: 0811644 3801 there can see 0811643801
1: ọpọlọpọ gan níṣẹ lọwọ tó jẹ pé iṣẹ wọn ò tó wọn jẹ ọpọlọpọ náà ló sì tún níṣẹ lọwọ tíṣẹ rẹ tó jẹ ṣùgbọn tó ń gbèrò láti tẹsíwájú láti tún sún síwájú sí i àtẹni tó níṣẹ lọwọ àtẹni tó níṣẹ lọwọ ni àǹfààní yìí ló wà fún bẹẹ ni kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ this is an opportunity we are bringing it to you at your doorstep just grab it once you lose this opportunity you may never gain it again that is the reason why you need to seize this opportunity it is free gbogbo etí tó ń gbọ́ mi pátá ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn text your name and your location to the number
2: 0811643801 lẹ́ẹ̀kan sí 0811643801
1: text your name and your location to the number orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá lára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta yìí ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni a fún yín ní nọ́mbà àti ticket tí ẹ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ṣe kó owó jọ àní ẹ mówó wá ẹyin rẹ ni wọn pa bí wọn ṣe ń sọ náà nu àní ẹ mówó wá o n tí ò bá sì ti náà yín lówó kò nílò pé kó tún náà yàn lẹjọ bẹ́ẹ̀ ni ẹyẹ kàn wá kẹ wá fi ti ara yín gbọ we are going to train you how you can gather money in this company own your life enterprises limited and you have chance to speak with our boss ambassador ayodele mo sì gbà ládùúrà wípé gbogbo ẹyin tẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù ẹ ṣe ìdìtẹ̀ fúriwa lórí ètò náà nìyí.
0: ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí nọ́mbà ọ̀hún mo fẹ́ kẹ́ ẹ tún bá ń pè é lẹ́ẹ̀kan sí i fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí ì mú báírò àti ìwé ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí i.
2: 0811643801 lẹ́ẹ̀kan sí i 0811643801.
0: Ó dàbọ̀.
3: Lagilu FM 96.7.

Ilé-iṣẹ́ ilé ìtọ́rísí iṣẹ́ òde nílẹ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ní mọ́ ṣe àgbéyẹ̀wò sí àwọn agbọ̀n ibi tí ẹ̀kún omi ti ṣe ìpalára fún lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ Bìnín lọ sí Sàgámù lẹ́yìn àròròdòjò ilé ìtọ́rọ̀ tó sì ṣe ìpalára sí àwọn agbọ̀n ibì kan lójú òpópónà náà. Alákòóso fọ́rọ̀ iṣẹ́ òde nílẹ̀ yìí onímọ̀ Dave Umahi ń lo fi ọ̀rọ̀ yìí léde nígbà tó ń ṣe àbẹ̀wò sí àwọn agbọ̀n ibi tí ẹ̀kún omi ṣe ìjàm̀bá fún ní agbọ̀n ọ̀rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Nínú ọ̀rọ̀ Umahi, ó ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ òun náà ni wọ́n gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ àkànṣe kan kí wọ́n sì kẹ́ fi àwọn ibi tí ẹ̀kún omi ọ̀hún tó ṣe ìpalára fún kírúfẹ́ rẹ̀ kó mọ̀ bá a ṣẹlẹ̀ mọ́ lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ náà. Umahi, ẹni tí adarí fún iṣẹ́ òde lágbọn ìpínlẹ̀ Ondo onímọ̀ ẹ̀rọ Lajide Hussein Suju níbi àyẹ̀wò náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé ìjọba yóò ṣe ń tọ́tọ̀ àti ń tọ́yẹ̀ láti wójútùú sí ojú ọ̀nà náà. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Kristi lágbọn àríwá ilẹ̀ yìí òun náà ni wọ́n ti rọ àwọn tí wọ́n jẹ́ adarí adarí nínú àwọn ọmọlẹ́yìn Kristi láti yàgò gidigidi fún àwọn ọ̀rọ̀ eléyìí tó lè ba nǹkan jẹ́ lágbọn òṣèlú lẹ́yìn eléyìí tí wọ́n lọ rí ṣe ìpàdé alátìlẹ́kùnmọ́ríṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹgbẹ́ ọ̀hún ló tẹ pẹlẹmọ́rọ̀ rẹ̀ wípé irúfẹ́ ìpàdé bẹ́ẹ̀ ni ló yẹ kọ́mọ mú ìdàgbàsókè dé bá àlàáfíà tó ń ti ìṣọ̀kan nílẹ̀ yìí. Ẹgbẹ́ ọ̀hún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wọn wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ adarí nínú àwọn ẹlẹ́sìn nílẹ̀ yìí ó náà ni wọ́n ní ipa ribiribi tí wọ́n gbọ́dọ̀ kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ṣá, wọ́n ní ṣe ni wọ́n gbọ́dọ̀ yàgò fún àwọn ọ̀rọ̀ eléyìí tó lè da pinpin ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n buwọ́lù ẹni tí í ṣe akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ọ̀hún Basin Sunday àti akọ̀wé alūkkóró fún ẹgbẹ́ ọ̀hún ẹni tí í ṣe olùṣọ́àgùtàn Ruth Wàdà òun náà ni wọ́n pawọ́pọ̀ buwọ́lù ìwé ọ̀hún tí wọ́n sì fi àìdùnnú ọkàn wọn sí bí ọ̀rọ̀ eléyìí tí àwọn èèyàn ń sọ jáde lórí ìpàdé eléyìí tí ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀pù nínú ìjọ Àgùdà lórí ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu òun náà ló ti rọ omilẹ́ngbẹ́ àwọn ìyálọ́mọ nílẹ̀ yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń fọmọ lọ́yàn lọ́wọ́ láti máa gbé ìgbésí ayé tó ní ìtumọ̀ kí wọ́n máa jẹ ohun tó ṣara lóore tó sì ṣàpèjúwe ìmọ̀ fún ọmọ lọ́yàn gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ ìdàgbàsókè rere nínú ìgbésí ayé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde tó fi léde láti sàmì àyájọ́ ọjọ́ ìfọmọlọ́yàn lágbàáyé tọdún 2026 eléyìí tí wọ́n wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ keje nínú gbogbo oṣù kẹjọ obìnrin àkọ́kọ́ ọ̀hún sẹ́nẹ̀tọ̀ Tinubu òun náà ló wá darapọ̀ mọ́ omilẹ́ngbẹ́ àwọn èèyàn lágbàáyé láti fi ọ̀rọ̀ léde lórí ìwúlò ìmọ̀ fọmọlọ́yàn bó ti tọ́ àti bó ti yẹ. Obìnrin àkọ́kọ́ ọ̀hún tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìmọ̀ fún ọmọlọ́yàn òun náà ni ìdókòwò kan gbòógì eléyìí tí mọ̀lẹ́bí àti orílẹ̀-èdè lè ṣe nínú ìdàgbàsókè rere fún àwọn ọmọ tí wọ́n ṣe ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ńtẹ́tí gbọ́ láti kàn ní Lagilu 96.7 FM.

0: Secure Your Future Group International. Àjọ yìí kí ni wọ́n gbé dání bẹ́ẹ̀ financial education ni wọ́n gbé dání. Èyàn ni wípé ọlọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ọlọ primary, ọlọ secondary, ọlọ colleges of education, ọlọ polytechnic, ọlọ university, gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ọtí kọ káàkiri. Bó ti wá ń gbìyànjú lórí àti jẹ́yàn ní di ìwé yìí. Ó wá ku bó ti sọ ẹ̀kọ́ ìwé ọ̀hún bó ti sọ dowó. Ó ku bó ti sọ dọ̀rọ̀. Ó ku bó ti sọ ẹ̀kọ́ ìwé bó ti sọ di jẹ́yàn nínú ayé. Òun ni àjọ Secure Your Future Group International wà fún. Kíwe yẹn le ba wúlò fún ẹ lájọ yìí ṣe ń pè ọ́ sákíyèsí lásìkò yìí. Secure Your Future tá ń sọ yìí. Àwọn ni wọ́n mẹ́ńtọ̀ rẹ lórí bó ti lè sọ̀wé dọ̀rọ̀. Láì ní mú ni sìn pín pín. Wọ́n ò pé wá ṣe sogúdogójì sogúdà àádọ́ta o. Àwọn financial plan téèyàn máa ń ní fún ìgbésí ayé ẹ̀ tí ó já sí pé béèyàn bá sí mọ́ gan. Ọmọ téèyàn bá bí yóò tó máa jèrè ẹ̀ lọ ní láyé àbádà. Láì ṣe pé ń kiri ògò kiri. Láì ṣe pé ọmọ wa máa wọ̀n yẹn túláàsì ládùúgbò pé àdẹ́dàn dandan ẹ wá jẹ́ down chain ni mi. Àsìkò àti máa rówó ń ṣẹ́rè dípò kó wọ́n máa láàlà sí rẹ káàkiri àdúgbò. Àsìkò àti rówó ń ṣẹ́rè o. Owó rẹ lè máa ṣiṣẹ́ fún ọ lásìkò yìí tí ó tó máa ṣiṣẹ́ kalẹ̀ dọ́mọ rẹ. Àrọ́mọdọ́mọ rẹ owó rẹ ó máa ṣiṣẹ́ kalẹ̀ fún ọ. Intajọ Secure Your Future Group International dápẹ́ ọ wá jàǹfààní rè. Irúfẹ́ àǹfààní báyìí ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sílẹ̀ yẹn máa pè síbẹ̀. Àjọ yìí ti ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí. Lọ́dún tó kọjá wọ́n pín oúnjẹ fáwọn èèyàn nígbà òpin ọdún. Àwọn èèyàn wá ń nàgà wọ́n wá ń wò wọ́n wípé ìmọ̀ lẹ́yìn tí ń rówó tẹ̀ ń ná báyìí. Àbí àwọn kan ni wọ́n kó fún yín àbáwọn olóṣèlú kan ni. Àwọn àjọ yìí wá ní àwọn ò níbàṣepọ̀ pẹ̀lú olóṣèlú kankan. Àmọ́ ẹ mọ̀já máa sọ ń kọ̀rọ̀ ẹ jáfẹ́ kan wá sórí rédíò. Ni wọ́n fi wá sórí rédíò láti wá tàgbà ń gbà tán gbé dání. Ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n máa ń ṣe fáwọn èèyàn. Wọ́n wá máa ń sọ̀rọ̀ ọ̀fẹ́ kan gbogbo ìgbà tí bá ti wà lórí afẹ́fẹ́. Ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa ṣe ó níye tí wọ́n máa ń gbà. Ṣùgbọ́n wọ́n nígbà bá ti wà lórí afẹ́fẹ́ èèyàn ogún àkọ́kọ́ tó bá kọ́kọ́ text yes. Sọ́rí nọ́mbà tí mo fẹ́ pè yìí. Ẹ má jẹ́ ntàn yín, wọ́n bá dẹni tí wọ́n ṣe fún lọ́fẹ̀ẹ́. Bọ́ ọ bá ti ń gbọ́ mi lásìkò yìí sáma text yes. Nọ́mbà yìí bọ́ bá wà lára àwọn 20 àkọ́kọ́ mo kí ọ kú oríire. Máa text yes lórí nọ́mbà yìí.
1: 0806-097-2051 0806-097-2051
0: Ìrírí wọn tán ti rí bàbá wọn sálárí ẹ̀nà, ìyá wọn sálárí ẹ̀nà. Wọ́n wá rí pé gbogbo lóòní tí wọ́n ń gbà gbogbo ọ̀kára wọn. Làwọn fi tètè wá wò ó wípé ẹjẹ́ mi ó tètè ta kọ́sọ́ kí n tètè sẹ́kun ìṣẹ́ kí ìṣẹ́ má bàa sẹ́kun ìṣẹ́ mí mi. Ìdájọ́ pawọ́pọ̀ bá ṣe wí ni o. Bọ́ ọ bá jẹ́ student àǹfààní ńlá ni fún ọ. Bọ́ ọ bá jẹ́ òṣìṣẹ́ ìjọba máa bọ̀ wá. Bọ́ ọ bá jẹ́ oníṣẹ́ owó tó jóníṣòwò máa bọ̀. Oníṣẹ́ oṣù máa bọ̀. Máa text yes sórí nọ́mbà yìí.
1: 0806-097-2051
0: Yes, ni kò text síbẹ̀ YES.
1: 0806-097-2051
0: Má procrastinate yo. Torí procrastination tẹ rí yẹn ni character assassination fún motivation. Má dàgbà sí pé ó ṣe lọ́la tètè dìde fúyà báyìí kọ́ máa lọ sọ́dọ̀ àjọ Secure Your Future Group International tàbí kó máa text yes sórí
1: 0806-097-2051

Mọ̀gín lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí kan ní táwa ẹ. Lórúkọ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti wà ń bẹ̀ nítorí ti wa tẹ́ ẹ dúró bẹ̀ pé só bù mọ́ lètò tẹ́ fẹ́ gbọ́ ni mo fi ń kí yín o. Adé ọ̀ṣun yín náà ni pàdé yín èèyàn yín ọmọ yín ẹ̀jẹ̀ yín alájọrin yín alájọjẹ alájọmọ yín ó tún ti dé lórí ètò só bù mọ́ nìyẹn. Mo ń kí lórúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá tí ń bẹ níkànnì yìí.

0: ẹjẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń fún wa lẹ́bùn lórí ètò yìí mo sì tún kí ẹ̀jẹ̀ mi àbúrò mi alájọrin alájọjẹ́ mi ohun àbáwọlìí apostle amos ọlárẹwájú ọdẹ mi fún tọjọ́ bíi rẹ̀ lónìí kò ní jáṣe mọ́ ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé mọ́mọ́ wa yọ̀bá mi ọ̀sùn dáǹdè onílọ́jọ́ bí wọn ọmọ àbá àgbàlá dáǹdè náà ni olólùfẹ́ kan yìí tọ́ndẹ̀ jẹ́ ara àwọn bàbá tí wọ́n wà pẹ̀lú àwọn gbogbo gbà happy birthday to you ẹni tó jẹ́ káàṣì ẹ̀ kò gbé o kò gbé ṣùgbọ́n àní dá wọn lágara gbogbo èèyàn ní gbọ́ báyìí hello adínpè yìí tẹ́lẹ̀ tẹ́ ẹ gbé kì í ṣẹ̀yìn kọ́ọ̀lù jáwọlé ire àtàyọ̀lá a tún pàdé lọ́la lórí ètò ṣòbù mọ́ káyọ̀dé adéọ̀sùn lórúkọ mi kébùgì lólóòtú ètò yìí óyá dágbére já máa lọ
1: torí
0: pé alàgbà bọ̀sùn aláyànde làmójú ẹ̀rọ.
1: ní kété bá tún ti ka ìròyìn tán ní èdè yorùbá ní aago mẹ́rin lọ́làlẹ́ tí máa pàdé wa lórí ètò yìí ṣubú mọ́ ọlámilẹ́kan ọláwúwo infinity lọkàn mi.
0: nọ́mbà tá a fi ń pè àwọn ìpè ń wọ orí rẹ̀ ṣùgbọ́n ẹni yẹn ò tí ì gbé a sì lè dá wọn lágara ẹ ṣé o tẹ́ ń gbọ́ wa.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí

0: ṣe pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ. Pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Àgbàlá ọba Adébáyò Àkàndé MFR láti ń búra múramù bíi kìnìún lágelo FM òkè gájòkè ilẹ̀ Ìbàdàn lálẹ́ téńté sí. Lágelo FM máa tẹ̀síwájú.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: yẹn dìde ẹmí alátakò níwájú ẹmí yẹn gbiná sọnù ẹ ti rí irú àwọn ìsọrí ènìyàn tí mo ní mò ń retí nínú prógámù yìí ẹyin olóṣèlú àkókò tí yín mọ̀ tún leléyìí wọn ti ń fún àwọn èèyàn ní appointment báyìí àánú ló lè ṣe o kì í ṣe ọgbọ́n rẹ àwọn alágbára ń ṣubú o ìjádẹ ń ṣègbé wá fi ọ̀rọ̀ rẹ síwájú ọlọ́run ní adámi mógójì sọsìtì ní friday saturday and sunday ní ọ̀sẹ̀ yìí kò dẹ̀ wá fúrí ìránṣẹ́ ọlọ́run láti wá gba ìtọ́nilọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ àwọn wòlíì rẹ orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ nàìjíríà ó dẹ̀ máa rí àánú gbà títí di ọjọ́ friday saturday sunday ọ̀sẹ̀ yìí tí máa rí ọ orí rẹ ò ní sùnú àgbàrá ẹ̀jẹ̀ tí nínú olúwa wòlíì àti ajínrere sam olúwa lọ thank you god bless.
1: ó ti bẹ̀rẹ̀ ó lọ lọ́wọ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní jesus ti fi ọlọ́run ojú bá lọ sí tábìrà
2: lọ. iṣẹ́ ìyanu tí jésù ṣèlérí fún wòlíì sí abolú alọ́ba láti arúgbó gbogbo láti ṣe ní jesus ti lọ́dún yìí nínú rìn àjò àwọn àgbàdo ọlọ́dọọdún yẹn ṣùgbọ́n mẹ́sì ọ̀gbẹ́bì àánú tó dájú ti dá bídí ọ̀sẹ̀ yìí ló bẹ̀rẹ̀ pẹ̀lú àánú jésù olúwa wá fẹ́ gba gbogbo èèyàn lọ́wọ́ alágídí ogun ẹ̀gún ìdílé tí ò jáde àwọn gbà lọ́jọ́ friday saturday àti sunday lọ́gà bá bẹ́ẹ̀ fàmì òròyìn ọ̀pọ̀ ṣí ọlọ́mọ aláàyè àwọn olórin ẹ̀mí jábírí ogun peter ògúndókú ọbẹ̀ sábọ̀lú alábàbà adámígbógun yóò máa sọ̀rọ̀ àṣẹ lórúkọ jésù bàbá aláàánú jésù fúnra rẹ̀ ó máa ṣàṣẹ pé bẹ́ẹ̀ làǹfààní wọnà wọn pẹ́sẹ̀ lè máa wà láti rí wòlíì tí àdúrà yóò sì máa lọ ní gbogbo wákàtí lórí social media nù tí prọfẹ̀ sábọ̀lú
3: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

ọwọ́ wòlíì Akuchi Gabriel Olayinka fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílùú Òró tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwani Summit òpópónà Àjàṣẹ́-Èpo Agbíọlà Òró nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀, owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà.

sọnù ní ìpínlẹ̀ ọ̀sùn léyìí tá a pè ní oru ìdápadò ogo tó sọnù níbikíbi tí ẹ̀yin bá ti bọ̀ síbi ètò náà yálà láti ìlú ìbàdàn ìlú ìlọrin tàbí ìlú ọ̀yọ́ ẹ sọ̀kalẹ̀ ní ìkòyí junction ní ìpínlẹ̀ ọ̀sùn ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí oríta ìjẹ̀bú níwájú ààfin oníkòyí tìlú ìkòyí níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadà ogo tó sọnù àyànfẹ́ ò gbọdọ̀ gbẹ́yìn níbẹ̀ ayayaya ọwọ́ ọlọ́run farahàn olóyún ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́ àgánrọmọgbẹ́jọ́ aláìsàn rí dandy àwọn ọ̀dọ́ wọn ń gba connection sínú ògo onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní sẹ́lẹ̀ ọlọ́run sì tún jẹ́rìí agbára.

0: l'oluwa ko yi pada.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: lọ́wọ́ Olúwa ni èmi ti gba èyí tí mo sì ti fi fún yín pé Jésù Olúwa ní òru ọjọ́ náà tí a fi hàn ó mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì wí pé gbà jẹ èyí ni ara mi tí a bù fún yín ẹ máa ṣe yìí ní ìrántí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ ó wí pé ago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi nígbàkúgbà tí ẹ̀yin bá ń mú ẹ máa ṣe yìí ní ìrántí mi.
1: Where did he received of the Lord?
0: Níbo ni ó ti gbà ní ọwọ́ Olúwa?
2: Luke 22:19.
0: Ìwé Luke oríkejìléníogún ẹsẹ̀ óókàndínníogún.
2: And he took bread and gave thanks and break it and gave unto them saying, this is my body which is given for you, this do in remembrance of me.
0: Ó sì mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì fún wọn ó wí pé èyí ni ara mi tí a fi fún yín ẹ máa ṣe yìí ní ìrántí mi.
1: This is Jesus himself.
0: Jesu Christi fúnra rẹ̀ ni
1: èyí. This is what he gave to the Holy Spirit.
0: Ohun tí ó fún ẹ̀mí mímọ́ ni
2: èyí. Which the Holy Spirit gave to the apostles and prophets.
0: Sí ẹ̀mí mímọ́ sí fún àwọn apostoli àti àwọn wòlíì.
1: And he now deliver it unto churches.
0: Ó sì wá fi fún àwọn ìjọ.
1: This is the only feast.
0: Àsè kan ṣoṣo rèé o.
1: That God has spoken.
0: Tí Ọlọ́run ti sọ.
1: That we should do.
0: Pé kí a máa ṣe.
1: All other feasts that you are doing, God has not spoken unto you.
0: Àsè mìíràn tí ẹ bá a máa ṣe, Ọlọ́run ò bá yín sọ eléyìí o.
1: And when are we to do this thing?
0: Nígbà wa la gbúdọ̀ máa ṣe eléyìí.
1: Acts chapter 20:7.
0: Iṣẹ́ apostoli orí ogún ẹsẹ̀ ìkeje.
1: Upon the first day of the week.
0: Ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀.
1: We saw disciples gather together to break bread.
0: A rí àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n kóra wọn jọ pọ̀ láti bo àkàrà.
1: This feast is to be broken upon every first day of the week.
0: A ní láti máa bu àsè ní gbogbo ọjọ́ ìkíní ọ̀sẹ̀.
1: There's no any other feast commanded except this.
0: A ò rí àsè mìíràn tí a ti pàṣẹ rẹ̀ yàtọ̀ sí eléyìí.
2: Yes.
0: Bẹ́ẹ̀ni.
1: How does God speak to us today?
0: Báwo ni Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ ní òní?
2: How does he speak to us on marriage?
0: Báwo ni ó ṣe ń bá wa sọ̀rọ̀ lórí ìgbéyàwó?
2: Yes. We have seen that in Matthew chapter 19.
0: A ti rí eléyìí nínú ìwé Matthew orí óókàndínníogún.
1: When we contrast that with Deuteronomy 24.
0: Nígbà tí a bá gbélé yẹ̀wò pẹ̀lú ìwé Deuteronomy orí kẹrìnléníogún.
1: We saw how God spoke to the Jews concerning marriage.
0: A rí bí Ọlọ́run ṣe bá àwọn Júù sọ̀rọ̀ nípa ìgbéyàwó.
1: That they can marry and divorce for any reasons.
0: Pé wọ́n lè ṣègbéyàwó wọ́n sì lè kọ́ra wọn sílẹ̀ fún ìdíkìdì tí ó bá wù wọ́n.
1: But Jesus said no.
0: Ṣùgbọ́n Jésù ní pé rárá o.
1: The only reason whereby you can divorce your spouse is if sin of fornication is committed.
0: Jésù ní ìdí kan ṣoṣo tí a lè fi kọ ara yín bóyá ọkọ àbíyàwó tí a lè fi kọ ara yín sílẹ̀ òun ni wípé tí ẹ̀ṣẹ̀ àgbèrè bá ti wà nínú rẹ̀.
1: Otherwise, you are to live together, then do the two of you part.
0: Àìjẹ́ bẹ́ẹ̀ ẹ gbúdọ̀ máa gbé pọ̀ títí ikú yóò fi pin yín níyà.
2: How does God speak to us on the position of women in the church?
0: Báwo ni Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ nípa ipò àwọn obìnrin nínú ìjọ?
1: 1 Timothy 2.
0: Ìwé Timothy kìíní orí kejì.
1: 1 Timothy 2:11-12.
0: Ìwé Timothy kìíní orí kejì ẹsẹ̀ kọkànlá àti kejìlá.
3: Let the woman learn in silence.
2: Let the woman learn in silence.
3: With all subjection.
2: Yes.
3: Why suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.
2: Why? Why?
3: For Adam was first formed.
2: Yes. Then if
3: and Adam was not deceived, but the woman being deceived was in the transgression.
2: All right. Yes.
0: Jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́. Ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin bí kò ṣe pé kí ó dákẹ́jẹ́. Nítorí Ádámù ni a kọ́ dá lẹ́yìn náà Éfà. A kò sì tan Ádámù jẹ, ṣùgbọ́n obìnrin náà nígbà tí a tàn ó ṣubú sínú ẹ̀ṣẹ̀.
1: Do you believe this?
0: Ṣé ẹ gba ilé ìgbọ́?
1: This is the way God is speaking to us.
0: Bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ ni èyí.
1: In the churches today.
0: Nínú àwọn ìjọ ní òní.
1: 1 Corinthians 14:34.
0: Ìwé Kọ́rìntì kìíní orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnléníọgbọ̀n.

0: febe lo ni lagelu fm ni ke ma gbo
1: Lagelu FM 96.7.

0: La Gelu FM, Jagaba Gogo Radio, Maro Wancho. Ubalẹ̀ bagẹ̀, ó wọlé pẹ̀lú Steve, gbogbo Peter ni ó kú fún bí àwọn. Misty Peters, jákun labí ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà. 50 Peters, bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room. Tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
1: Javis PR iCare Foundation ló ń lọ gun tata. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lúwa dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PR iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánúgbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí olówó dín fowó sanu shopping complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
2: 0701-01-522-55.
1: Ojúlọba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́pọ̀ iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
4: Ẹ jẹ́ fàgbọ́ agbára ìgbà ìyanu ogun yá bẹ́ẹ̀ gbọ́ sùn kájọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wé Aládìmẹ́jì JP. Annual 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmọ́ Bákúndé Wọ́ndáfà. Ambassador Prọfẹ̀ Samuel Ògúnúgà. Prọfẹ̀ Kúrẹ́dé Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀ Joseph Ayọ̀ Túndé. Pastor Sheu Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárí. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́ Mọ́lẹ̀. Prọfẹ̀ Ẹ̀sọ́láyé Ika Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláàyè. Daniel Amọ̀wé Aládìmẹ́jì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August the Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀. Behind the New Year Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ ò yá jẹ́jọ́ rere àjò ẹ̀mí o.

0: call we go tell you say you don cash out Play for Splash FM. Now star 347. Star 1004. Star 1 hash. If you want play on top Lagilu FM, now star 347. Star 1004. Star 2 hash. You fit to play self for our website. www.cashier.ng. Remember, send our your state gaming board. 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lagilu FM 96.7.

0: Agilu FM 96.7.
1: Ilera loro.
2: Ọ̀gbẹ́bọ́lá Aba Om olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kó dikọ̀ ká rin òpó ná méjì kù ti máa rẹni àbí ìwọ ọlọ́mọ ọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákọ́lẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá ọ wọ̀ yá àjàlágù ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlòbà gòlòbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí kà sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Om ẹ̀lú ẹ̀lú wa ni 0813 383 1198.
3: Àdániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ mi ni Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Bákan náà wọ́n á tún máa pè mí ní olóòtú ìsìn ara. A ti wà ní Ọlátúbọ̀sún Shopping Complex tó wà ní àdojúkọ ilé epo Total tó wà ní Takinlóye Òjé nílùú Ìbàdàn. Ibẹ̀ ni iléeṣẹ́ Ọbádára wà báyìí. Bákan náà ni ẹ sì lè kàn sí ẹ̀ka iléeṣẹ́ wa tó wà ní oríta Owóde Ọ̀yọ́ Aláàfin Nọ́mbà 3 Ìsẹ́yìn Road Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí ni 081 33 83 11 98. Kí la fẹ́ bára wa sọ, òun náà ni ọ̀rọ̀ nípa ojú wa. Nítorí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ lọ́ba ọ̀nà. Ibi tí a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, mọ́wọ́ òsì kó fi bojú òsì kó là á, kó wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó rìn ọ̀hún wìnìwìnì, àbó ojú tiẹ̀ tiẹ̀ máa ń sáné, àbó orínà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ. Gbogbo ìgbà ojú tiẹ̀ ó tiẹ̀ máa sú, ojú rẹ̀ yóò máa dami, yóò máa yọpin, yóò máa pọ́n. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ wípé tó bá jí láàárọ̀ báyìí ṣe ni gbogbo ìpín yóò kẹ́ lẹ̀ mójú tiẹ̀, ojú rẹ̀ yóò kẹ́ sú wíì. Ọmọ ìyàtọ̀ láàrin àárọ̀, ìyàtọ̀ láàrin ọ̀sán tàbí alẹ́. Elédùmarè òní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Tó bá mọ̀ pé onípènijà ojú, tó bá ti dọ́dọ̀ mi àkọ́kọ́ ṣe àyẹ̀wò fún ẹ, àyẹ̀wò ni ó máa tọ́ wa sọ́ ní àwọn iṣan èyí tó ti ní àyẹn àwọn iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà rẹ. Torí pé oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn ojú, wọ́n ní ẹ̀ka sẹ́lòmíì lójú ni ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣàkóbá fún kò rí nǹkan kan mọ́. Ìfúnpá gíga ló ṣàkóbá fójú ẹlòmíì tí ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì ní iṣẹ́ ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún. Òun ló ṣàkóbá fáwọn iṣan ara tiẹ̀ tí ò fi rí nǹkan mọ́. Èyíkéyìí àìsàn ojú, bóyá ọfà ojú ló bá wọ ni. Torí pé oríṣiríṣi ọfà náà ló wà, ọfà ṣàkàtọ́ a máa bá yẹn lójú téèyàn ò fi ní rí mọ́. Tó bá ti wá rí pé onípènijà kan nínú ojú rẹ pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ́dọ̀ mi láàrin ọjọ́ mẹ́ta péré a ní tí ìró àbáláyé èyí tá a fi ń ṣe ìwòsàn fún àìsàn ojú èyíkéyìí àìsàn ojú tí bá ń dọ̀ láàmú. Bákan náà ni gbogbo yín sì mọ̀ wípé àgbénú omi ìrìnà òun tẹja gbogbo èdò kan kì í gbá bẹ́ẹ̀ ràwé kó má rí ná. Tó bá ti ní ìpèníjà ojú kan bóyá wọ́n ti ṣiṣẹ́ abẹ sí rí ni wọ́n ti wá pè fọ lórúkọ oríṣiríṣi pé àìsàn ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ní dàwọ́ láàmú. Wọ́n náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọbádẹ́rà àbí kò pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 33 83 1198. Gbogbo ìwọ tó bá ń pò ní ìpèníjà ojú kan mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Bómi ṣe ń wọnú àjùmọ̀ kò sẹ́dá kankan tó yé. Bójú rí ó ṣe là tí ó rìnà kiri kò ní yé àwọn ọ̀tá rẹ o. Àwọn èèyàn sì ti ń wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́. Wọ́n lè má dagun lá lónìí iléeṣẹ́ Ọbádẹ́rà ibẹ̀ ni kò máa bọ̀ wá. Àbí ìwọ tó bá tiẹ̀ wá mọ̀ pò ní ìpèníjà ẹsẹ̀. Ẹsẹ̀ ẹlòmíì yóò máa wú bántú bántú. Tẹ́lòmíì bá ń lọ báyìí slippers yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ̀ tí ò ní mọ̀. Gọ́nigọ́rẹ́ wọ́n máa kán gọ́nigọ́rẹ́ sì wọ́n máa kán. O ní lè dá dúró, ò ní lè dá bẹ̀rẹ̀. Ó máa fọwọ́ ọ̀tún gbé tòsìn, ó máa fi tòsìn gbé tọ̀tún. O ní lè rìn dáadáa, ó máa rìn déégè. Tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ báyìí tó bá lóun dìrẹ̀ báyìí ṣẹlẹ̀ yẹn ó fà so. Tẹ́lòmíì bá lóun rìn lọ bí òpó ní mẹ́rin márùn-ún ṣe ni ó máa jókòó wẹ̀sì tí ó máa rẹ̀. O ti ní ìpèníjà àìsàn iṣan ara nìyẹn. Bóyá ẹsẹ̀ ló ń dà ẹ́ láàmú ni, apá ló ń ro ẹni, ẹ̀yìn ló ń dùn ẹni. O lè dá bẹ̀rẹ̀, o lè dá dó, o lè dá rìn. Ìwọ náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọbádẹ́rà tó wà ní Ìtakinlóye Òjé ní ìlú Ìbàdàn. Tó bá ti dọ́dọ̀ mi pẹ̀lú ògùn ọlọ́run, àwọn egbògi tó ń jáde níléeṣẹ́ wa ti ṣe wọ́n lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n. Nítorí pé àyẹ̀wò láwọn ó kọ́kọ́ ṣe, ẹ̀rọ ti ń ṣàyẹ̀wò ojú ọ̀fẹ́ ni, ẹ̀rọ ti ń ṣàyẹ̀wò iṣan ọ̀fẹ́ ni. Torí pé àyẹ̀wò ni o je ka ba mo awon ise e to ti ni ayen ninu ara re to ba ti dodo wa laarin ojo meta pere won ni omo polohun fun enikan se jo enikan lo ati wa ni olatubo so shopping complex to wa ni adojuko le epo total to wa ni takinloye oje nilu ibadan ero ba ni soro ti wa pe wa si ni 081 33 83 1198 081 33 83 11 98 alaafia loju o

orí ètò yín ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbàláwà iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òǹjẹ̀jẹ̀ iléeṣẹ́ rédíò ti lágilú ìkànnì mẹ́rìndínlẹ́ni ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè ìtọ́gàjò kìtà wá kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn àwọn èèyàn ti pọ̀ bíbà lójú òpó mo mọ̀ pé lọ́rùn ẹ̀yẹ junction wọ́n ti gbé rédíò sóríta tí gbogbo wọn wà á máa gbọ́ àwọn ọlọ́kadà igẹ̀ ọlọ́kadà ní junction ranya àti àwọn ẹ̀mẹ̀wọ̀n ẹ̀ ibi táwọn wà lọ́wọ́ alẹ́nu táwọn ó ti máa ṣe fàájì wọ́n tètè máa lọlé o wọ́n á tètè máa lọlé wọ́n á máa lọlé bàbá ti ń lọ bí aago mẹ́wàá sí mọ́kànlá ipe kílẹ̀ ò tó sú sọ mọ̀ pé ọyá wọn lọlé laago mẹ́wàá sí mọ́kànlá tí wọ́n wà tètè lọlé kò sí sí nǹkan kan mẹ́ẹ̀ wọ́n máa ń gbọ́ ètò náà ni bákan náà ni náà mẹ́dùn ayọ̀mẹ́kún aláàjì kábírù ọmọ ti já láròrò o ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè ti nàìjíríà báyìí aláàjì kábírù ọmọ ti já láròrò káàbọ̀ o ti yọ lọ́hùn ẹ̀rín mi ń ó nítumọ̀ o kọjọ o ti máa jọ yé wa o ti jọ máa yé wa nínú owó èké o ń ṣe dáadáa o aláàjì nínú owó èké ń ṣe dáadáa o àti aláàjì màrúfú abiola bá ń lù wọn lọ́gùn ẹnu ojú òní tiwa tó ògúrúgbà lóògùn àkànwò yẹn rè ayé ẹ má jẹun wa náà nira ìnira ọ̀dà ẹ̀kú kalẹ̀.

0: Jesus Christ lawujo agba ta gbe kale ta ni paro ta ni sheki won lo wi lesin oro oro lesin owe awon baba mi kan wa ti mi le gbagbe won lai lai to je pe ti mo ba nko tan gbe si aye mi lori eto ta nse yi o ko won gbodo wa nbe baba Deacon Abraham dagbon duro Deacon Abraham olorode mi le gbagbe won bakan na ni baba mi adiyema ti won je baale oloja malete awon mejeji ni a pe mi pe o e mo gbodo owe o gbodo kuro ti a ba n pe owe no lawujo agba ninu lawujo agba won ni owe lesin oro oro lesin owe boro ba sonu owe la fi wa baba mi Deacon Abraham olorude ati baba mi adiyema baale oja ni malete abaniya owe ogudugba o le mo owe ku o nbe o awon ti a le gbagbe enu otan gbe si aye wa re owe yin ti a wa ju le lale yi owe keke ni tore ti ni ki ma mu owe ti oba ti rin le ka ma ma mu wa mo owe ta le ohun re o won ni eni to ba jogun aso DJ Spider won lo jogun ikisa sebe ni eni o jogun aso won lo jogun ikisa sebe ni o mo iwa na ma fopo lo gbe ko ti baba ba dagba to dogbo to wa jogun aso won en ti wo gan ra si ode kisa wa wa aso ti en ti nlo bo ti pe se kisa ko jogun e kisa lo jogun melo lo so wo o ni wo o le ko fa won ti en toro bara o si le ko lo soju oja olo inu oja oraya e wa ara o awon paaro eni o wa jogun ile nko ke lo ma to jogun o jogun alapa wa imaye ile tawon eyan ti jogun loni ilopolopo elomi lanu won fi se mi ile ti an baba won ba fi ile won o tun ma jale lori won mo pe to ba ti ya adanwo leun gan opa elomi imi an ba ti jale lori yara meji lo ye kemi ogba won wa fun mi yara kan se wo loko iwo gangan to n ja si yara meji be lo hun wo ti ko alapa lojogun o en ba jogun ma to nko DJ Spider eni o jogun abi ama to daddy mi emi ni ma gba moto yen emi ni ko se ti ma ya won na o ma ton ba won ja won dendere eyan o ma se o oh ke duro aye ti o tan jo kan to pe be mi se ma ronu lopo ronu ni imo ba la lele aye ma tore mi ma ronu ku o adura mi okan ni pe ki mo saju mama mi ku ma ro tori mo gba pe ma ku njo kan ni en sa en ko si ogbon ati jo wa lori line Spider gbogbo wa pata bi jo ati bi asaye lati wa lori line ta ti to a wa iwaju won ma mu ti waju ko nbe a wa le sun seyin ko se sun eyin o tori to ba ti kan wa awa lokan so wa mo bi wo lokan bi wo ko en olumi o wa mo an ya won mo pe so leto ya duru wahala ti mo ba baba won se wahala bu wo lo se se wo ni biriki la to oko ni abi won carpenter ta carpenter to kan le o mo se o ha en jo wa je le kan ni ti won fe ka pe si eni oba jogun le nko Spider ke lo jogun o ba n si oju opo le 09123708675 09123708675 DJ Spider ni an loju oja bayi eje atoju oja de e ma bere e lo ri gogu ka lo si wadi re en ba jogun ole won lo jogun alapa en jogun aso o jogun ikisa en jogun moto o jogun pangolo en ba wa jogun le nko kin lo jogun a n pada bo e ku kale
1: Lagilu FM 96.7
2: Ṣégbà ti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mí olórin yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run. Láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophetic Bima 2026 Apostolic Meeting. Ìbò náà darapọ̀ wá gba agbára ọlọ́run. Fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 ni. Láàgó mẹ́sàn-án òwúrọ̀ 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant. Prophetic Bima 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 Friday 14th August ni. Láàgó mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórin yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣe nínú ìjọ̀rọ̀ wọn lágbára. Gbogbo ẹni Christ Power Buster. Adégbàyí Ife Ibadan Express Road. Ìbàdàn Eagles Association of Ministers. Ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
3: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
5: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lólé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta oògùn ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: orí ètò wa ètò yin ètò ti gbogbo ayé ma joko deun na ni ètò láwùjọ ẹ̀yin àgbà ilé iṣẹ́ rédíò tí ò pé méjì ilé iṣẹ́ rédíò ti lágelu ìkànnì mẹ́rin dín ní ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè tó wá ga jòkè ta kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ òní wọ́n ń pè àárín adésínà ọmọ aláwòdé ọ̀gá àti ani olóòtú ètò láwùjọ àgbàánu tá a bá ní púrọ sá fún wa ìbá ilé yìí ojú òní tí ọ ọkàn ẹ mọ pọ ọkàn ẹ mọ àwọn èèyàn ti wà lójú òpó o àwọn èèyàn wà ńbẹ má jẹ kó bàjẹ adékúnlé àǹbàlí wọn ní látọyọ aláàfin làwọn ti ń pè alàgbà lamidi adéwálé latif ẹ̀ka àlẹ́ o wọn là kú ètò akínbóyè ògúnnìran àwọn náà wà ńbẹ wọn ní ò ní bàjẹ́ láti fi ọ̀dàn ẹ tún gbọ́ wa ńbẹ hun tó àdúpẹ́ àwakọ̀ ọlọ́run ọba ni bákan náà ni alàgbà ọpẹ́ ló yẹrú kàbírù ẹ ṣeun ṣeun abilékọ ayọ̀ọ́lá fasad adúpẹ́ lọ yín o alájà fatima làṣìṣe ọmọ nìyí àwọn wò wá ketekete tó fi dórí alájà raifu tawa kalitu abiodun ìyá àbejì láti ìlú òṣogbo ẹ mọ̀ ṣeun àdùnní àdé ṣogbe ni láwùjọ àgbà ẹ káàbọ̀ orí ètò bàbá mi sà ọkọ ìyàwó alàbá yusuf látọjú olómi ẹ ǹlẹ́ o alájà fatima làṣìṣe ọmọ ni àwọn náà tún wà ẹṣẹ àdúpẹ tó káwọn èèyàn máa pè sójú òpó lókù báyìí o àbí bò ni káwọn èèyàn máa pè sójú òpó ni ẹni tí wọn bá kọkọ wá bẹjọ lórí yàyà ọmọ ajé àbálọjà adélábù ẹlẹ táwọn à ń bẹ o ẹ kà á lẹ o ẹ mọ̀ kà á lẹ ẹ
1: ẹ kú ètò
0: ètò nísà
1: ọlọ́run máa bá yín ṣe o
0: àmì àṣẹ ìdùmàrè
1: òwe tí ẹ jùlẹ ẹni tó jogún ilẹ̀ ẹ jogún sàárè
0: bàbá ìgbóná pọ̀ ẹ ṣe rìsáàchì yín bàbá orúkọ yín
1: ibrahim alani láti sanyo
0: ibrahim
1: alani
0: alabi
1: alani
0: ibrahim alani láti sanyo ẹni ó jogún olẹ ó jogún sàárè ó mà ṣe o ẹ gbà ẹ jẹ́ ká tún fún ẹlòmíì láàyè ọ̀rọ̀ tọ́kẹnu ni ẹni tó jogún táwọn àmì dj spider hello
2: ẹ kálẹ̀
0: o
2: ẹ kú ètò
0: mọ́nì
2: lágbára ọlọ́run kò ní bú fún yín
0: ẹ́
2: mo ní kò ní bú fún yín lágbára ọlọ́run
0: àmì àṣẹ o
2: wàhálà òkèrè ó tóbi kò ní jẹ́ pé yín
0: àmì àṣẹ ẹ sọ̀rọ̀ sókè
2: orúkọ tèmi ni káwọ̀dé tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo
0: pòpò
2: ó sòrire
0: èmi a ní pòpò èmi è pé pòpò èmi a ní pòpò
2: pòpò gbogbo ọmọgẹnẹ pòpò
0: ó yé mi
2: béèrè tí màá gbẹ tí fi jẹ̀bù ní kẹ́ fún mi lálẹ́ yìí ó yẹ pé jẹ̀bù mọ́gẹ́nẹ́ ẹgẹ́ kí mọ́gẹ́nẹ́ ó jáde ní ọ̀rọ̀ mi lálẹ́
0: yìí ẹ̀sìn bẹ́ẹ̀ náà lẹ ti ń dákọ mọ́gàjì ilé mọ́gẹ́nà
2: ó sòrire
0: ẹ ti ń dákọ mọ́gàjì àlàbà
2: ó sòrire
0: ẹ̀mí lè mọ gánà
2: alájì síkírù kọ́ṣẹ́ mọ́
0: bàbá pàdé mi ni mọ́gàjì
2: ó sòrire
0: ẹ bá ní parí òwe tá a wíhun ká má dóun náà pẹnu
2: ọyá
0: alẹ́ ni ó jogún aṣọ jogún èkìsà èèyàn tó gojogún olé ó jogún àlàpà ẹni ọwọ́ jogún mọ́tò jogún pangolo eni oba wa jogun le nko ke lo jogun
2: eni to jogun le o ti jogun le
0: ha
2: o eni to jogun le o jogun oro
0: o jogun oro o
2: be
0: o ku tin tin ka gba abete waju
2: ah ye je je bu
0: mo be fun yin level na ni ke je 5000 naira
2: ah
0: eyin ni kan ni mo fe fun 5000 ke se lomi o
2: ta fi lo be ni wo olohun eni to jogun le
0: te lomi ba pe wole o le ma je nkankan won o mo ah ya be se ya be je legusi won ti wa loju opo alagba ti ami yo lale kan latif eseun ah jeme ah ademat ti ami ta wa nbe hello
3: hello
0: e mo kale
3: akita wa ba to de lo npe o lati epo
0: hello
3: akita wa
0: hello
3: hello
0: akita yo
3: baba to de
0: lati bo
3: airport
0: lati airport an gbadun yin
3: eni to jogun le ojogun akitan ni o
0: ojogun akitan ah baba yi e gbianju to ra akitan won ma dale si e je lomi o tun wole
2: lo ku ku
0: a ka le o
2: ko ni se ni re
0: ami a se idumare
2: o ni tri mi ti owo ya lati oke oro ti le yo ala
0: ah ojogun akitan e o ma ti ba
2: eni ojogun le ojogun akitan ni
0: ojogun akitan tori ipa akitan won ma da ile si e seun eh sugbon sibe e ti fe gba boya boya ke fun enikan laaye si ka kuku fe kan gba ba dojude a si hello
2: nigba lo gba to
0: ara ye ma jeun wa nu nira inira oda
2: a ni wa nu nira
0: ami o
2: Ami
0: o ko ni aya oje
2: ati ko ti mi lori
0: e ba mo ba do ko si na ni en ta wa fun na nu
2: e jogun le jogun yonu
0: ha
2: e jogun le jogun yonu
0: lona wo
2: yo da ri wo la ni family te wo ni kan ni
0: ha
2: awon eyan ma ba fa
0: oh
2: wo ni kan ti a le jogun le
0: yo oma gba ni oma agba niyin ta ba ni puro tara wa je won ti gba elo ta nwa nbe sugba ka gbo yin ni ati re ni ogba elo
2: e ba ka le o
0: e ka le
2: oruko mi ni oloye kamaruji alamu lati new galaxy
0: eh won ti sansa fun yin
2: e wi
0: won ti sansa fun yin abi ti yin ton yato
2: wo sansa fun mi o ọmọ àgbà náà lèmi náà ọmọ àgbà náà lẹ tó sọrọ o.
0: ọ̀dà ẹni ọjọ́gun ọ̀lẹ̀ kẹ́ ló jogún.
2: ẹ tó wá jogún lẹ̀ nǹkan kúkú ló jogún ọlọ́mọ
0: tó jogún
2: nǹkan tó ń jẹ́ bó dáín lòun.
0: kẹ́ ló jogún.
2: ọjọ́gun kan tí ó jẹ́ pé ìgbésí ayé rẹ̀ kọ́ lọ́ má jò
0: ó. ẹ gbà ṣé a rí tábà ní purọ́ tà ní ṣèké ẹ mọ̀jẹ̀ àádọ́nà pẹ̀lú ká máa fàkókò wa ṣòfò èèyàn tó jogun lẹ̀ ó jogun ẹjọ́ alàbá látò lómi ó gbùgbà ó ló jogun ìyọnu ìyọnu náà lẹ́jọ́ ẹni ó jogun lẹ̀ ẹjọ́ ló jogun o yóò ṣe wàhálà tí èkú ni ìlànà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ mọ́ já sílẹ̀ nísìn ìlànà yín fi ń ṣe mí ilẹ̀ tí ò ń ṣe bàbá yín ẹ pèlẹ̀ bàbá yín ni ilẹ̀ tí ẹ mọ̀ ń pa rẹ̀ ẹ pẹ̀ mọ̀ ń pa rẹ̀ inú àwọn tí wọ́n kọ́kọ́ jìyà láyé kí wọ́n tó lọ mọ́ jìyà lọ́rùn ni làwọn ti ń jagun gbalẹ̀ ńlẹ̀ ìlórílẹ̀ tó yé mi sí ni ìpele òbí lẹ̀ ń bínú o ẹ rí pé a máa sọ wípé agbórí ilẹ̀ ajẹja agbórí ilẹ̀ ajẹku ajórí ilẹ̀ ajẹ kòkògbé inú kòkògbé tó ń jẹ àṣẹ wàá dọwọ́ ẹnì ilẹ̀ ó mu ọba ọba ti dalẹ̀ ó rí pé gbogbo ń tọ́ ọba tún wá jẹ inú ilẹ̀ ní ń lọ gbogbo ń tẹ̀dá bá wá ń jẹ ní ayé inú ilẹ̀ ní ti ń wá tọ́ ọba ti wá ṣe nǹkan kan tó fi ń dalẹ̀ to fi npe mo fi le bura ah ile o mu o so bi o se ma nbe un la bala o we nu eja keko baba fe ko nbe a lo soju oja bayi ta ba toju oja de ibola ya si ibola gba lo eh la wuju agba won bele ni eku kale
4: Lagilu FM 96.7
5: Labbaik Allahumma labbaik
6: Mannat Ali Imam Javun and Tos Tigbe Anfani Labanta Banta De Umuradi Ronu Gekebi Idoba Le Saudi Tifi Anfani Fisa Olonu Kansile Tigbeni Tope Egba Fisa No Belu Accommodation Ticket Boba Shefe Sinio Mambo Si Mannat Ali Imam Javun and Tos Pidin Bako No Aswa Iram Tiwa Nile Biba Fugbo Gweni Tope Loshi Haj Ati Umura Atomba Nigba Hotel Na 1345 Star Hotel Bela Tule Pani Gati Mato Nilu Maga Ati Madina Eni Tope Kabo Àwọn èèyàn ò ṣiṣẹ́ ṣe sì hára nílùú Mẹ́kà tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ. Ẹ̀pẹ̀ sí Mannat Ali Imam Travel and Tour lórí

0: Tower plus 966-539-876-784. Awani number 1 Random Plaza, Iriagari Estate, Oluyole Extension, along Akala Expressway, Ibadan. The Gas Shopping Complex, Iyanagba Idiroko Border, Ogun State. Millions Multipurpose Plaza, Michael Koloso Expressway, Ajegunle.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ere tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home operoja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
2: Gaga gaga
3: Ganusi
2: gbogbo ya ni pele lodun sugbon ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni Ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu Ganusi paraba wo degbere to ngun fe ni tele tele Ganusi aba mixture ni ogbelura binu ku tinu ngun gudugudu ti san ara gbogbo fe sise pe tori keri kara nro ni lati joko dide fun ya wa dagirase on re san ade ade nu ya sawari egbogi Ganusi aba mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale Ganusi aba mixture ni ogbelura eran re o si lekan si lori okele gedegede ara fifo danu mara fuye Ganusi aba mixture lagbade fun o to bare ni 60 odun to tu gbo amade ni yawo tara re tun ta kutukutu irufe Ganusi aba mixture nlo gbelura Ganusi aba mixture o tu wa kaakire le itaja ogun ati lagbe ni kari kari asun wa lagbata jake jalo le Nigeria Ganusi aba mixture fast kenny Nigeria enterprises lo se idojuko NNPC filling station legbe bridge olonkemi Lagos Ibadan expressway Mbadan lo wa telephone 08081689617 08081689617 Ganusi lo kara otakebe
4: gaga gaga
3: Ganusi.
5: Javis PR iCare Foundation lo nlo gbo tatata wi pe ti yin me lo gbogbo eyan badan tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada daada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara sugbon ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo kaadi ofesi la yewo Reading glasses lofe fun gbogbo en ba nilo e ani se ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju fun rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale Charity PR iCare Foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo lafi ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building Yana Agbala Bus Stop ni to si olowo din fo sanu shopping complex Iworo Ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
6: 070-1-01-522-55
5: Oju lo bara oni din do mo wa lagbari
7: o bale gbagẹ o wole pelu steeze Bitters, Jagulabi of Yogu, Gentleman on the Body System, Ogun Tarigi, Akonse Bitters, Ito Bauri Shirisha is on their daughter, Arino Aguara Woyaja. 50 Bitters, Bestibu Bubere, to Datiamo, Emuliano Boys, to Pelore, to Feshinomara. 50 Bitters, who are from Bosio Logi, or Mogeto Sexy, Bobatiba, but of a fully active in the other room. Tabiko Molo Moge Waleko Male, Shinoma. David, that's his sister, Kat is on Tomafed Dugu, Ewo, Ayba Etikojao, Tap up, Walu 50 Bitters, Ko Sunrayo, Ko Fumbi Eto, Nibikibi, Nibibobo, at the Nigba Kuba. 50 Bitters is produced by the 50 Waves Limited. SLR Kakiri Bobo Bitimotin Taja to Jojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abrahama Desoya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.
1: Lagilu FM 96.7.
8: So, Mokin Kabo Pada, sorry to hear to wa. Ito la ujo enye agba mo la lo lale Spider eri pe ni ose to lo asoro nipa ye ko we la ujo agba ni lo se yi eye egun a ujo agba onigun o bo le igun se je awojo agba inu owe tawon baba nla wa ma pa ta balaye won ni won ye pagun won ni won ki jegun enikan o si gbodo figun bori eni oba pagun kini won ni yo sele si won ni oni kadun ni eyan to ba jegun iru nkan wo ni o waye won ni oni kasu eni oba wa figun bori nko won le leyun ko ni kije emi a nbere lowo awon agbalagba won ni won ki pagun lohuto ke wa ni ona ti gongba to fi ndori ate mojuba folohun oba akawo mojuba fi eyan o mo se ba eyin agba o e nta ton so lale yi akan opo oro to nipon ni o n o foju daye o sugbon tori pe eto ta nse eto lawuju eyin agba ni won ta siri aye o won o sise wade aye en ti mo se yi e ma je ohun mi a fi n kora wa leko ni o tori nkan mi ko awon odo kan wa ti o ti eye won mo be ba da ko eye kan won o da mo be da ko eyi won o mo nti je be agaka ke wa da ko awon ewe kan wa awon ewe kan wa to je pe lawuju agba ni won ah ti mo le fi gbogbo owo eso ya pe te ba ja te ba se bayi oju ese na ni o si ma da yin lohun nti en pe ni lawuju agba nu ke se pe ka wa ta ku oju kan bi eye adagun ka ma pa n seto lawuju agba en ta tun mu wa lale e eje n so fun a eye egun eye agba ni o eye to je pe ah en ti o ba eye egun e ma je n so pe won pa won ipa o sugbon baba fe mo bi se je eje lo bi awon agba lere eh to eje kin fe nikan laaye ki won pe wole eje n fe nikan laaye ki won pe wole abi ha 0912370 8675 ninu nti mo gbo ninu nti mo se bere won ni en to ba fe mo pe se eye agba ileye egun abi ise eye agba iwo wa eye igun to ba fe so la le fi sinu yara hello
3: mo ni ba je fun yin ala baba de jila to le mi le
8: kan ni e
3: gbo mi
8: a n gbọ́ ẹ ká lẹ́wọ̀ a n gbọ́ yín alàbá látọlómi wọ́n ní kéyìn ó mú iye eyẹgún kọ́ wá fi yàrá ti ń sùn kó wọ́n tí ọ̀sẹ̀lẹ̀ ń gbà tílẹ̀ ọba fi mọ́ ta lọ́ wà ń bẹ̀ ẹ mọ̀ ká lẹ́sà bàbá mi pro
3: ayé la gbogbo
8: ọmọ pẹ́yìn ni
3: ẹ̀rí ayé lápẹjọ sáyé ọlọ́run kẹlẹ̀ ayé
8: ẹ̀ ń gbọ́n tẹ̀ ń wí o
3: à ń lájọ́ tó ti pẹ́ wọ́n ti mọ ẹyẹ ẹgbẹ́ sẹ́yẹ àgbà ẹ̀rí ẹwò tẹ ọba wọ́n ní ó pàdé wọ́n àpẹẹrẹ ẹyẹ ẹgbẹ́ wọ́n jẹ ya díẹ̀ wọ́n fáwọn aráàlú ní ìgbọ́jẹ orí tó di pé ní igun ayé sì jẹgún ẹgbẹ́ tó ṣẹlẹ̀ sí ọlá ni o ojú ẹni tí wàá mọ̀wé ayé la gbogbo láti ràn lápẹ́.
8: Ibi àtúngbà ọlá lẹ́yìn ń kọ́ bàbá wọ́n ti lọ tí àwọn èèyàn wá pọ̀ lójú òpó rẹpẹtẹ ẹ̀lọ́ o.
4: ẹ̀kalẹ̀
8: àgbà ló lè tó talẹ̀ yìí.
4: Orúkọ mi ni olóyè Kamaludin Alamu. Láti ṣe àjẹdé ká súnmù dédé lè jáláwó lóòpọ̀ ojú ọ̀sà Ìbàdàn.
8: Ẹ ṣeun ẹ bá ní dá sí.
4: Ìyẹn kó tẹ̀ ń wò yẹn a kì í para gún. A kì í jẹgún. A kì í digun bọ̀rí. Ẹ ń bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ń bá jẹ yẹgún nù gún. Ó ní tí ó ṣe.
8: Kí ni ó wàá ṣe? Kí ni ó ṣe o?
4: Mẹ́wọ́ ṣe ń tọ̀hún. Ẹ̀tọ́ bá wá ẹ máa gbọ́ mi olóyè wa.
8: À ń gbọ́ yín. Hello, kíni ẹ̀ ń rèébé tí ọ̀dọ̀ wa kò ti rí o. Wọ́n jí oyè wà wípé igun kìí ṣe rántí èèyàn pa. Ẹ mọ̀ ká lẹ́sà.
4: Ètò
8: yìí.
4: Láwùjọ àgbàlagbà.
8: Àgùjọ àgbàlẹ̀ wáyé o.
4: Àìsàn láti látọjọ́ ìṣògùn ni.
8: Ẹ mọ̀ kú àtàárọ̀.
4: Ẹ jẹ́ bàbá.
8: Àkú ọjọ́ mẹ́ta o.
4: Ẹyẹ ńlá ni. Bí n tẹ́tí ń bá bọ̀ ẹyẹ àgbà ni. Ṣùgbọ́n fojú di ni kéèyàn mọ̀ sí tí wọ́n bá ní ìyẹn jẹ. Bí wọ́n bá ṣàfojú di ẹ̀ pé mo ẹjẹ́ ń dán wèémù kí n jẹ́. Ìyẹn ni tẹ́ ń jẹ́ oyé wa yí pé ẹyẹ àgbà ẹyẹ mo ẹ jẹ́. Àwọn tí wọ́n ń lò ìní ọmọ ṣẹ́ ti mọ̀ ọ́ sí. Wọ́n sì ní orò téèyàn ọba mọ̀ àìdé bẹ́ẹ̀ bá wọn ṣe. Ìbá mi yẹn sà.
8: Àgbọ́yé.
4: Orò téèyàn ọba mọ̀ àìdé bẹ́ẹ̀ bá wọn ṣe. Wọ́n wá kọ́ ní nǹkan kan o ò ti mọ̀ pílẹ̀. Ọba wọn ṣe babaláwo, ọba wọn ṣàfọ́, ọba wọn ṣe wòlíì. Oníwọ̀n náà wàá fẹ́ jó nǹkan pọ̀. Wọ́n á ní ẹyẹ lọ wá ẹyẹ kan àbí pín ìyẹ́ rẹ̀ kan. Náà lẹ́ ń sọ pé bẹ́ẹ̀ bá fi ìyẹ́ rẹ̀ sínú ilé tó fẹ́ dáná ẹjà. Ó ní tí ojú rè órí kílé òtò mọ́. Ojú rè òtò rí nǹkan kan yọ́ọ̀bà nǹkan kan nù ilé rẹ̀. Ẹ mọ̀ pé jẹ́ wá ti pè ní àgbààgbà náà ni. Kì í ṣe dandan ni kéèyàn dá àgbàlagbà ni ẹ̀ ń pè lágbàlagbà. Tí wọ́n bá ti darapọ̀ tí wọ́n ti ní àgbà ni àgbà ni. Ẹyẹ ńlá ni o. Ẹyẹ àwọn àgbà, ẹyẹ àgbáríkà ni. Ọba tó ní lọ́mọ tó

0: gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣanara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rọ́ kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
1: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣanara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Òdú ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211111. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
0: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
1: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ń laago lórí èèyàn, àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
0: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò, tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn, tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé. Ní ò bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọn ò mọ fa wọnú mọ́tò, wọn ò mọ gbé bígbà tí wọn bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn án àbí tí ò bá fọwọ́ kàn án. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ń tẹ òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fúrasì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán. Ọkọ mi ò ṣe déédé, ọkọ mi ò ṣe déédé. Ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹlòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ò lo oko, wọn ò lo odò, wọn ó sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ, táwọn ìyá náà ò sì mọ wò táńtorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbíbi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ ti o le pe pe pe pe mo opolopo elomi lo je wipe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si tin gbon be afika mojuto tori pe bo mi mara ki npa iloruko ta npe ice tu mi le ki nfi ele iloruko ta npe arun o iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta nfa wo oyinbo njeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si molete mo ni eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin jofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati do ati wa na la wa telephone wa na telephone wa so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke won ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telephone wa o si yato te fi n pe wa lati joyi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egboyun lekan si 08033881008 tabi 070182111 070182111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni bela wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyin o mo ga aboro oju abeti olodum maji arogun roparose abaro molegun abawoka awon to wado wa ti mo awa ti an wa ba na si ma awon ti won wa sodo wa bi won na ba de loni iwo na ori wipe ero ogbalode la akoko fi sayewo fun o to je ero ogbalode eleibo ngba ba seyun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olo ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe ababa ti bere si taputu ti an ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
0: baba iru awon eyan wo gan ni kun won mo wa sodo yin
1: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun won logun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan eleyin lo molete awon eyan wa lati ilu oyinbo eleyin re molete be ba de molete e bere le baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 08033881008 tabi 070182111 070182111 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami ni kan ko o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan ailese dere lodo bere ba si foju kan wa yo mere sa ni o 08033881008 08033881008 tabi 070182111 070 18:21-11 Àláfí ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́. A mọ retí yín pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ẹ ṣé púpọ̀.
2: Lágelu FM Jagaba Gbogbo Rétíò máa rún wọn jù.
3: Ewé jẹ́ ògún wà. Káfi wí àti gbòsì tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ni jà lágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fira o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ìṣọ̀ni wáyàrá. Bàbá kájú ẹ̀. Ìta ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn. Mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú táwọn máa fún yín. A kì í réfọ̀ ọ́ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìróorun sùn. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ séré-séré. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fani so. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Ìṣọ̀ni wáyàrá. Iṣu yìí ló gbẹ̀jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin táìsàn bá lòpọ̀ ti dá nǹkan sí lágbo ara. Kí nǹkan àlejò ó má ṣe déédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Ìṣọ̀ni wáyàrá bàbá kájú ẹ̀.
4: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
3: Bàbá olóyè, ìṣọ̀ni wáyàrá.

0: Ajoke.
1: Orúkọ mi ni Chief Commander Ebenezer Obey. Ẹ máa gbọ́ àgbàlẹ́jù pẹ̀lú Délé Adé.

0: ó wà ifá gan sọ pé ó di ijọ́ ta bá dọ́dọ̀ olódùmarè ká tó mẹni tí ó là ọ̀hún mi là so kẹ́nìkan wá sọ́nsì pé máa ní kíní kan ní fọ́ọ̀tì rẹ kó máa sọ pé fọ́ọ̀tì rẹ tí òun lọ lọ́hùn ni tí òun ló dá ọ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí gbogbo aráyé mọ̀ tó ń pariwo ẹ̀ tó lọ sí sandals tó ṣe pé wọ́n mú sìgá
1: adékunlé
0: fìkọ́ ọ̀ràn kan ni bóyá yẹn ló fa health mi mọ́ mi ní access sí postmortem nkú wọn but ó mú sìgá.
2: Lagilu FM 96.7.
3: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steve, o gbogbo Peter, o gbogbo bí àwọn Misty Peters, Jagunlabi ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijọlote.
4: Ètì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
5: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
4: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989. 08069134989. Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
6: Jẹ́ ẹ ti gbọ́.
7: Mẹ́kínni.
6: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn.
7: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
6: Pẹ̀lú ìlànà iRecharge. Mojú ẹsẹ̀ ni o.
7: Báwo la ṣe lè máa lo iRecharge?
6: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
7: Lẹ́gbà IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
8: iRecharge, sanwó iná ní rọrùn.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́gbọ̀ yìí ṣe agbára yóò tún ṣe lọ́dún yìí
11: o. Ẹ̀yà ìfàgbọ́ agbára ìgbà ìyanu ogun yálé ìgbọ̀nsù kájọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Annual 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́jọ́ tó pẹ́. Àkọ́pọ̀ tó ọ̀nà àbáyọ fẹ́ náà nípasẹ̀ p

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
3: Lágelú FM 96.7.
4: Ó dẹ̀ mu ọtí líle lípọ̀. Njẹ́ mi lè kàkúnnu?
5: But not all soldiers ló máa ń ṣe ẹ̀yàn.
4: Wọ́n ti pé sójà mẹ́ta mà ni mo ṣe press secretary fún ọ̀wọ́n ọ̀gá wọn. General retired today Oladapopola, late Brigadier General Sasani Adetunji Olurin, late Brigadier General Sasani Ore Soya, military governors of all the state, press secretary. Ó yẹ kí n mọ díẹ̀ ní military o, ó yẹ kí n mọ díẹ̀ o. Ẹ̀gbọ́n mi dẹ̀ wà, ó rise to captain Nigerian Army, Latif Bello Ajengbe. Èmi ló máa ń pọtmọ́ tó Gbọ̀dálà ti lọ primary school. Retired àwọn náà ti kú sí o as captain of Nigerian Army. Then ẹni tó fẹ́ ẹni tán bítà lébi lóbìnrin ọkọ ẹ̀ òun náà ti retire sí Colonel Lekan Oyelese. Ìwọ náà ṣe pé mo wọ́n yí mi ká. Then classmate mi tí wọ́n lọ sí war front wọ́n pọ̀. Ó yẹ kí n lè mọ díẹ̀ nípa military pàápàá jùlọ wà tí mò ń ṣe press secretary wọn yẹn. Nǹkan méjì tán máa ń fi ń ṣe ra wọn ní yẹ̀yẹ́ ni bíi pé women and wine.
5: Okay.
4: Táwa ni ò fẹ́ràn obìnrin. Mo lè náwó sókè. Àyà mi máa ń já láti bóbìnrin sọ̀rọ̀.
5: Òtọ́ ni.
4: Ẹ̀rín ni wọ́n ń dùn yàn. Àyà mi máa ṣe
5: pì. Ẹ bọ̀ sí tẹ́gbà tí bá sọ̀rọ̀ ó ti parí.
4: Àyìn oníròyìn náà ẹ lè. Gbogbo ẹ̀yin no all creative persons, writers, authors, journalists, designers, carpenters, ní wọ́n fi máa ń wo àwọn ìyàwó yín pé oògùn ni ọkùnrin ẹ fi mú obìnrin. All creative people, ẹ lọ wo ìyàwó olórin, journalist, painter, driver,
5: sculptor,
4: sculptors, ìyàwó wọn ìṣe kó ní beauty. Wọ́gán yọ ọkọ̀ yọ ọ́lẹ̀.
5: Ẹ jẹ́ àfitè mi sílẹ̀ sá.
4: Ọ̀dà.
5: Ṣeré sá, ọkẹ́ àti sọ nípa ti Benjamin Adekunle, mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìrànsìn, ìgbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ̀ ń sọ nǹkan kan nípa ibi tá a bára wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè.
4: Yes. Lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe fọ̀rọ̀wérọ̀
5: yìí. Báyọ̀ sọ̀rọ̀ yìí, ibi tá a bára wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè.
4: Lọ́wọ́lọ́wọ́ yìí.

0: ṣe ìgbàgbé 15,000
1: dẹ́jẹ́ ní jẹ́mí 15,000 sí owó ajì
0: ó ní mo ṣe jú bá àwọn yẹn obìnrin ìbáyín o ẹni tí ò bá fi tó bíi ṣe àánú ẹ̀ ṣe mí wọ́n bá ní kọ́ lọ mú nọmba 1 dìdìrìn ìwé fágúnwà yẹn nínú nǹkan ìdìdà rẹ̀ because I'm a trustee of D.O. Fagunwa Foundation. That's another great writer that saw tomorrow and gave it to the women, their power, spirituality, conviction. Ntutu efi mu Samson alagbara. Instead ko bi obirin pe se o si kan. Why are you asking for my source of power? O wa ni irin na ni. But to let people know.
1: Conjecture.
0: Wọ́n nígbà táwọn tó fẹ́ mú Samson gbá bidì láàpẹ́, ó rí mú ni ń bo láti lé mú. Wọ́n ló sọ àwọn ẹ̀fọkànbalẹ̀ ẹjọ́kọ̀ọ́ ẹ jẹun. Irun rẹ̀ ni ẹ fa. Wọ́n fa irun Samson alágbára.
1: Alágbára dọ̀lẹ̀.
0: Wa mú pílà ẹ̀rọ. Agbára ti lọ. Ṣùgbọ́n Ọlọ́run ọba ẹ̀sán tó mọ nǹkan yẹn ṣe. Irun wa bẹ̀rẹ̀ sí ní hù padà. Wọ́n jọ tó fa pílà gbogbo hall yẹn wó pa gbogbo wọn. But be careful. You have to be careful with women.
1: Now, mo fẹ́ kẹ́ bá mi tún sọ nípa because mo really enjoy a conversation wa yìí gan. Àti pé àwọn nǹkan tí mi ò tiẹ̀ gbọ́ rí ẹ̀ ń sọ.
0: Tèmi náà gbọ́ tí mo kà.
1: Lẹ́yìn náà kà. Mo fẹ́ kẹ́ bá mi sọ nípa ṣé bàbá wo lọ́wọ́ try láti yọ Akintola pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ wọ̀nyí.
0: Tí wọ́n pe meeting Aláròye group ó ṣe Yorùbá conference kan I think that was 2004 it was held at Lagos Airport Hotel I was invited tí wọ́n fẹ́ unite the broken Yorùbá groups Akintola Awolowo Demo AG Akinyawo Adelabu when it was time for remarks my position paper was if only some powerful non-partisan tí wọn jẹ lábẹ́ anybody if only they had called Abafemi Awolowo and Ladoke Akintola sit down both of you Western region does not belong to the two of you ṣebí ìwà Awolowo ṣebí ilé ọ̀dọ̀ grandmother ẹ̀dọ̀ lọ ní ìjẹun nígbà tí wà bẹ́ẹ̀ kú tí uncle ẹ̀ lòun ò lè ran ẹ lọ sí school tó ń lọ ṣiṣẹ́ ní worksite torí pé tíṣà bí ti grandmother tó mọ ẹ lọ ní primary school ní Abẹ́òkúta ní ìmọ̀ tíṣà ní òun á gba màmá grandmother mú ọba Fẹ́mi lọ sọ́dọ̀ tíṣà kò sówó ẹ̀dàkùn yóò mọ̀ gbé lọ́dọ̀ rẹ yóò mọ̀ fọṣọ yóò mọ̀ ṣe bí houseboy tíṣà dẹ̀ gba ọba Fẹ́mi sí ọ̀dọ̀ ẹ̀ tíṣà wa ń pe register ní class níjọ́ kan àṣó ti yí orúkọ sunday máa wó ọbáfẹmi kúrò ní Awolowo o lè máa jẹ kinní kan pagan name ní ọdọ mi o tíṣà wa ń pe ọbáfẹmi pẹlú new name tó fún naturally ọbáfẹmi ọmọ kékeré ọmọ ọlọmọ kò dáhùn just to show you the trait of ọbáfẹmi ní kékeré tíṣà wa lọba pé are you deaf o bọ kó mo ń pè ẹni ọbáfẹmi wa wo tí a lọ ṣé èmi lè ń pè my father's name is Awolowo teacher I'm funny gbati ni get out of my class so almost pull over ya ya re mi teacher ma ti fun o ma yi oruko mi pada mi o de dangba to npe mi o ya wa lo be teacher te ba re kin tun gba pada yo ma je oruko tutun mi o fe gbo Awolowo ni odo mi then wo Ladoke Akintola Chebui, you fainted at a London bus stop. Gbàtó lọ ka lọ. Torí bàbá ìyàwó ẹ̀ sọ pé tíṣà ni òfẹ́fẹ́. Ó sọ fún ọmọ ẹ̀ bẹ́ẹ̀ màmá Fadé Rafi tíṣà. Ṣé fi lọ ka lọ láti fi hàn pé ẹ má rò wá pẹ̀. So both of you, ẹ wá láti ilé olówó náà. Bọ̀tẹ̀yìn lọ́lọ́mú.

0: ebe lo ni lagelu fm ni ke ma gbo
1: lagelu fm 96.7